0: alo wa loju opo o de pe yan ti wole eyan agba mo tun fa akoko iso fun wa pe wa number ele pe number temi ti kalara mi eh okay sey ti wole sibe
1: olohun lo so n gbogbo eda ko
0: o tun yan na gbe an kan se lale hello e karo
2: ah
0: e karo alo wa nbe
2: ele karo so eja
0: e ma binu to le je ka le ba lanfani kon le dawon yi to wa nle ba tun fi kunu e nbo la fe bonu eh ya gba won number won kan ma se o ya ma jere o ti ba se number hello
3: hello
0: ah kashi mo tun ro e da gbogbo yin ti e ngbo mi awon yen ti bere bere to pe je ka fa la awon agba lanfani ati dawon re te ba ti ye pe awon number yen mo to fa ni pe lan awon agba ti o ti yanju ni hello
4: amakale
0: oh se ba mi jere
4: ajo yin wa
0: ami eledumare
4: ojo ni ti wa pelu ogun
0: ami sir
4: oruko mi la fa se ti opele yoru
0: e seun
4: lati lo masai
0: oro re o
4: local state
0: hmm
4: awon yi ti sare mu ninu awon bere yen
0: oya
4: iya kan pe ni se pe etin don omo awon kan pe ti won ba ti sumo
0: o ni gbo tan so be ni
4: ah e je ti sare fun won ni se
0: oya
4: pelu gbo lohun to ba di jome ijo kan wa du pelu re
0: ah ase o oya oya oya
4: ewe owu tutu
0: eh eh tutu re
4: ofu olokun
0: o di meji
4: alugosa fufu
0: alubosta fofun odi meta
4: anje ni o
0: eh ta fin se be onisu mhm
4: oyin original
0: elekerin nu
4: odi ni o
0: eh
4: odi melo
0: odi merin be yen
4: to ah ewe owu tutu yi
0: mhm
4: to je to jo
0: mhm
4: alubosta fofun
0: mhm
4: fofun olokun wa gun meteta
0: mhm
4: ton ba ti ku to kuna ninu odo ton wa sa sinu tree sinu ile orun gbodo pa o to ba ti wa gbe to wa mu powder yi ti won kon tu lo o kuna daada to ba ti kuna daada de po pe awon kan ti o le se yan jamba ku
0: ni ati kuro ninu e
4: o le se ti won ba ti kun lo ton to ba ti gbe ton se ton ba ti wa jo ki won wa mi si e mo oyin gidi oyin original ni o won wa mu kini ti a fi ko eti won ma ti bonu oyin yi ton ma fi kan si eniyan leti ah pelu ogun olohun nigba ton ba fi lo fun ojo marun akoko kaifi ti won akoko ri ni pe gbogbo odoti to ba wa ninu
0: eti yen
4: ti won ba ti kan si yo ma ti jade eti o si ma kile
0: kabiyesi eledumare
4: pelu ogun olohun ton ba ri se lola
0: alami si ti n bo
4: won
0: wa dupe lowo eyin agba ati eleduwa
4: iya kan ninu marun awon inu awon ti pe bi emeji emeta
0: bẹẹni
4: inu rirun yi yoo ko mbẹ pẹlu ogun olohun
0: won a kan ṣadeede lebi igba tawon jẹun yo
4: ti a yi lọ wa ọsan mimu igo kan
0: won fun ko waju didi igo kan
4: bẹẹni ọsàn wẹwẹ igò kan
0: ó di méjì
4: ọsàn kan wà tá à ń pè ní ọsàn gbàgbàǹturu
0: àbí òun náà wọn ń pè ní gàìngàìn
4: bẹẹ ni ìjàgbẹyìn
0: ó di mẹta
4: igò kan yẹn
0: náà
4: wọn wọ lọ bá mi ra ìṣẹta ìṣẹta lọdọ àwọn eléwé ọmọ pẹlú ata ìjọsìn iṣẹ tí mo ń filẹ yìí kò sábì amọ tí o gbọdọ máa ní lọwọ
0: tí o yẹ kó máa ní lábẹ ẹdẹ
4: mo fọba tó ní ẹmí mi bura iṣẹ yìí àwọn iṣẹ tó ṣe pọ máa ka fún wa àwọn ọsàn mẹtẹẹta tí a yìí wá igò kọọkan yìí wọn bá mi dà sínú pọtù lórí náà wọn bá mi ṣe é dáadáa wọn bá ti ṣe é yóò máa rú wọn a máa ṣe pọtù ọmọrí ẹ yóò máa wálẹ yóò máa ru tó bá ti ru tó bá ti fi síbìsì yóò wálẹ tó bá ti ru lẹ́ẹ̀kíní tó ru lẹ́ẹ̀kejì tó bá ti ru lẹ́ẹ̀kẹta tó bá ti wálẹ̀ wọ̀ iṣẹ́ ta yìí wọ́n á ti lọ pẹ̀lú ata ìjọsìn yóò ti kúná. Tó bá ti wá wálé ríru yìí bá ti wálé lẹ́ẹ̀kẹta kán bá mi da ìṣẹ́ kán bá mi da ìṣẹ́ ta tí wọ́n lọ
0: pẹ̀lú
4: ìjọsìn kán dà sínú ẹ̀ wọ́n wá fi ṣí bírò òhò dáadáa yóò ti máa kí díẹ̀ díẹ̀ tí wọ́n bá ti kí díẹ̀ díẹ̀ tí wọ́n pa náà díẹ̀ tó bá ti tutù ní ọba. Wọ́n máa mi rọ sínú ògo inú ògo ni o inú ògo ni wọ́n á rọ sí o mo bá ti jáde inú omi ni kan mo ṣe méjì pé tó bá fún yàn májèlé jẹ téèyàn ti jẹ tán tó rí pé májèlé lélẹ̀ àpẹrù ẹ ni síbi méjì péré kan fún un gbogbo nǹkan tí ń da láàmúnú yẹn
0: yóò kílẹ̀ àìdánù
4: yóò tọ ọmọtọ
0: kábíyèsí elédùmarè
4: pẹ̀lú.
0: Ṣẹ̀gun àpàbàtà àpàjọjọ wọn etí ẹ̀ morúkẹ́ morúkẹ́ okun bàbí okú ohun ok ìsúkè. Ọjọ́ ìyẹn àgbà tó kù ní pápápá wọn níṣẹ́ ìsúkè náà wà lẹ́lọ́ ta ló wà ń bẹ́ o. Ẹ ṣeun bàbí. Ànábì ọjọ́ rèé. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ ẹ̀ tò ní mo dúpẹ́. Ẹ kú ìṣojú wa níbi tẹ́ ẹ lọ mo dúpẹ́ o. Àkókò ni òṣèré kí n ti kí abletif náà tó wọ́n ti jáde wọ̀n ní jáde lékú lọ́wọ́ o. Ọya ẹ jẹ́ àlọ́. Yes sir.
3: Ẹni lórí ọ̀rọ̀ ẹsẹ̀ elégbò lẹ́sẹ̀. Ẹ ti sọ púpọ̀ bẹ́ẹ̀ ní sọ́tún.
0: Ẹ ṣeun.
3: Bẹ̀rẹ̀ lómi mi lọ ṣe tẹ́sì gan tí mo lóun ò ní ṣúgà. Ẹ wo ṣé wàá rẹ tó wá wá ní ìpèsè. Ó ti ṣàyẹ̀wò tó dájú wípé òun ò ní
0: ṣúgà.
3: Yóò wá lọ ra ẹ̀kọ́ eléwé. Ẹ̀kọ́ eléwé pẹ̀lú ṣúgà. Yóò wá da ẹ̀kọ́ eléwé yẹn sínú abọ́ kan. Yóò da ṣúgà lé. Yóò ra fọ pọ̀. Yóò fọ pọ̀. Yóò wá fi mọ́ ojú ẹsẹ̀ yẹn. Kò bá fi ní ojú tó fẹ̀ pọ̀.
0: Yóò
3: fi mọ ojú ẹsẹ̀ yẹn. Yóò wá dì í. Yóò lo ọjọ́ mẹ́ta gbáko.
0: Bó ṣe dì í yẹn.
3: Bó ṣe dì í. Kó tó di pé yóò tù. Lẹ́yìn ọjọ́ kẹta ni kó tù. Tó bá ti wá tù bá Ọlọ́run ní fara ni wá.
0: Àmì o.
3: Bó bá ti wá rí.
0: Kò fún wa lábọ̀ ẹ kò làákàyè mo dúpẹ́.
3: Èyí tó wá sí kejì tí mo fẹ́ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pariwo pé ẹlòmíì ariwo ẹ̀gbọ́n ìdúró ẹgbẹ́ náà ẹ̀wọ̀n àwọn òjẹ́gun òfin tó ń lò sí ṣiṣẹ́. Ẹ fààyè sísìn.
0: Ìmí ìgan ò lo nǹkan kan rárá tó fi ní nǹkan tó ń lò ṣiṣẹ́. Tó fi lára òun òjò ògùn kò tí ẹ lo nǹkan kan rárá ṣá ti gbà para òun ò lè jẹ́ ẹ̀gùn náà ni.
3: Ẹni tó bá ti fààyè sísìn ẹyọ kan. Ó wá mú ẹyọ oró àtàrí kan. Ó lọ méjèèjì papọ̀. Kó wá sin kó fi sin ọwọ́ ọ̀tún rẹ̀ nìkan. Ọlọ́run ó bá lò ń sábàbí.
0: Mélòó ni yóò sìn? Abẹ́yọkan náà ni. Kọ wá kó kíní yẹn kó kó kíní yẹn sí lójú.
3: Kó wá fira lójú. Ó lè sẹ́yọ̀ kan. Ó sì lè sí jù bẹ́ẹ̀ lọ. Kó sáà jẹ owó ọ̀tún nìkan. Ọlọ́run ó lò ń sábàbí.
0: Ṣé ló wà rẹ̀? Mo dúpẹ́ bàbá mi. Ẹ ṣeun tí yóò ní bàjẹ́. À ń tẹ̀síwájú àwọn iṣẹ́ sì pọ̀ ń bí rẹpẹtẹ. Inú àwọn ẹ má gbàgbé pé mo sọ pé ẹnìkan náà béèrè tí wọ́n béèrè lẹni tó ní ìpèníjà stroke ṣùgbọ́n tọ́lọ́run bá ti ṣeun tọ́lọ́run ti yanjú ẹ̀ tán. Ṣùgbọ́n bí tó padà wọ́ sí ni pé kò lè sọ̀rọ̀ láti bí oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án sẹ́yìn. Kò lè sọ̀rọ̀ gbogbo tí yóò bá bá àwọn èèyàn yọ ọkọ̀ sínú òwe ni. Ó wá ń sunkún bá a lọ́kàn jẹ́ pé òun tóun ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí nǹkan kan ò ṣeun. Àtúnrin dá ò ní dá wa padà sáìdá. Ẹ dákun ẹ fojú òpó yìí lẹ̀ káwọn àgbà yọra ìpè wọ́n níṣẹ́ lẹ́tún jẹ́ kí pé ọmọ ajá ìpè. Ká máa ṣe o. Ta ló wà lójú òpó ẹ káàárọ̀?
5: Hello.
0: Ká máa ṣe o. Iwájú náà. Àbẹ̀ ìdákun ẹ fojú òpó yẹn lé. Iwájú náà. Hello, ta ló wà ń bẹ̀ káàárọ̀?
5: Ẹni tí náà ń lálàkàlà.
0: Ẹ ṣeun tẹ́ padà wá.
5: Ẹni kò lọ mú ẹyọ àtàrí.
0: Méjì. iru en to nlala to pada si ile to lohun to n pada sagbole
5: ben
0: ben to awon ala ti da bi ke yan mo gun
5: ki
0: o mo de le ri ju onu o pada de ah
5: ani en kan pe mi ni ojo kalaji o ni onkun mo ti sun ni o ri bi gba jan ba si mo ilu le nkara ni
0: ki lo de mo ni lo
5: wa mo ile ohun le kule
0: ah
5: won ma tin gungi le won mo gun gugu e
0: won gunke
5: gugu ti wa senu ti o fi ji yo wa dawo ko wo ko ka yo ri be si se ba di wa awon apere wallahi
0: awara bi iyayi
5: wallahi sele ti ba ti la lari mo lulu ti orun
0: malu
5: malu
0: eh
5: o do ti won ti to bo life we gidi tara
0: olorun
5: ni o la
0: amen
5: se wa ri e ti ba wa la la ko ba je unje ni to wa je pe ti wa lu gugu e ko gbo eni ko lo e ti yo atari meji atokun ni atobin ni
0: e yo atari meje
5: e ni ko wa ma ni igu igi wuru ku mo ni won yin na dida
0: eh
5: abadida mo ni won nde igi to ba igi o se laye aye ni ma si igi o se si lo sorun ola keji yo se mo so gbulo le ni ti to ba je wi pe in la normal ni o ni la mo to ba gbo ti da la mu ni wallahi to ba dun ni mo kini awon tin da la mu pada da mu ti won supo la yin
0: to ba ti ko lati jawo nu oro e
5: be ni pelu yon da to lo
0: o yo atare meje
5: be ni tested and confirmed
0: ko kan wure si
5: o kan so gbolo yen si
0: eh ko wa da senu
5: be ni
0: eh eh
5: to ba ti ja tan to njo lenu
0: eh
5: to ba ti njo lenu
0: ni ko ma wi gborun
5: Hello, my dear. How are you?
0: Amen.
5: Hello, my dear. How are you? How are you? How
0: are you? How
5: are you? How are you? How are you?
0: How are you?
5: How are
0: you? How agbara.
5: You? How are you? How are you? How are you?
0: How
5: are you? How are you?
0: How
5: are you? How are you? How
0: are
5: you? How are you? How are you? How are you? How are you? How are you? How bu eni tin da mi lamu
0: ah
5: e ja owo afa ja owo yi e da mu ni
0: won fe foro se ale ni yo ma da yen senu ni abaro
5: to ba ti fe sun
0: wa ti fe sun ni
5: e wa ni gbono yen
0: eh
5: o mo so sori ibusu bi
0: pilo re
5: ori lika re
0: ehn
5: ni ko mo to si
0: ehn
5: eni yo nda to lo
0: ti won ba won
5: yo sun so te sun
0: ko ni ri malu mo
5: eh de ko sa ni de ni malu
0: ah ki lo de ah abita la wa go se wa le to yen mo duke baba mi oju oni ti yen se we yi oni ja se mo fun gbogbo wa o all right hello wa me karo
6: doctor
0: baba mi e seun
6: tawa pente kemti o ta ri bi pe mo
0: e ma binu e ma binu oni ri be njo mejo lagbara olodun lati yanju oro fun oyin agba yin lagbara ile dimo e seun mo dupe
6: olu ya yode la ri doko
0: e kaabo
6: abapa
0: eni
6: to ni isuke
0: isuke
6: awon agba so pe osa ta ti je ta pa epo ta ti pa ta wa je epo ta pa nbe un
0: ni
6: ta si ta ti nu agusa ta wa pa ta pe ko sinu e ta je epo re won
0: epo re
6: won le ku won le jo ta gun ta jo kan gun pelu bi atare kan ta jo pelu bi atare kan ta ma da enu kan ma mu mi si
0: epo e
6: epo e ta ti pa ta pa e ko sinu e ta je ko sinu re
0: epo e pa sise
6: epo e pa ko awusa
0: epo awusa e han epo awusa sise e seun
6: ojo ti nlo
0: e seun
6: ikeji
0: oye
6: gan oju do ko
0: eh
6: ta lo ni ore ajo eda be se nda oye oju do wo mo
0: alaye ti wa nbe be ni
6: o lo wa bo bi ga tan be jeun ta lo ra eko eko elewe o wa da oye sinu abo jeun won
0: e
6: ja o bi bu okele meta ti o lo
0: soki o lo
7: awon agba yan so be
0: ti yin o ni baje mo dupe
7: en to so ri pe egbo oso ti a ma lo yaye ti a lo saye wo ti si so suga at po ikara hun gbe kan ta popo kan po nu kan ko sinu kan ko sinu kan jo kan ka ma ko si oju ese yen
0: eseun
7: ikeji doctor ki won lo wa e ja bo sori eni ti o ni eti don e to ya ju won to kan ni ewe kuya
0: ewe kuya
7: o ma ni so o ma ni fofun lori bayi buru bayi ta lo ja tutu re kan se nu kan ya kan wa ra o mi ba jade nbe kan ma kan kan titi ta bi ko sojo lojo meta eti yen o la o ni dun won mo
0: won bere si ma soro
7: de igbada jina ije iki kan be nu gbo won pe ni igi orupa won ta ma da bo ni pe gbo ara gi ati ke maju gbo ara gi pata kan so fa won ati ke maju ni kan kan ati ke ara gi kan gba tun pe pakara nla bo kankan ma ku sese kan ma ku sese la so lohun gbo ra jina
0: yo jina mo dukẹ ba mi e seun o akode to ni o iyo ni ja se mo o lagbara iledumare a tu jo so pẹnu aye mo dupẹ o loye baba mi mo dupẹ o alright e ma binu ni le gbe ipe kan mo to ri pe akoko yen ti lo ṣugbọn ja se bayi awa ti bere wa kunta lanfani ati le dawun aye ju to ba kun ni platform lohun opolopo awa ta ju e fun iwe wa wa nle gbeju awon baba won yin ni tori ojo waju nkan oni se wa ko ni sa awon ebi ti wa sugbon yin o ti idagba ti o ba ni nkan agba nle ti e fi se sura kan ma feti gbo lasan o ti mo tawe kokan to n telomi fi se faaji njo kan faaji ari wahala awon to ti ri wahala ti fitina lo mo bi wahala ti je awon to ti ri iforo ati gbogoro ni won mo ruko ti won pe faaji adamu nu aye won na ni ti e awon namba yen ma tun won pe lekan si ra won kan type pe da pa ijoba tun namba yen pe ma tun pe to dipa ma lo le chat number yi 080 5418 7981 tabi 080 5567 1669 number ile ketare
8: 0913 321 3057 0913 321 3057
0: ama ilajile ke ologun ara ya fi fun so ajibade ya moreke ya fi romo ke ba logun ya lode asha ni waju mi ki omo ibile latapata ganga le ibade loye sikiru ajiboye afa abide mi ariyo loye kamode nganiyo ode cotton la palace lo yin le bana alaji rahman Olorun sogo ile Ibadan ni ayin Oya yo dele adedokun lati lu ede Afa seriki ti gbogbo eyin agbagba to kun pata loruko yin mo fi ndagbere fun titi aro yi o pade wo tun dejo mejo lagbara lo wi lady mary loruko gba awon eyin mi pata ewa to mi wa nbi ani madani wa nbi loruko wa le mi lupona mo ti jani mo dagbere parigbo tun dejo mejo lagbara lady mary ani dolodi eyin ara wa o daro
8: Flash FM 105.5.

ó yẹ ká tún máa kéra wa kú dídé àsìkò yìí. Gbogbo bí kíkẹ́ tó ti ńlá àǹfààní àti máa gbọ́ wa káàkiri àgbà ńlá ayé. À ń kí yín káàbọ̀ sórí ètò yín. Ètò alálòbáríkà. Eléta pè ní àlàyé ẹ̀sìn Islam. Àlàyé ẹ̀sìn Islam la pètò yìí. Ètò ni àlàyé ẹ̀sìn Islam. Ibi ìlà ti máa ń láǹfààní àti máa ṣàlàyé fún wa. Gbogbo nǹkan tó bá rú wa lójú ní ẹ̀sìn Islam pátá. Yálà nǹkan tá a ti gbọ́ rí àbí nǹkan tá a ti ẹ̀ tí ì gbọ́ rí. À á tún ṣàlàyé fún wa láàárọ̀ tòní. A kí wa kú dédé àsìkò yìí. Ìyẹn káàkiri àgbà ńlá ibi tẹ́ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Tó bá jẹ́ pé àárọ̀ lẹ bá wa kí yín káàárọ̀. Ọ̀sán lẹ́yìn wà níbi tẹ́ ẹ wá kí yín káàsán. Tó bá jẹ́ pé alẹ́ lẹ bá wà níbi tẹ́ ti ń láǹfààní àti máa gbọ́ wa kí yín kalẹ́. A tún kíra wa kú ọlá Jímọ̀ tòní. A ṣe ládùúgbà pé yóò bá wa láyé yóò bá wa láàyè. Jímọ̀ tòní kò wá níjẹ́ ọkàn tó kù nínú ayé wa. A ní fi Jímọ̀ tòní a ní fi dágbére fáyé. Bí a kì lá hàúlà wà láà kú wọ́tá ilá abẹ́là. Jímọ̀ tòní. Ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án ọdún 2026. Eléyìí tó ṣe dédé. Ọjọ́ kejìlélógún nínú oṣù kẹta. Eléyìí tá a mọ̀ sí Rabiul Awwal. Hijra 1448. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run já ṣe lókè pẹ̀. Mọ́jà fi Jímọ̀ tòní mọ́jà fi dágbére fáyé. Ìyẹn túmọ̀ sí pé nínú oṣù kàlẹ́ndà wa mùsùlùmí tá a mọ̀ sí Hijra kàlẹ́ndà. Òní lọ́jọ́ kejìlélógún on the 22nd ọjọ́ kejìlélógún nínú oṣù kẹta. Eléyìí tá a mọ̀ sí Rabiul Awwal. Hijra 1448. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run já ṣe lókè pẹ̀. Jímọ̀ tòní Ọlọ́run jó bá wa láyé kó bá wa láàyè. Ká wá sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò yìí. Kò ní bàjẹ́ fún yín láéláé. Yóò máa dá sí kò ní bàjẹ́. Iwájú iwájú lẹwà. Ẹ ní padà sẹ́yìn. Àtẹ̀yìn àti gbogbo àwọn lọ́gàá lọ́gàá. Níléeṣẹ́ alálòbáríkà tá a wà yìí. Gbogbo yín pátá. Látòkè dókè. Ẹ ní padà sẹ́yìn. Atẹnìkọ̀ọ̀kan wa náà. Iwájú iwájú la máa lọ. Bí a kìlá àwùlà wà láà kú wà dáì ilà àbẹ̀lọ. Mọ̀ṣánlá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan wípé ètò yìí ètò alálùbáríkà ni. Eléyìí tó máa ń wáyé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹ̀yin ó máa wò pé ó tójọ́ bíi méjì mẹ́ta àbí kò lè bá a dá náà ni. Yóò sì da jù báyìí lọ́la gba ọlọ́run ìṣá ọlọ́run rahman. A ti bẹ̀rẹ̀ eléyìí tá a pè ní àlàyé ẹ̀sìn Islam. Abala mẹ́ta àlàyé ẹ̀sìn Islam pín sí. Abala àkọ́kọ́ lórí ètò yìí. Abala wà sí ọ̀rọ̀ ọlọ́run ni. Ibi tá a ti máa ń dá a lẹ́kọ̀ọ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa wà sí ọ̀rọ̀ ọlọ́run. Láàrin ìṣẹ́jú díẹ̀. Láàárọ̀ tòní a tún bára sọ̀rọ̀ ọlọ́run. Kí ni ó máa jẹ́ ìbára ẹni sọ̀rọ̀ ọlọ́run fún ti tààrọ̀ tòní gangan. Àwọn nǹkan bíi mẹ́rin márùn kan wà tó já sí pé béèyàn bá súnmọ́ èèyàn kan àwọn nǹkan téèyàn lè jogún látara èèyàn. Ok, ẹjẹ́ ń sọ́bà yìí pé téèyàn bá sún méèyàn mẹ́rin kan àbéèyàn márùn kan téèyàn bá sún máwọn èèyàn kan àwọn èèyàn téèyàn súnmọ́ yẹn àwọn nǹkan téèyàn lè jogún látara nǹkan látara àwọn ìsúnmọ́ yẹn
mo n bo lapa be to ba sun mo eyan bi ti mo fe kakale bi amerin abi marun ma ka bi eyan ba sun mi eyan merin abi eyan marun ta fe kakale yi awon nkan te yin o jogun latara awon eyan yen o n la fe ka fun ra wa emi ateyin ka mo gbo bi a ti sun mo tele bi a ti sun mo won bi to ba se sun mo ka sun mo won to ba se jina si ka jina si won a ka fun ra laaro toni pati wa ndoke pati dele lori e a wa si oju opo sile e ba wa da si iyen bi te tin lafa na ti mo gbe wa kaakiri agba nla aye abala kokoko niyan abelele keji lori eto yi o nla bala hadis ora nabi wa muhammad sallallahu alaihi wasallam ida ti man lafa ni ati ba wa soro lo ba wa soro anabi inshallah rahman a tu fora nabi da leko na iye la ro tu ni abelele keta la bala adua ita mo fi so lenu ro niyan adua lo ngba agbara ko ti wa ni ka sha adua tolo ni ko ba wa gba ko se nti o ni di adua o da ko ba ti ma da o ni di adua to ba tun wa ku di e ka to o tun wa ni di adua ele tumo si pe abala meta teto ipisi niyan e ma ba wa bo laarin wakati kan abo ni din lai o tin ku wakati kan ti bi seju mewa bayi ile ta ma lo lori eto a de se kini e kekeke na ni te fi lanfa na ti gbe waye bo se je lapa abeyen niyan to ba ri be eto ti bere alaye islam la pe e ma ibinu oju opo yen lokiti pe koni sanfana ati wo wa lori facebook ni aro toni sugbe ma lanfana ati ma gbe wa kitikiti bayi ka akiri agba nla aye a de si oju opo na sile fun yin lati pe wa wole ba wa da si eto nkan ta gbe wa abi nkan mi to ba tun re yin na loju news islam tori pe alaye islam la pe to yi oruko mi o yi pada omo yin ololufe yin na ni fodilatu sheikh al ajal imam sharif din giwa akilapa loruko mi o ja so pe alaji alara fajima oni baje insha allah Masha Allah emi ati ustaz mi ta jo nse na ni o ati ti jo wa nle agbara iye la aro toni a de tun jo se o de tun ma dun koda gogo ma kan si iye la aro toni koda kele ba mo pa ti jo wa nle agbara pa jo se ustaz akewi iyan yin te ma fe gbo ni ati o bi awo ti e kiwi fun wa loni won ti kiwi ti pe e je ma rowo n to ma fe se won o se tun ba ni se hun ni se sugbon awon yan na fe gbo ewi loni biya bere bayi na le kini o biya leta ni o awon pe ni ustaga kiwi ustaga e ti ke sugbon ti pe o de mo wori mo fi lokan bale olomoje won disappoint mi won kiwi fun wa loni kora ko ye pe week

0: àwọn ṣẹlẹ̀ ilé tí ó mọ ṣẹlẹ̀ sí yàn látàrápá ń bára wa ṣe àbá ń bá wọn kan rìn àwọn la fẹ́ kà fúnra wa yìí tí ó mọ jẹ́ wà sí ọ̀rọ̀ ọlọ́run ìyẹn fún tààrọ̀ tòní tába ti ń délẹ̀ lórí ẹ̀bí ìdínlá aláǹfààní àti sí ojú òpó sílẹ̀ nǹkan tá a sọ yẹ kí lẹ gbọ́yé lórí ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bákan náà tẹ́yì náà bá láfikún àfikún wà láti fikún torí pé àwa tá à ń sọ ń bíbẹ̀ yà àmọ́ tẹ́yìn tẹ́ ń gbọ́ nílé o táwa mọ̀ làwa ń sọ yẹn èyí tún mọ̀ jù wá lọ kí ni àwọn ìlapa eléyìí tá a mọ̀ rí lára ẹni tá a máa ń bá ṣe àbí tá a mọ̀ jogún lára ẹni tá a bá ń bá rìn àbáwọn tá a bá ń jókòó tì ó lè jẹ́ amúníkọ̀ọ́kẹ́ ìjèjì kálíbà tètè dé ìtàfà yẹn wí nìyẹn pé téèyàn bá ń jókòó tì àwọn èèyàn kan èyí máa jogún kankan ní ara wọn àkọ́kọ́ má jà lásàlẹ̀ ọ̀làmà sáádà àdábù ú àkọ́kọ́ nìyẹn onítẹ̀yẹ bá ń jókòó tí onímọ̀ bóyá àfáà ni o bóyá onímọ̀ kan tó yàtọ̀ sí àfáà ni o tó yẹ tó bá ní àlẹ̀ ọ̀làmà àlẹ̀ ọ̀làmà ú tó bá sọ pé àwọn àfáà àbáwọn onímọ̀ náà ń pè bẹ́ẹ̀ ẹni ìmọ̀ tó bá jẹ́ ìmọ̀ àǹfààní tó yẹ pé téèyàn bá tó yẹ pé ìmọ̀ tẹ́ni mọ̀ o tí kì í ṣe máa ṣetán tí kì í ṣe máa burúkú torí máa póríṣiríṣi mo fi wá mu pé téèyàn bá jókòó tí onímọ̀ ní gbogbo ìgbà ebi tó ń jókòó sí ẹni tó bá nímọ̀ ló ń jókòó tì sí bí orí wà sí àgbáyé kan wà ní ìsinmi o àbí àfa àkọmọ ń ké o à ń sọ bí àpẹrẹ ni o àbí oníṣẹ́ ọwọ́ kan tó mọṣẹ́ dáadáa àbóníṣòwò kan tó mọ ìṣòwò rẹ̀ ṣe dáadáa táwọn ẹni náà dẹ́mọ̀ pé ayé ni good ó dẹ̀ mọṣẹ́ ṣe èèyàn wá ń jókòó tirú ẹni bẹ́ẹ̀ ní gbogbo ìgbà má jà lásàlẹ̀ ọ̀làmà sáádà àdábù ú má jà gbọ́ ò sí ńbẹ̀ tirú ẹni bí ò bá lẹ́kọ̀ọ́ yóò máa lẹ́kọ̀ọ́ sí ni ìwọ ń jókòó tẹ tó ní máa bí ẹ lọ wo àwọn tí wọ́n mọ nǹkan ṣe lónìí ẹlòmíì ò kọ́sẹ́ yẹn iṣẹ́ tí ó ń ṣe lónìí ẹlòmíì ò kọ́ torí pé ó jókòó tì wọ́n ní gbogbo ìgbà tó dẹ̀ ń fojú sí i irú ẹni bẹ́ẹ̀ òun náà máa jogún ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn wà wúlò fún látàyè àtàlùkìyà ó máa mọ́jà gbẹ́ ò sí ńbẹ̀ ẹ lọ wo àwọn ṣé oríṣiríṣi èyí tó jẹ́ ṣe ọwọ́ tó jẹ́ ìmọ̀kéwú ìmọ̀wé ẹ bá ń jókòó tàwọn pòfẹ́ṣọ̀ àwọn èèyàn ńláńlá àwọn lẹ́kṣọ́rà tẹ bá ń jókòó tì wọ́n mọ́jà gbẹ́ ò sí ńbẹ̀ ẹ máa jogún ẹ̀kọ́ lọ́dọ̀ wọn ni ẹ̀kọ́ yẹn ó máa pọ̀ sí ni téèyàn bá ti ní ẹ̀kọ́ díẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ó máa pọ̀ sí téèyàn bá ní kékeré yóò tún máa pọ̀ sí téèyàn bá ń jókòó tí onímọ̀ kò sí mọ̀ téèyàn ìmọ̀ tó yá jẹ́ ìmọ̀ dáadáa téèyàn bá ń jókòó tẹni tó bá ń mọ ìmọ̀ yẹn irú ẹni bẹ́ẹ̀ yóò máa lékún sí lẹ́kọ̀ọ́ ni fún àpẹẹrẹ ẹjẹ mọ́yọ kankan wá nísìnyí tó bá bí ẹlòmíì léèrè pé bó ṣe ń drive tó mọ́tò wà yìí ẹlòmíì ò kọ́ mọ́tò yẹn níbikíbi pé bóyá àbó lọ kọ́ mọ́tò níbi tá ti ń kọ́ mọ́tò àbẹ́nìkan ló kọ́ ẹlòmíì ò kọ́ rárá àpẹẹrẹ nírú èmi báyìí ẹni kò lè sọ pé èmi ò kọ́ bó ṣe ń drive ṣùgbọ́n mo jókòó ti àwọn tán máa wà àwọn tán máa ń wà ní gbogbo ìgbà kódà mo tiẹ̀ tó ní bàbá kan ọ̀gá mi àfá mi bàbá mi ni wọ́n táwọn bá ń drive gbà yẹn báyìí tó máa ń receive kọ́ èmi tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn a máa fi mọ́tò sí gíà màá fi sí wọ́n wọ́n ti tẹ kílọ́ọ̀sì bọ́lẹ̀ màá tún fi sí two láì mọ́tò wà ṣùgbọ́n mo ṣe jókòó tì wọ́n tán máa ń ṣe ní gbogbo ìgbà yẹn èmi náà ti jogún ẹ̀ mo ti wá mọ bó ṣe ń tẹ kílọ́ọ̀sì bó ṣe ń tẹ break bó ṣe ń ju gíà ẹ worú ẹ̀kọ́ tí mo kọ́ lára wọn yẹn ló wá fèmi náà láǹfààní láti máa wa mọ́tò láì kọ́ ìkan nìyẹn tó wà nítòsí ní mọ́ṣáláṣí ẹni tí ò bá mọ kéwú to n lo mosque ni gbogbo igba boya n lo si asunba ati shy se mo pa ti mo grip se pa won run beta ta mo keso ke niyan Hello, hello, me. Ke o to mo eyin mamu lo ti mo. Nigba to nlo ki je ma ni gbogbo gba. Ba pa julo ni subuhi yen ta mo si asunba. Ibele lomi ti asebi. Ibele lomi ti aisaja. Elomi o mo tele. Ibele lomi ti ha awon ke lori siri si leyin mamu ni o. Be na ni mo gbe ati shy. Awon orun to ma nka soke yen. Gbe pe gbogbo gba ni mamu ma nka awon ke u yen. Oun na wa memorize lati be se ri pe te ba joko to ni mimo yo mo nimo si ni yo mo leko si ni akoko niyan
1: oni wa saye mo wa be wa ji ademola
0: elekeji
1: koso oba
0: wa ma ja lasan ni sa
1: mo fe ko le kan to wa pa
0: sa da ti shahawatu o
1: ti o ba ni tun lola omo da mo wa bi
0: Ma jalasa wa ma jalasa ni saa sa da ti shahawatu gbogbo to ba njoko ti obirin
1: so
0: e pe aro obirin lo njoko ti osan obirin ale obirin o da won atobirin won tun jo sun maju gbogbo gba e le ri okunrin mi odo awon obirin ni won tun wa nbile ni pe awon olore okunrin bo se wa yi ore obirin lohun ni gbogbo gbese aye re awon obirin ma njoko ti atawon to julo atawon ti o to atawon to jo jegbe ibe lo ma joko si ni gbogbo gba won ni sa da ti shahawatu uru eni be ko si nkan ti o jogun lodo awon obirin to njoko si ju oju kokoro lo
1: baba
0: oju kokoro wo ni pe yo ni fe obirin mi ri bowo to fe da si bawo le ni se fe ni money to ti o pe won kan joko ti won ba won sere ni ohun o ni fe won iro to jina so to ni tori pe yo ri obirin mi nu awon to njoko si yen
1: nkan
0: to wu yo attract ye

0: tó bá ti ń bẹ àwàdà ló pè ń gbà tó pé ń bá wọn ṣe àwàdà ni ẹ̀yin ò tiẹ̀ wá níṣẹ́ rárá ẹ̀kàn fi bokini ẹ̀kàn fi ń gbálẹ̀ káàkiri náà ni ẹ̀ níṣẹ́ ẹ̀ níbi lọ gbogbo àwọn ẹgbẹ́ yín ti lọ bíṣẹ́ tán ẹ wo àwọn àbùkù ọ̀rọ̀ tí wọ́n máa sọ sírú ẹni bẹ́ẹ̀ gbogbo ayé tí ẹ̀ẹ̀mọ́júkẹ́ máa jókòó táwọn obìnrin lọ ẹ ra àwọn tí ó tún sọnù wọn gbogbo tí ó máa jogún ìbànújẹ́ ni àtojúkòkòrò ni ó jogún lára wọn ìyẹn tó bá ń jókòó ti àwọn obìnrin ní gbogbo ìgbà wọn nírú ẹni bẹ́ẹ̀ mọ́jà gbọ́ ò sí ń bẹ̀ yóò jogún ojúkòkòrò yóò tún wá máa jogún ìbànújẹ́ torí pé gbogbo àwọn ni ó máa rí ìbànújẹ́ lára àwọn obìnrin yẹn torí pé ọ̀rọ̀ ìbànújẹ́ wọn máa sọ sí kódà èmi ò gba etí ẹ̀ èmi ò gba lórí èmi ò kò síbi tí èmi ò tẹ̀ sí lè gbà gan òun náà kò sí tó ń fẹ́ ṣe ọba àgbà òun létí jù bẹ́ẹ̀ lọ
1: ìyànjú ọ̀tá lórí mi bá mi sọdọ̀kọ
0: yóò tún fàárùn gbọ̀n kúrò ẹni bẹ́ẹ̀ àwọn tó ń máa jogún lára ìmọ̀ jókòó ti obìnrin ní gbogbo ìgbà nìyẹn kò níṣẹ́ kọ́dẹ̀ níṣẹ́ náà ìdọ̀ obìnrin máa jókòó sí àwọn ọkọ̀ jogún ojúkòkòrò náà ẹlẹ́ẹ̀kejì yóò jogún ìbànújẹ́ torí pé ìbànújẹ́ ni ó máa rí lára lọ́dọ̀.

fáwọn èèyàn ló ń jẹ ẹlòmíì olóyún ọmọ fi sàánú àwọn èèyàn àbáwọn tó yẹ pé ìwà wọn dá ní gbogbo ìgbà kódà kò bá mọ lówó lọwọ torípé ẹni tó bá jẹ èèyàn rè kì í ṣe kótó owó nìkan náà fi ń jẹ èèyàn rè o èèyàn lè lówó kó mọ jẹ èèyàn dáadáa ṣùgbọn àwọn kan lè wà tó yẹ pé ìsọrọ sí wọn ìhùwàsí wọn ìṣe èèyàn rè ni wọn tẹ́gbọ́n tó wá bílẹ̀ pé àyè alágbájá àbí bàbá alágbájá ládùúgbò ni o ní iléeṣẹ́ kan ni o ó ní àwọn èèyàn nìyẹn bá lówó kò bá mọ lówó wọn máa sọ pé àwọn èèyàn nìyẹn àwọn téèyàn lè bá ṣe pọ̀ nìyẹn kódà wọn sọ pé bẹ́ẹ̀ sí dárúkọ rẹ yẹn bá ṣàdúrà fún kọlọ́mọjò wálẹ̀ láéláé ẹni tí ò bá lówó lọ́wọ́ ni pé ẹni tẹ dárúkọ yẹn kọlọ́mọ bá ní gbéga torí pé èèyàn dáadáa ni èèyàn rè ni irú àwọn tí wọ́n ń sọ nìyẹn o yálà olówó àbó olówó èèyàn rè wà máa ń jà lásà sọ́ọ̀lẹ̀.

0: ojú
1: wa. Àwọn ẹni tó bá ń jókòó ti rú àwọn ẹni bẹ́ẹ̀ náà. Ìyẹ́ kọ sàwáyídà. Irú ẹni bẹ́ẹ̀ kò ní kọ kí aṣọ òun ó dúdú torí aṣọ rẹ̀ máa dúdú o. Yóò sì máa rún èéfín. Torí pé táwọn fi ń sọ̀rọ̀ ajé tán fi ń jẹ tán.

mọyọ kan si abi meji si soro si wa nle soro si wa nle wa ma ja lasala giniya a ko sa kolbu o wa ma ja lasala giniya a ko sa kolbu o won ne to ba njoko ti olowo ni gbogbo gba olowo ni won njoko ti àwọn olówó yẹn sẹ mọ wọn kò sáburú nu kéèyàn jókòó tó lówó ṣùgbọn kó má jókòó tí wọn pọ o kí ló dé wọn ni wà má jà lásàlẹ àgìnìyà à ẹn tó kọlé bíi 15-20-30 láwọn ilé ńláńlá tó tún ra ọjà sí ṣọ́ọ̀bù rẹpẹtẹ tó lówó tó yẹ pé gbogbo àwọn owó tó máa ń dárúkọ ní gbogbo ògbà millions ni billions ni ló máa ń dárúkọ ní gbogbo ògbà pé mo ti ra kíní kan 4 billion mo ti ra kíní kan ní sí 10 billion kíní kan 100 million 200 million àwọn yẹn ni ó ń

0: lórí mi.
1: Èmi ò wọ 60,000 ó tún jẹ́ owó ilé.
0: Ṣé ìyanu ẹ lórí mi, ọba aláàánú.
1: Owó ilé ìwé ọmọ ẹlòmíì.
0: Lórí mi, bá mi.
1: Kò wọ 30 àbí 40,000. Ó tún ti jẹ́. Oúnjẹ àárọ̀ ò bá tọ̀sẹ́ kò bá talẹ́.
0: Abẹ́rẹ́ láti number 1.
1: Ìwọ́ lọ ń jòkó ti àwọn olówó tó ń dákọ millions billions.
0: Ìgbọ̀n tán bá sọ pé wọ́n fẹ́ pin.
1: Wọ́n ní kọ́sà kọ̀lìbù.
0: Kò sí léyìí tí máa mú.
1: Àkọ́kọ́ nǹkan méjì ni wàá jogún. Ọkàn ti ẹ̀gan yóò wà le kokoko pé irú ayé wo ló wá wá yìí. Irú ẹni bẹ́ẹ̀ ò ti kọ́kọ́ rora rẹ̀ pínpín sí ó sì jẹyàn láyé òun báyìí. Àwọn èèyàn ń dárúkọ 100 million, 200 million, 300 million, 1 billion. Ó sì jẹ́wọ́ lé 60,000.
0: Ọ̀tá mi gbọ́wọ́ gbọ́wọ́.
1: Ó sanwó school.

Abu. Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, Salama si won ko ki won ko si lo ba ti lo ki won na wa se lo gbogbo awon kan ta kakale yi ma je finira ba e lo ma je se marun ni abi mefa akoko ma je lasale ulama sada adabu gbogbo to ba njoko to ni mimo gbogbo imo ni o ke si mo ke unikan ati ma we ati ma ekose atawon mo to ma wulo fun yi ati business ato kankan ni to ba je je mo lo njo eni lo njoko ti wọnú ma lékún ní ìmọ̀síni ọmọjẹlẹsà ní sáhà sáádá ti ṣàhàwọ́tú gbẹdọ́ ẹ pé àwọn obìnrin ni ibi tó ìbùjókòó tiẹ̀ ní gbogbo ògbà rú ẹni bẹ́ẹ̀ inú rẹ̀ kọ̀kọ́ buná lẹ́yìn ìgbà náà yóò tún wá di ẹni tí ó lójúkòkòrò lẹ́yìn eléyìí náà yóò tún wá di ẹni tí ó yẹ pé yóò jẹni yẹpẹrẹ táwọn obìnrin máa gbà lórí gbà lọ́rùn pé ẹ tiẹ̀ níláàká ìgan ẹ̀kan bàbá alágbájá n gbẹ pàwọn obìnrin jókòó tì ó di méjì ọmọjà lásà sọlẹ hìí ìwọ tó bá ń jókòó ti àwọn ẹni rè àwọn èèyàn rè àwọn èèyàn yìí sáádà wàrà o nǹkan tá fi ń kí àwọn ẹni rè àwọn èèyàn yìí yẹn òun náà ó máa pè wọ́n náà ìwọ náà ó dẹni yìí látara wọn ìwọ náà ó di ẹni rè látara àwọn ẹni rè tó ń jókòó tì mẹ́ta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin wà má jẹ́ lásàlẹ̀fọ̀ kan tó bá jókòó táwọn torí wọn pé tí wọ́n lágbọ̀ọ́yé ẹ̀sìn tán lágbọ̀ọ́yé torí wọn pé gan-an wọ́n ní àdúmọ̀ kọ̀dúrú o ìwọ náà ó máa tóbi níyì ni àgbẹ̀wò tiẹ̀ náà ó máa pọ̀ sí ó tún wọn máa níyì látara pé òun jókòó táwọn alágbọ̀ọ́yé ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ẹlẹ́ẹ̀karùn-ún tó parí ẹ̀ wà má jà lásàlẹ̀ àgìnìyà á tó bá ń jókòó táwọn olówó àwọn ọlọ́rọ̀ kọ́ sá kọ̀lìbù o irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó le kokokokokoko ẹ̀tọ́ sí pé ó tó ọkàn rẹ̀ tó wá le yóò tún wá máa jogún ìbànújẹ́ pèsè forí òun run mu ni òun nìkan náà owó owó ló ń dárúkọ òun ló ń jẹ owó iléèwé àwọn ọmọ yìí ọ̀rẹ́ òun sì ń dárúkọ mílíọ̀n bílíọ̀n kí lọ wá dọ́dọ̀ rẹ̀ òun san 60,000 lówó ilé ó ti jẹ́wọ́ ọdún méjì sọ̀rọ̀ pé tó bá ń gbà wọ́n tó bá tó ń dákọ 100 million 200 million kíní kan million inú ìbànújẹ́ lè yóò lọ kú sí báyọ̀ má jókòó ti irú wọn mọ́ wọ́n bá jogún ìbànújẹ́ ó jẹ́ márùn-ún mashallah bó ti jẹ́ lápá abẹ yẹn nìyẹn torí àsìkò wa tí ò tó nǹkan rẹ̀ tó ń gbọ́ àdéhùn náà bóyá ká sí ojú òpó lé àbí káwọn èèyàn bá wa dá sí láti lé àwọn nǹkan tá a kakalẹ̀ yìí kí lẹ́yìn rí sí ní wòye tìyín ṣé bó ṣe rí nìyẹn àbí àwọn àlàyé èwo lẹ́yìn náà tó fẹ́ ṣe fún wa ní apá abẹ yẹn nọ́mbà méjì náà lẹ́pẹ̀ wá sí tó wọlé agbára wa nọ́mbà méjì àkọ́kọ́ nọ́mbà tẹ́lẹ̀ pẹ̀ wá sí 070-6949-3000 ẹgbẹ́ ọlẹ́ méjì sí 070-6949-3000 070-6949-3000 nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ilé tẹ̀tún láǹfààní àti ilé pèsè 070-1447-5770 ẹgbẹ́ nọ́mbà yẹn náà lẹ́ẹ̀kan sí 070-1447-5770 ó jẹ́ nọ́mbà méjì àkọ́kọ́ 070-69
493000. Elek 0701447 5770. Number me yellow wali agbara wa. Latif ba dasi to la ro to ni.

0: ká tó máa lọ sí abalẹ̀ lẹ́ẹ̀kejì lórí ètò yìí.
1: ọbọ̀kun má tó ló yẹ mí nítorí ohun mi mo tọrọ.
0: a gba ìpè bíi méjì mẹ́ta kan.
1: ọba bá mi ṣe kí a ò.
0: síwájú ká tó máa lọ sí abalẹ̀ lẹ́ẹ̀kejì insha allah rahman. àwọn nǹkan márùn-ún yẹn náà wọ́n kà kalẹ̀ fún wa pé ká máa jókòó ti àwọn èèyàn márùn-ún yẹn torí pé ìjókòó téèyàn márùn-ún yẹn ó lè mú yàn máa jogún àwọn nǹkan tí a kà kalẹ̀ yẹn náà kọ́lọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó má ní wa lára bẹ́ẹ̀ làwọn àpè yẹn ń wọlé ó dẹ̀ ń jara wọn náà ẹnìkan tí wà lápá abisalaamualeykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ yín ibi tẹ́ ti ń pè wá. naam. Afa Rashid. Abdulhakim Daoud. Láti àdúgbò.
2: Láti Amoloko.
0: Láti Amoloko ńlẹ̀ Ìbàdàn. Naam.
2: Ẹ̀kú lákàrà lọ ní pàràkà yìí.
0: Amiin.
2: Ẹni ìjàgbé inú láìláì.
0: Amiin.
2: Àpàkọ́ lánàá bí wọ́n máa.
0: Sọlọ́wọ́n alẹ́ wa sọ́lẹ̀m.
2: Àgbàdàn yẹn inú ìbàdàn ara yìí kò sí ilé ìsọ yìí.
0: Ẹ ṣe àdúpẹ́ mashallah báwọn ṣe gbọ́ àwọn ti dọ́ adá sí. Salamu alaykum ẹnìkan náà ti wà lápá bíbá yìí. Salamu alaykum. Ó já ni o, èmi kọ́ mo já.

0: ele tumo si gbugba ti a ba ma ba won eyan se ta ba ma joko ti awon eyan iyen ni gbugbo gba eja ma se kini ka ma wa won ta lo ma joko ti ka won kan ta jogun latara won ta n joko ti yen ka ba ma jogun banu je tori di eleyi o dowo eniko kan wa 070-6949-3000 070-14-47-5770 Oruko yin bi te tin pe wa.
1: Ya. Oruko mi ni Muhammad.
0: Nam?
1: Ario.
0: Nam?
1: Muhammad lati Ario.
0: Muhammad lati Ario, mashallah.
1: Naam. Program yin is a nice program. Very good program. My prayer is God should help and continue to
0: for mine,
1: so that the program
0: will
1: continue. Thank you very much.
0: Assalamu alaikum. Wa alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Thank you so much. Jazakumullahu khairan.
1: Alhamdulillah.
0: Thank you, sir.
1: Jazakumullahu
0: sir. Amin wa yak.
1: Thank you.
0: Mashallah. E se adupe awon soro bi ausa o jo be die awon ti ti lo ye kin bi won le pe se abi suru akutiri ibo ayemaye ibo to ma npo asori eto wa pe to ma ibo ba fi npepe awon gboye awon yi ma fe wezi card won gbon bi tin ba gboye to de mu eko wa won a pe o wọ́n á fẹ́ pè wọlé pa àwọn gbọ́ wọlé ṣùgbọ́n ọ̀wọ́n náà wọ́n jọ ọ̀húsá ẹ ṣe àdúpẹ́ láti àríyọ̀ sàmàlẹ́kùn.
2: Salaamu
0: alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín bí tẹ́ ti ń pè wá.
2: Nǹkan tí mi ni yá àfi ṣàṣẹrẹ láti apẹtẹ òkè ọ̀dàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìmá. Bọ̀ ìyá àfi ṣàṣẹrẹ ẹ máa lórúkọ mi. Kò ní bàjẹ́ mọ́.
2: Ẹ kú ètò, ẹ̀dẹ̀kú yín ní àgbọ̀yé.
0: So
2: ọ̀rọ̀ yẹn ti mú làákà ẹ̀ wà, Olúwa mi ṣàlékún làákà yín.
0: Àmì.
2: Ó dẹ̀ jẹ́ kí mímọ̀ yín, Olúwa mi jẹ́ kó tún lọ síwájú sí.
0: Àmì.
2: Nínú tèmi ìkọsílẹ̀ tí mo dẹ̀ gbọ́ yìí, so ó ti ṣàfihàn àwọn èèyàn téèyàn lè bá rìn,
0: téèyàn
2: náà fi lè lo tẹ̀mí ayé rẹ̀ ní rọrùn.
0: So
2: ìtẹ̀yìn ò lè súnmọ́. Ẹ ti ṣàlàyé rẹ̀ tó ọlọ́run bá mi ṣàlékún mímọ̀ yín.
0: So
2: èèyàn ni kó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kó sì mu lò kó fi lo ìsẹ̀mí ayé ẹ̀.
0: So
2: ọlọ́run ní jẹ́ kó bá jẹ́ o.
0: Ètò
2: náà ọlọ́run jù máa lọ síwájú sí
0: o. Ẹ ṣe adúpẹ́.
2: A rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ púpọ̀ gan ni o.
0: Adúpẹ́. Bí àṣà wa kí wà dúpẹ́ ó ti yí wa báwọn tó bá ti ní àdúpẹ́ mashaàlá ẹ̀hún èyí sáwọn oṣù gan àdúpẹ́. Sàmàlíkùn. Yes, ma orúkọ yín bí tẹ́tí ń pè wá. Orúkọ yín bí tẹ́tí ń pè wá. Ìyá pẹ̀lú mi láti Asaka. Hello.
3: Ta ló ń fẹ́ kí wá sórí rédíò yìí à?
0: Mo
3: lè jẹ́ kánà lónú rẹ
0: lẹ́yìn. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò já gbọ́ ní dáadáa.
4: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣàkà.
0: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣàkà bí àdúgbò. Náà mà ń gbọ́ yín.
3: Bẹ́ẹ̀ gbọ́dọ̀.
0: A ti ń gbọ́ báyìí.
3: Ẹ ṣe ìdán. Ìgbẹ́ ẹsẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dùn ní òlemọ bí ó ṣe mọ ìrìn àjò rẹ̀. Ìjọ lọ ronú ṣera rẹ̀ lésì.
0: Kódà
3: agbára ọlọ́run máa tẹ̀síwájú mọ́ ayé òtí
0: nínú. Àmì. Ẹ jẹ́
3: pé ìrònú kúrò lára àwọn èèyàn nínú ó ra àánú jà.
0: Àlọ́ máa mi.
3: Àkọ́kí ìgbọ́ ọ̀ ìpín alẹ́ ìlú ìgbà àdídì wo ṣéṣẹ̀ tí mo ti láti ṣe ẹ̀fọ́ mi.
0: Splash FM ni láti ilẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ wa 105.5. ile ta wa nle fun bala o fe re nle badan e se adupe e seun ya o ti sakaba yen ojo mo tin lo ojo tin lo were were awon eyan de npe ni pe njara won yi eja mu pe bi abi meji abi eyokan si enikan ti wa lapa bi na assalamu alaikum oruko yin bi te tin pe wa na me ka bo sori eto ima
5: Allahumma amin.
0: Ara ati e to ti pada baye ma wori be si ma gbo ni gbogbo gbologo osese ni inshallah rahman
5: ya
0: o da nda na wa alaikum assalam e se adupe ojo ti nlo ba se awon yan si tun pe wole ki la fe si baye baba lo si tun mu hadisi na ko repete sori table ya ti ewi na mashallah assalamu alaikum
6: wa alaikum assalam
0: oruko yin de tin pe wa
6: sorry mo fe correct the impression kami omo hausa ni lo je so muslim ni
0: mashallah
6: so allah say in quran inna dini indillahi alislam so I'm a muslim.
0: Okay.
6: I'm proud of that. So I'm not an Igbo. Thank you very much.
7: Assalamu alaikum, Brother Muhammad. Shon jade ba.
0: Naam.
7: Jazakumullah khairan. Yin ta se yen inu wa dun pe pe wa pe wo inu wa fi dun pe pe wo le ni
0: pe Hausa tun pe wa
7: ye mo pe Yoruba la nso lati wa re en ti eso lede wa to wa gbo nkan ta nso to tun wa tun fi pe inu wa dun
6: ni Yoruba ni
0: ta nso ni ye pe
7: inu wa dun ni ki se ba fi
0: Hausa n gbo wa Igbo n gbo ani pe Igbo ti pe wa sori eto yi pe on like program wa to je Igbo se pe ka ni Igbo mi mo pe kilo kan pelu lecture ti won se
7: inu wa fi dun si ni koda awon ti o ki se Muslim papa won gbo awon de npe inu wa ma fi a fin feed inu han ni so ti yin brother wa jazakumullah khairan
0: thank you so much
6: to continue with the program thank you very much
7: all right we really appreciate you thank you so much jazakumullah khairan
0: thank you so much ese naam kolon ko se anu ti tan so ni pe inu wa dun be se ngbo wa se pe Hausa mi yo mo pe o no wan so yen wan so se pa oro ale je muslim si muslim ti o ni gbo ti o mo so pe ti o ni to e pe tan so ni nitumo si ke ta wan so ni pe inu wa dun pa Hausa lo gbo pe o da pa Hausa munu we kin be lowo yin inu wa fi dun pe tun gbo wa ni mo fi wa so pe awon Igbo gan ti pe wa pe wa sori eto ri pe won gbo program won inu won de ndun so I fin praise yin ni o bubu yin ke ikan kan na jo ni wa eyan jo ni wa Yoruba kan na jo ni wa eyan ba ja Hausa ko je Igbo Yoruba eyan lara kan na jo ni wa esin wa le yato lawon bomi o pe elomi je Christian elomi je sugbon eyan sa ni wa sugbon lati wa ni pe ki eni ti o ki se muslimi abi en ti o pe ki hun se Yoruba ko wa ma gbo program I'm appreciate any egan o. Eri kun gba mi gan to ba nso Hausa teyan ba ni to mo se won pe akinan wi teyan mo telo mi wa mi ma satan pe kinan wi ko si e ko ri be. Nkan ta n gbiyan yo ati salaye niyan. E se adupe o. Oju ni tin lai lai.
5: e ma wa daada o dun mi ti mi gbe awusa ye kin ko fa awusa kin na ni awusa ti mo si gbo nbi tin ba so awon yo ma rerin le ni awusa kan ti mo gbo na nu tin ba dale bayi o to bi merin abi marun sugbon leyin merin abi marun yen emi o le lo mo leyin e ti mo si wi e na mo mu le ni o baba na adina abi un wi ni tori en to se pe wa wole mo jeun wi na mashallah e ja ma lo si abale le keji ile ta mo si abala hadis oro annabi niye sallallahu alaihi wasallam sugbe mi omo yin ololufo eyin ten lanfa na ti ma tetis lata aro odila to sheikh Al-Aj Al-Imam Sharif Din Giwa Akilapa Onloruko Mi Oja Sokwe Alaji Alara Fajima Koni Baje Insha Allah Anfani Wa Aten Ba Fekwe Mi Boya Fun Ikede Abi Ipolu Oja Abi Eyi Ni Bere Kete Fe Be To Jomoro Esi Ile Omu Bi Mo Fe Kole Ile Awozi Koda Be Fe Fun Wa Ni Kena Atun Gba Mi Mo Ko Ile Aya Wa Number me, ile to jasodo mi eleyi fun ikede abi ipolu oja abe fe gba wa ni maran ehn abe yin wo pe eto yi be se like e to e fe ka ma daruko yin lori eto yi e ma fawun yan ni nkan ko de lomi n te ba fun ole ma fi sara fawun obi yala won wa laye abi won o si laye papa julo en to bi e ba ti bo sa loke ya o ma yala obi kan abu mejeji bi en fawun yan lowo lori eto yi ni yo ma je sara fun a si ma daruko yin a to ma ni ko mo lada re ma ba awon obi yin e to wa de lobi laye na ko sa buru nbe yen le fi sa dua fun to bi e ba tun gbe ko won sa dua fun lori radio gan inu ro tun ma dun ba se nso yen ni Granny Saka wole te ba ngbe asizo oni baje yo ma da o ti pe gogode ni baje ateyin atawajo lase yori ni ibi ta nlo ni dada ajo debe ni oke ola oke ola ile ti kaluku wa fe de olohun o de gbe wa debe bi akila aula wala quwwata illa billah oni baje yo ma da sibi dinilla bo si ma je lapa be yen niyan to ba ri be ja lo bi hadis number me hen mo fe pe number me ni lazo wole 070 65 79 73 70 070 65 79 73 70 number me ni WhatsApp number na ni 070 65 79 73 70 number me ni inshallah rahman e ja ma lo si bi hadis ora nabi sallallahu alaihi wasallam ibe lan lo bayi lati lo gba hadis ora nabi lati ni ustaz wa abbas maali ustaz akewi mashallah

fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo olùgbọ́rọ̀ mi nínú oṣù kẹsàn-án, mo gbàdúà lórúkọ Jésù. Ọlọ́run ó san gbogbo ìyá yín padà. Ohun gbogbo tẹ́ ẹ ti là kọjá láyé tó dàbí ìpọ́njú, ìnira, ìjì tàbí ìdààmú, mo bẹ Ọlọ́run Ábúráhámù, Ísáàkì àti Jákọ́bù, ó máa san fún yín padà. Lóṣù kẹsàn-án yìí, Genesis chapter 9, verse 1, ó ní Ọlọ́run sì bless Noah. Ọlọ́run sì bùkún Noah àti àwọn ọmọ rẹ̀. Ìbùkún Ọlọ́run tẹ́ ó fi gbàgbé ìpọ́njú láyé. Ìbùkún Ọlọ́run tẹ́ ó fi gbàgbé òsì lórúkọ Jésù adarí rẹ̀ sí yín. Tó bá jẹ́ pé ní Genesis chapter 9 verse 1, tó bá jẹ́ pé rẹ̀ ni Ọlọ́run ti yí májẹ̀mú padà fún Noah tó sì súre fún, tí àdúà náà sì mú Noah, òun àtọmọ rẹ̀, gbogbo àdúà tí mò ń ṣe lónìí lórúkọ Jésù yóò ṣe mọ́ yín lára. Ìgbà tó ní Genesis chapter 9 verse 9, ó ní Ọlọ́run fìdí májẹ̀mú náà múlẹ̀ lórí Noah, pé gbogbo ohun tóun ti sọ fún Noah pátá, òun fìdí ẹ̀ múlẹ̀ nípa àmì ńlá kan tó ń pè ní Osùmàrì. Mo gbàdúà o, mo fìdí májẹ̀mú àdúà yìí múlẹ̀ fún yín. Ẹ̀jẹ̀ Jésù mo fi ṣèdìdí ẹ̀, mọ́mì lórúkọ Jésù, àdúà ti yín máa gbà. Ta ló ń gbò mí, àdúà yín máa gbà. Àlóṣù kẹsàn-án la wà yìí. Mo bẹ́ni tó láyé àti ọ̀run sọ̀rọ̀. Ní Genesis chapter 9, ìgbà tó dé verse 19, Genesis chapter 9, ìgbà tó dé verse 19, inú oṣù kẹsàn-án, Bíbélì wí pé gbogbo àwọn ọmọ tí Noah bí jẹ́ mẹ́ta, Hamu, Semu àti Jafeti. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ń gbilẹ̀, wọ́n sì ń pọ̀ sí, wọ́n sì di orílẹ̀-èdè àgbáyé. Mo wá sọ ọ́ sí ayé yín, mi mọ iye ọmọ tí ń bẹ nínú ilé yìí, mi mọ iye ohun tẹ́ ẹ ní. Ṣùgbọ́n lónìí, mo gbàdúà agbára multiplication, ó yá kó gbà níyín. Bó bá dè jẹ́ pé ń béèrè ọmọ náà ni, mo wọnú májẹ̀mú Ọlọ́run lọ tí máa ń fúnni lọ́mọ ní ìrọ̀rùn. Májẹ̀mú yẹn ó yá kó bà lé ayé yín. Ọ̀sẹ̀ tẹ́ ẹ wọ̀ yìí, dandan ni kẹ́ ẹ rójú rere, dandan ni kẹ́ ẹ ráàánú gbà, ó yá ẹ lọ ráàánú gbà. Ìgbà tó dé Exodus chapter 9 verse 19, ó ní Olúwa pàṣẹ fún gbogbo wọn wípé ẹ lọ sínú igbó, ẹ lọ kó gbogbo ẹran yín tí ń bẹ nínú igbó wá sílé, torí wípé ní ọ̀la yìnyín ọ̀rọ̀, gbogbo ẹni tí yìnyín bá sì bá nínú igbó yóò pa ẹranko, yóò sì pa ènìyàn. Ṣùgbọ́n kó mọ̀ bá a dípẹ́ òní ní ẹranko mọ́, káàbò ó lè dájú lórí ẹranko yín, ẹ lọ kó wálé. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa ní oṣù kẹsàn-án tẹ́ ẹ wà yìí, mo gbàdúà ààbò Ọlọ́run ó máa dájú lórí yín. Kìí ṣe lórí yín nìkan, lórí àwọn ọmọ yín, ààbò Ọlọ́run ó máa dájú lórí yín. Ìgbà tó wá kúrò ní Exodus, ó bọ́ sínú ìwé Levítíkù. Inú ìwé Levítíkù ní chapter 9, ní verse 9, ó ní ọmọ Aaroni, ó sì fi ọwọ́ bu ẹ̀jẹ̀ náà. Nígbà tó fi ọwọ́ bu ẹ̀jẹ̀, ó sì wọ́n sí ara ìwo pẹpẹ. Mo gbàdúà lónìí, mo kọwọ́ bọ inú bu ẹ̀jẹ̀ Jésù. Mo wọ́n yín sí yín lójú, mo wọ́n sí yín lára, mo wọ́n sí yín lẹ́sẹ̀. Torí pé ẹ̀jẹ̀ náà ló ń ba májẹ̀mú òkùnkùn jẹ́, ẹ̀jẹ̀ náà ló ń ba májẹ̀mú ibi jẹ́. Mo dá ẹ̀jẹ̀ Jésù sí yín lórí, ẹ̀jẹ̀ Jésù ó yá kó máa sàn lára yín. Ta ló sàmì yẹn? Ẹ̀jẹ̀ Jésù ó yá kó máa sàn lórí yín. Ẹ̀jẹ̀ Jésù ó yá kó máa sàn nínú ilé yín. Láti àkókò yìí lọ, Ọlọ́run Ábúráhámù ni mo ké pè, Ọlọ́run Ísáàkì ni mo ké pè, Ọlọ́run Jákọ́bù ni mo ké pè. Ẹ̀jẹ̀ iyebíye tá a pè lẹ́jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ó yá kó máa sàn lára yín. Láti òní lọ, lóṣù kẹsàn-án yìí, kẹ́ ẹ ní àkọsílẹ̀ ire, lóṣù kẹsàn-án yìí, kẹ́ ẹ ní ojú rere. Ìgbà tó wá dénú ìwé Númẹ́rì, Numbers chapter 9, ní verse 9, ní oṣù 9, ó ní Ọlọ́run sì sọ fún Mose pé, ó kí ni Ọlọ́run sọ fún Mose? Ìwọ ni Mose ìtàkùkò yìí. Mo wá sọ tẹ́lẹ̀, Olúwa ni kí n sọ fún ọ pé o ní ṣàìsàn lóṣù yìí. Mo sọ tẹ́lẹ̀, Olúwa ni kí n sọ fún ọ pé ìbànújẹ́ ò ní wọlé rẹ lóṣù yìí. Mo sọ tẹ́lẹ̀, Olúwa ni kí n sọ pé ayé ò ní ṣèkà fún ọ. Mo sọ tẹ́lẹ̀, Olúwa ni kí n sọ pé ọfà òkùnkùn ò ní bàyín. Ẹyin wo lẹ sàmí? Látòní lọ, ìrànlọ́wọ́, ojú rere, àánú, ó yá kó dìde fún yín. Ìgbà tó wá dénú Deuteronomy ní chapter 9, oh my God. Ìgbà tó dénú Deuteronomy chapter 9 ní verse 9, ó ní eléyìí ló ṣẹlẹ̀ sí mi. Nígbà tí mo gorí àpáta lọ, tí mo lọ gba àwẹ̀ fún ogójì ọ̀sán àti ogójì òru, tí mo gba wàhálẹ̀ ẹ̀rí méjì, Ọlọ́run wá sáyé. Ó ní tí mi ò jẹ, tí mi ò mu fún ogójì ọ̀sán àti fún ogójì òru. Èmi náà fi àwẹ̀ tí mo wà nínú rẹ̀ yìí gbàdúà. Nínú àwẹ̀ yìí láti August 1, ó ní àwẹ̀ ti bẹ̀rẹ̀. Àwẹ̀ bẹ̀rẹ̀ ní August 1, aago mẹ́ta ọ̀sán. Ohun kúkú là ń bírèkì. Ó dàbí ipò kéré. Ìwọ náà bá mi jọyìn kéré rẹ̀ náà kó máa tẹ̀lé ìwọ náà. Aago mẹ́ta ọ̀sán, ó ní mo máa ń bírèkì. Látàgo mẹ́ta ọ̀sán, ó tún di ọjọ́ kejì. Bọ̀dá ó lọ ò lè jẹ́pọ̀, ó lè jata, ó lè jẹyọ. Láti ọjọ́ kínní oṣù kẹjọ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, kò sóúnjẹ àárọ̀, kò sóúnjẹ ọ̀sán, àfóúnjẹ alẹ́, òun ló ń gba ẹnu mi. Mo wá gbàdúà ẹni

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5. Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àkóso dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
3: gbàrà mi fún mi
2: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀ bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ sì ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ sídọ̀ christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ́gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ire tiẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ́.

0: tomo temo Jesu oluwa wa celebrant meji owanbi number 1 Mr. Paul Indinosio NKG oluwa sindara asane happy birthday to you mo gbadura loruko Jesu e maria anuba
1: amen
0: e maria anuba
1: amen
0: e maria anuba
1: amen
0: eri ogoro
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ele sebi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: kwa card number sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oneloma Bejade ni First Bank Ekeji 20 46 51 28 80 Bole kan si 20 46 51 28 80 Seed of Christ Golden Church Loma Bujade ne First Bank Luru Kojes Wara Nuba
1: Amen
0: Aye Ma Dide
1: Amen
0: Aye Ma Dide
1: Amen
0: Bola Aye Ma Dide
1: Amen
0: In the name of Jesus
1: Amen
0: Wade Sebi Oba
1: Amen
0: Jesu Oluwa wa
1: Amen
0: O bless Apele Abwe Mo Yi Boy Mo Boy Jesu O Ya Boy Bara
1: Amen
0: Kogwe ku fon.
1: Amen.
0: O tira anuba.
1: Amen.
0: Jesu oluwa wa.
1: Amen.
0: Ma gbagbe lago mejo a ma pade lori social media ago mejo Nigeria time. O se pataki ma gbagbe ipade ni adura nla ni loruko Jesu wa se bi oba.
1: Amen.
0: Koju sene kan fi da loju bayi pe
2: emi ara le ri ko.
3: Ile ni mo wa mo mo kiki Olorun se bi oba.
4: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rẹ́nu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
5: gbàrà mi fún mi.
4: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ni ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ sì ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.

0: Ìgò.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

ògidì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: àdéhùn àlàáfíà tí kálukú tó jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú tí ó fẹ́ dìbò lọ́dún 2027 àdéhùn tí wọ́n ṣe lánàá iná ni wípé ìpàdé pàtàkì ni wọ́n ṣe pẹ̀lú alákòóso iléeṣẹ́ ọlọ́pàá commissioner of police cp tijani mortado pẹ̀lú àwọn aláṣẹ tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ elétò ìdìbò inec nípínlẹ̀ náà títí ká àwọn alága gbogbo àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú tí dórí àwọn àgbààgbà nídìí ọ̀rọ̀ òṣèlú àti àwọn òṣìṣẹ́ oníròyìn tí wọ́n ń tọpinpin bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ jigawa tàwí ọ̀hún nígbà tí ó wá ń bá àwọn tọ́rọ̀ kan sọ̀rọ̀ alákòóso àgbà commissioner of police tí mo dárúkọ lẹ́ẹ̀kan tijani mortado wá ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé kan jẹ́ ọmọlúàbí dáadáa kan bọ̀wọ̀ fúnra wọn kí wọ́n sì ní ìsẹ́ra ẹni kí wọ́n má máa fi wàdùwàdù ṣe gbogbo nǹkan lásìkò ìpolongo àti ìgbà tí ìbò tó bá dé bákan náà kí wọ́n sì tẹ̀lé àwọn òfin ìlànà ètò ìdìbò tí wọ́n ń pè ní electoral laws jákèjádò àsìkò tó bá ń polongo àti ìgbà tí wọ́n ń dìbò bákan náà ní ìkádìí ìròyìn yìí ti fún tẹ̀dọ̀ròyìn láti splash 105.5 fm ilé funfun baláwo fẹlẹlẹ ìbàdàn ó ní ìpàdé táwọn ṣe náà dá lórí àti lè jẹ kí àlàáfíà kó rẹsẹ̀ walẹ̀ dáadáa ní ìpínlẹ̀ jigawa kí wọ́n dìbò lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ àti létòlétò kí ó sì má sí pàkà leke ní gbogbo àsìkò tó bá ń dìbò àti ìpolongo ìbò náà kí àlàáfíà kó lè bá a sọ̀kalẹ̀ ní ìpínlẹ̀ jigawa kó jẹ́ bó ti jẹ́ o ẹlọ́ka ìyókù sí nínú ìwé ìròyìn daily post tó jáde fún ọjọ́ òní tọ́lání aládélájà ìwọ lè tó kàn
1: ọ̀dà yìí ti wà ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ lọ́wọ́ yín o orí yín ó wà ńbẹ̀ ìṣọ̀lá kúrẹ̀tì àjibọlá serifat funke asis àdúpẹ́ ìmáfojì peter aronìyáyá àdúpẹ́ lọ́wọ́ yín beatrice zimba fúnláyọ̀ akínwẹ́kọ̀mí serifat funke asis àdúpẹ́ ọlárinwájú jẹ̀lilat ọ̀làjùmọ̀kẹ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá láìkẹ́ nìkan ó dá ẹ jẹ́ ká gbéra láti tẹ́jú ìwé àkọ́kọ́ fún ìròyìn the nation ní òwúrọ̀ yìí a tọpasẹ̀ gẹ̀ẹ́gẹ̀ láti ojú ìwé àkọ́kọ́ omidomido ara sójú ìwé ìkejì àti ìkẹta ọyá ẹjẹ ká bẹrẹ sí ní máa mú ní sísẹ̀ǹtẹ̀lé nígbà yẹn ti ṣe gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu náà ló bọ́ta bọ̀m̀bọ̀ lẹ́yìn tó sì ń ṣe lálàyé wípé gbólóhùn kan tó bọ́ta lẹ́nu ẹni tó ti lo dáúlàrí gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà alhaji atiku abubakar ẹni tó ń ṣèlérí o wípé àtòhun àtẹgbẹ́ òṣèlú òun o bí ọ̀rọ̀ ọ̀hún kọ́ bí ọ̀sán tó bá lọ rèé so tó sì fọ́ dídùn àjẹ́ wípé owó ìrànwọ́ epo bẹntiró ọ̀nà lòun ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tóun yóò dá padà nínú gbólóhùn gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó ọ̀nà ló ti ń ṣe àlàyé wípé ọ̀rọ̀ yìí àbí míì ó ní ẹjẹ́ mọ̀ wípé kò sí ìlànà kan eléyìí tí ẹnikẹ́ni lè sáré fi gbọ́rùn légi ẹ kí ó sì mọ dàrú wípé òun ó da owó ìrànwọ́ epo bẹntiró padà ó ní àkọ́kọ́ irúfẹ́ irú wọn irọ́ pọ̀ gbogbo ẹ̀ pátá òní lórí irọ́ ni o nígbà tó tẹ̀síwájú nínú atótónu rẹ̀ wípé bá a bá ní ká wò wá àwọn ọ̀rọ̀ tí igbákejì ààrẹ nígbà kan rí alhaji atiku abubakar èyí tó sọ ohun tí ń fòté lé pé owó ìrànwọ́ epo bẹntiró ó ní ẹ̀gbọ́ ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè nàìjíríà àti já àti gbọ́n ẹ má ṣe gba ẹnikẹ́ni láàyè láti fi náírà kan gba owó ilẹ̀ òkèrè lọ́wọ́ wọn o nígbà tí ó tẹ̀wájú inú atótónu rẹ̀ onígbólóhùn tó bọ́ta lẹ́nu àtiku abubakar lẹ́yìn tó sì ń ṣe lálàyé wípé ètò ìdìbò gbogbogbò ló ti détọ̀ yìí ọjọ́ 16 oṣù kínní ọdún 2023 ó ní náà ni ètò ìdìbò sípò ààrẹ ọmọọmọ wáyé o lẹ́yìn tó sì jẹ́ pé gbólóhùn ti ń bọ́ta lẹ́nu àtiku abubakar ni pé ẹgbẹ́ òṣèlú òun adc ko si bo ti wo ri ohun kokko fiyan da mo ile de Nigeria loju bi oro mu baba mu yes la podo awon awon yi oda owo iranwo epo bentiro pada gomina ipinle eko o na da pada fun owo baba kene kan ni oni bi toro de duro ohun ko si ntojo be era yi popa eyan mo ile de Nigeria o olorun ro won ke ma se gbe enikeni laaye lati jambu gan eletiri kisin lo bugun nina eh ki won ma ja fun yan e si mo lewo po ko se gbenu le nkan buku ni oju wi akoko oniyan ti sare wole oju we keji nti e lo so nipa naira sugba pada sodo mido awo mi
0: e se ga o yin ti e gbe radio sodo ti en tele wa lori ti fun te do iroyin kanle omo lo abi splash 105.5 fm ile funfun bala o fele le mbadan yin te wa nu moto adani yin te wa nu molo e abi taxi ni abi bujoko ijoba bi o tele ma lo e ma gbo wa ni sisen tele ni bayi gege bi osu kesan bo se nlo die die to wa di enitere ejitere toja afikun to fi wa di ojo 24 osu kesan ta wa September 26 aje pe awon eto idibo lawon ese kuku ta tun dape ni ijoba ibile ni ipinle Enugu ina ni osumo wa tawa na sin sumo bayi gege bi egbe oselu Nigerian Democratic Congress NDC eka ti ipinle Enugu bi won se bere eto ipolongo idibo won lana ode yi ti se ojobo lori atiri wipe ibo ijoba ibile ti won pe ni Oji River Local Government Area ti yo bere ni sisentele nigba to nsiwaju iko olupolongo ibe na lati ri en to je alaga egbe oselu ta wiye ni ipinle na omowe John Paul ani ati en to je akowe ti se ti egbe oselu nipinle ta wi ohun omowe Sebastian Okafor se dori awon olori jori asiwaju egbe oselu na ni ipinle Enugu omowe SKC Ogbonna ati awon omo egbe oselu ti won wa nu igbimo kise oya lati le je ki ohun gbogbo lo leto ati leto ta mo si state working committee nigba to wa ba awon obitibiti ero ti won pe joba bi nigba gede oju oja soro ni ibi kan ti won pe ni Egu Achi to wa ni ijoba ibile Oji River Local Government Area omowe John Paul Ani o ro gbogbo awon eyan to pe ba bi ba wi pe ki won fowo sowo po ki won jade dibo to ba di ni ojo 24 osu kesan odun 2026 ta wa lowo lowo ki won si panu po kon finu wenu fi mo we mo lati di ibo won fun gbogbo awon oludije fun egbe oselu NDC Nigerian Democracy Congress gege bi won se so won fowo soya wi pe egbe oselu NDC ta so yi ohun ni o le se agbekale ijoba to fi awon araalu lokan balẹ ki wa se yen nikan o awon ni yo le siro owo ti won ba na perepere yato si tawon ni basubasu omowe ani ti wa so wi pe egbe oselu NDC ta nso yi o ni awon asoju ta le fogun won gbari ti won o si se ohun to to leto ati leto ki ijoba ibile na ko le ba tete lo siwaju won ni lote ye o ko saye fun awon asoju egbe oselu alajumose onitesiwaju All Progressive Congress APC lati ma da bi edun robi owe nijoba ibile ta wi ohun mo o ni ikadi ohun ta gbotola ni ina ni pe won ti wa ro gbogbo awon dibo lojo bo lako labo to fe dibo ti won to bo di ipe kan ma je ki awon loselu kan o tan won je wi pe aluwala ologbo ogbon ati keran je ni ipe itesuwaju ara ilu ilosuwaju re lo ka won lara nijoba ibile ojiri fata so yi alaga egbe oselu ndc ti an so yi wa kesi gbogbo awon eyan wa ti o dibo wi pe kon ranti pe o se pataki lati sona eto abo to fe se mule lagbegbe na tori be la won se fe gba akoso ijoba ibile ta sona ni kadisha o wa re egbe oselu ndc atawon ololufe egbe oselu ti mo awon ti won fe soju egbe oselu ndc ta we ohun wi pe kon gba alaafia laaye o ki won se gbogbo leto leto ati leto leto ki o si ma si wahala kankan bi ti wu omo tori bi alaafia ba wa la fe se gbogbo nkan ta ba fe se
1: ko
0: je bo ti je mo ti de lati enugo
1: nje
0: se n bo sile ninu plane ni
1: oje be oje be
0: ah e kujo me tatela ni
1: ojo mewa bawon gbogbo ohun
0: o no
1: salaafia ni e oda
0: drama yi po
1: okay now Eyi ewa ni ati ayelujara ni agbaye adupe ni owo yin ogbofe Ambrose Eyabare adupe Dr. Ayola ati opolopo eyin eyan wa ti e dro te tata pelu wa ni ati ayelujara eyin te ngbo wa lori radio yin ero ilewo yin akiyan aloyin logun enu pe eseun te eyan ikanni omo luabi layo wa yoda e jake mi ogbe ilo soju owe keje keta ikerin ewe iroyin the nation leto nje kari gbo bi owo naira ti ana ni owo orilede Nigeria na lo se be e to tubo gbagbara koda o se daradara julo ni odun mejo seyin ninu oro won ati atejade to nje kari gbo bi pe awon ilana isodotun oro aje orilede Nigeria eyi to wo gboro aye o lati ori tabili ara ile yi Bola Ahmed Tinubu GCFR won ni o korodo pupo pupo jo be lo tubo fun owo orilede Nigeria ni agbara lati le jagerege fun idagbasoke oro aje wa ati imolowura re lati oja agbaye nigba to tesiwaju nu atotonu e wipe iwadi alagbara kan o ona lo se lalaye wipe owo orilede Nigeria naira wa eje mo pe bi ida mejila ona lo tubo fi gbera bi abaka ni odun kini odun keje odun keta odun kerin titi di odun mejo bayi won ni sugbon sa o ni odun ilana ida mejila ona ni fi gbera bi abaka seyin wa lati odun egbewo odun oko odin meji iyen lati odun 2018 ninu ati jade ohun o won se alaye re ni ekunrere wi pe ba ba ni ka wo wa awon ilana ijawe ofe gbera owo orilede Nigeria eta mo si owo naira won ni ododun o ida mejo akoko lo fi gbera to lati ibere odun eyin tumo si pe lati nu osu kini wo osu kefa ilaje odun won ni sugbon sa lati nu osu kefa di nu osu kesan eta na wo gan yi o fi ilana mejila ototo gbera pelu ida mejila elowi ofe te gbera o le ti re si wa pe yo bere si ma te si waju be owo orilede Nigeria yo te waju lati ma ni agbara lati oja ti agbaye nigba ti o pari atotonu re oni baba ni ka wo wa owo orilede Nigeria lori ate oja ti agbaye eje mo pe ohun na ti gbera ton bi aba ni ka wo wa awon wo afojusun re lati ibere osu kesan di ojo ikokan le ni ogun osu kesan odun ta wa nibe o tori pe yo tubo ja iwe olofe gbera ni atete agba nla aye oda a fe pada sodo gaji splash
0: oh yes
1: owo lo se do something
0: alafibo bi to sumare
1: well,
0: this month to the g abracadabra
1: okay now

0: òkè òun náà ló ṣe bẹ́ẹ̀ tó kéde ẹ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ ti kogi ní tiwọn owó kan tó tó bílíọ̀nù lọ́nà tàdí márùn-ún ó lé ní owó orílẹ̀-èdè nàìjíríà dáadáa bàbá kó bílíọ̀nù mẹ́jọ lẹ̀ ọwọ́ alẹ́ ọ̀tá dín márùn-ún ìyẹn 8.55 billion naira wọ́n ní owó tà ń san parẹ̀ yìí hùn yóò mọ̀ jẹ́ owó ìlànà àtúnṣe ìlú ìrónilágbára àwọn obìnrin láwùjọ wọn ní ìpínlẹ̀ kogi bẹ́ẹ̀ àwọn ẹbí tó jẹ́ pé ẹbí wọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ni wọ́n ṣùgbọ́n látàrí wípé wọ́n gbìyànjú takuntakun láti ṣètò ààbò tó gíríkì fún nàìjíríà wọ́n bá ṣubú lójú ìjà wọn ni ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀làtúnjì díìsù ó ti mú ìlànà ìpín owó kan bantubantu ètò tó bílíọ̀nù méjì ó lé mílíọ̀nù lọ́nà 2.3 billion naira fáwọn mọ̀lẹ́bí òṣìṣẹ́ ọlọ́pàá tó ṣubú lẹ́nu iṣẹ́ èyí tí ń dágbére fáyé láìrò tẹ́lẹ̀ tó sì jẹ́ pé òǹkà wọn wọ́n jẹ́ 2,800 lé ní 500 ìwé ìròyìn lọ́kọ gbogbo rẹ̀ kò ní àfikún bẹ́ẹ̀ kò ní àyọkúọ̀ ká máa lọ lóko.
1: Bẹ́ẹ̀ ni ó ṣú bàbàbà iná láti mú báyìí ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run la fi bẹ̀yìn ṣé mọ́tò àdánilẹ̀ yín wà ni àbí mọ́tò akérò ẹ̀dákun ẹ̀ má sàárẹ̀ àṣáájú. Ẹni náà sì mọ bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe rí nísìnyí tẹ bá ti rí àwọn ìrìnsí kan tí òfin lọ́kàn balẹ̀ ẹ tẹ̀nà ká ẹ sáfẹ̀mí yín ọlọ́run bọ̀ ní jẹ́ ká rí kò ṣe dáadáa. Ọpọ́lọwọ́ Ọlọ́run tó fún wa ní ìmísí ọ̀tún lọ́jọ́ tòní to DJ aláti dúpẹ́ lọ́wọ́ rẹ fún iṣẹ́ takuntakun gbogbo gbà tí ó wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹrẹrọ bí ẹni sún ọmọ ti àjànúrò lérò ìṣítú alágbẹ̀dẹ̀dẹ̀ ilé tọ́ba mi kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tún ṣùgbọ́n lọ́wọ́ ọba ló ń fún wa ṣe àtúnmọ̀ pàdé lórí àwọn ètò tó kù ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa ti fún tẹ̀dọ̀ ìròyìn bá kò jẹ náà ni ò bá lẹ́jọ́ ní tọ́lá ni yàrá àjọ wa ni
0: àjọ ńlọrọ fún àpè àdúpẹ́lọ yín o dáadáa ọ̀túnba peter àdúpẹ́ charles tọyọ àdúpẹ́lọ yín o àti gbogbo ẹ̀yìn èèyàn wa pátá tí a kò ní àǹfààní láti máa dárúkọ agbóṣùbà kárí fún yín
1: ago
0: méjì gẹ́gẹ́ ògbàǹkangbè láòfikà ago méje ní àṣálẹ̀ yìí ààrẹ extravaganza pẹ̀lú ọlárẹ̀wájú adéwùsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ago méje lówùúrọ̀ ọ̀la ẹ pàdé wa fún àkọ́tún ti fún tẹ̀dọ̀ ròyìn alẹ́ sunday ago mẹ́wàá àṣálẹ́ ẹ pàdé tọ́lání aládélájà lórí ètò yín ètò wa ìsinmi aláyọ̀ à ń tolé ńbẹ̀ ni o ọ̀rọ̀ ìfẹ́ ni agbé òṣùbà káre fún ìyá wa màmá lérè ṣìtúnu àjọ máa ń wà ní gbogbo ọjọ́ mẹ́jọ ni ǹjẹ́ títí ọjọ́ sunday ká máa pàdé àbí mi ò ní mọ̀ ni tọ́lání aládélájà ló kọ́ mi yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tọ́sọ̀ tọ́ngbòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí wan bákan náà ló kọ gbogbo àgbájọpọ̀ àwọn obìnrin tá à ń gbóhùnsáfẹ́fẹ́ agbé òṣùbà káre tó ń ti ìdúpẹ́ ràbàǹdẹ̀ lọ tààràtàrà ò sákàtà bàbá wa ọ̀kan lọmọ ilẹ̀ yorùbá eyín ohun olóyè dọ̀tun jobril sanusi àdúpẹ́ lọ yín ẹ̀ ní bàjẹ́ ọyá iṣẹ́ kó máa lọ lógèrè.
1: Ó
0: gúnlẹ̀.

0: òkè tíntí lúwà láwùjọ ìròyìn rí ìdárayá ńlẹ̀ yìí adérúnkè adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ sí on splash fm 105.5 ibadan àwòdì tó rí bàrà lọ́rí yẹn ni lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ni gínigí sí ni o olórí sport tún ti padà ní lápọ̀tún ẹ ò ní wò ó tán.
1: O da eni temi Adeyemi Adesola olori sport Ibadan Kamavinga Mututide lati ma ja yin si lati ma gbe yin debe ti mi de ni ja yin ile o ti sojo eni kan kuje e ni gungi are e ni ma yan funu e wo e ni sawure gi e wa ni bo si okunkun aye okay esingalo e ma fo e ja mura wa
0: dede mo tun gbe de ohun ibadan kamavinga tun ti setan lati ma ja wa si awon aroyin re daraya loloko ojo kan laago mewa koja ogun oseju looro okutu 10:20 a.m. ni gbogbo ojo monday tuesday wednesday atojo eti friday ni splash fm 105.5 ewo ko se mo gbo ni jawo si

0: travailler.
1: On va travailler.
0: On va travailler. On va travailler.
2: Ẹ kú ojúmọ mọ. Ìgbogbo bí tẹ́tí ń pẹ̀ kàn ní Splash 105.5 FM. Ilé funfun Bálábé gbé fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò já wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní. S1 to the G àgbàwò tọ́tọ́tọ́ àgbàwò tó ń fasẹ́ mi ni. Túnde Ọláwúwa lọ sọ́ọ̀sì lólóòtú ètò já wọn sí o. Adẹ́rùnkẹ́ Adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa vinga ti ń gangan. Ẹ̀yin tèmi. Òní lọ́jọ́ ẹtì o, gẹ́gẹ́ bí Yorùbá ṣe mọ̀ pé ẹtì ò ní wọ̀rọ̀ ayé wa. Ó ti wá ṣúọ̀jù, ẹ ní kọ́kúnjẹ, ẹ ní gungi àárẹ̀, ẹ ní máa yan fónà. Ó yá lóní kánmọ́kánmọ́, lóní wéréwéré, lóní kí á mọ́sá, lóní wàrà ń sàsà. Ẹ jẹ́ mú un láti agbọ̀n káàṣì ẹ̀ toró bitibiti owó. Ó wà o, ìyẹn láàárọ̀ tòní. Ẹ mọ̀ pé ní Cashport Friday, ẹ sì mọ́ gbàgbé pé lọ́sẹ̀ èèyàn mẹ́rìndínlẹ́ni àádọ́rin 66 ẹ̀hún náà láàmọ̀ buwó tàfínìkan ní ìwà méjèèjì fún káàṣì ẹ̀ torí wípé mọ̀ pé ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ ìyẹn october 4th ní nàìjíríà òpin 66 ló máa kó 66 years sí nàìjíríà pọ̀ independence. So ìyẹn gangan bá a ṣe fẹ́ fi sọrí ẹ̀ nìyẹn bá a ṣe mọ̀ bùtà lọ́sí ọ̀sẹ̀ nìyẹn tí ó fi dìgbà náà. Ìwọ náà mọ̀ wàá sùn lé o, mọ̀ jẹ́ ọ̀kan náà kándù sí ọ lẹ́sẹ̀, mọ̀ ní láàláì náà láì ni tí náà true ó fi gbọ́dọ̀ rẹ kọjá o. Star 347-7004 *1#. Èmi gò sì mọ̀ juwó ta lóní ràbájì gan lápá àbí ẹ bó sójú òpó yẹn ẹ̀ta ẹ̀ta ẹ̀kẹ̀ẹ̀kẹ̀ ta kó pọ̀ torí wípé September, November, ok, mo ti ṣí kàbí September, October, November àti December. Ṣẹ̀rọ oṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù bàbá àbáyẹn. Ẹ̀mbà mọ̀ǹtì yìí, 100 million naira. Òní káàṣì ẹ̀ ni wọ́n fẹ́ dáta, ìyẹn fẹ́ yìí tiwa. Mọ̀ jẹ́ kí sápó fi ẹ́ káàtì cruise o. December tó bá máa dẹ́tì àti September ló ti mọ̀. December tó bá máa dẹ́tì September ló ti mọ̀. Ìbẹ̀rẹ̀ bàbá àbáyẹn ni wàá ti mọ̀. Ó yá wàá bá ẹ̀dẹ̀ máa lè bẹ́ẹ̀ yín tèmi. Star 347. *1004*#. Tàbí www.cashier.ng. Ó dáa, ẹ jẹun kúrò lápá abẹ yẹn. Ní í ṣe Cashport láàárọ̀ yìí o. Ẹ mọ̀ gbégbó ẹ o, ẹ mọ̀ kùnbẹ. Ibẹ̀ ni kẹ́ ẹ lẹ̀ pa sí, ẹ gan pa sí ibẹ̀ níbi láti ìsọ̀jí. Kò ní bàjẹ́. Ó dẹ jẹ mu láti inú ìròyìn ẹ̀yẹ láàárọ̀ ti tòní. Ìròyìn tí mo kó wáde àti ìlú Ìbàdàn. Òun náà ní sì ti kó láàárọ̀ yìí torí wípé. Torí wípé Ìbàdàn Fitness Walk yóò ṣẹlẹ̀ lọ́la òde yìí o. Ìyẹn nílùú Ìbàdàn o. Ìwọ tó ẹpọn bá ní orin láti bídè di odò lásán ò lè rìn. Ẹlòmíì kan ní ó kàn rọra rìn láti challenge dóríta yóò lóhun ò lè rìn o. Àmọ́ eléyìí kárìn kápọ̀ yíyẹni ni bẹ́ẹ̀ sì rèé kí ìlera wa náà kò lè pé pérépé ẹ̀pọ̀ lákòókò wọn ti sọ tọ́jú ẹ̀mí ẹ̀ wàhálà ń pààyàn tọ́jú ìlera rẹ̀ wọ́n sì ní kéèyàn mọ́ rìn dáadáa ọ̀tọ̀ lọ́jẹ̀ láàrin ìnà ká o kì í ní oṣù yẹn o. Àmọ́ Ìbàdàn Fitness Walk àwọn náà ni wọ́n gbé ìrìn dé ìyẹn fún gbogbo ọmọ ìlú Ìbàdàn. Ọlá òde yìí ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2026 ni yóò láǹfààní ìyẹn láti wáyé torí wípé ìlera báyìí òun náà kúkú lọ̀rọ̀. Àwọn ọ̀rìn eléyìí tí òmùlẹ̀ rẹ̀ jí pépé òun náà nà ní orin o kìí sí ìrìnkúrìn. Ìbàdàn Fitness Walk 2.0 eléyìí ti dínà tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ Legacy in Motion náà ni wọ́n pelé àti ibi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ òun náà láti rí àti sábù ọjọ́ náà ti máa bẹ̀rẹ̀ ìrìn yẹn. Sábù ọjọ́ ni dé gbogbo ọ̀nà Sango gbogbo ojú ọ̀nà Poli yẹn ẹlẹ́yẹlé Jericho wọ́n sárìnrìnrìn Adamasingba òun náà lẹ padà wàá fàbọ̀ sí o. Ìyẹn pápá ṣeré lẹ́kan sàlámì Adamasingba nílùú Ìbàdàn òun náà padà wàá fàbọ̀ sí ìyẹn fún ìrìn ọ̀hún. Tẹ́ ẹ pé bí o bá ti ń rìn lọ àwọn èèyàn jankan-jankan òun náà lẹ́jọ́ mọ̀ rìn fún ìdíje náà o torí wípé ààyè àtúnṣe bá àwọn èèyàn sọ̀rọ̀ ni yóò wà ń bẹ̀ ẹ tún rí láǹfààní látúntún jẹ̀bù. Aerobic session náà wà níbẹ̀ ó yá ṣe gbọ̀dí bó ṣe mọ̀ fi ṣe ṣáṣáṣì jù pẹ́ẹ́jú sẹ̀rẹ̀ tí ẹ̀ dìde ńlé lọ́la jáde ńlé lọ́la oh my boy, I be a girl who's record. You want to single to Pringles. I be single to Kini come out the man queen. Oh, kuro nle, lola, jade lo, ko ti eni ko she exercise. Last Saturday, oh my boy, lo ti ri bi lo bay. Ibadan fitness work eni ko dara koma on. Ago meje, la ro la, oh na ni yon, yo si ti bere. Sangwele, ele te bari ta on yon kwa lo ju, po po tan rin bo, tan wovesti to jok kan kanan. Dino Ibadan fitness work, oh lo shele lo wo. Ine dara koma on, bo den le lola, ko orin kara re na, lo orin ke gwen eto, orin kara re tuka, ele ese rin kurin, opolopo ebun na to joju ona lawon yo tun je lola nigba tan ba rin tan tan de papa sere le kan salami adamas gba nlu ibadan afefe ye yo wa bere e wa ri wi pe erin lasan ibadan fitness work ola ode yi ohun na lo ma lanfani iyen lati waye o de ti en ko la pa be yen kin lo sinu ere daraya bola la fowoju sajo iyen basketball tori pe dj fe ya gbe bola fowoju sajo yo wa yo ti ta won obirin a meje mu ti ko di tigers ko to di wi pe ma lo sinu ko di tigers o le de nigeria to ri wi pe igbelewon ajo to ni se re de bla fowoju sajo lagbaye ajo fiba fiba world ranking won ti juta o iyen ni ana leyin qualifiers eleyi ti got D Tigers only the Nigeria ti won lanfani lati gba iyen fun idije 2027 FIBA basketball world cup but e pon fit remso ole de Cameroon ati South Sudan o to wa di pon jawe olubori won ka bo vade lowo ibi ga gbagba won ile to gbeyin igbelewon ole de Nigeria ile adulawo epo kejo ni D Tigers wa o ipo keji le ni 52nd na de wa lodi agbaye se be yan ba fi omo wu omo yo na kan pa o seri po kejo ti Nigeria okunrin wa nile adulawo yin ipo kejo yen ni D Tigers obirin wa lodi agbaye awon de ni number 1 nile adulawo ala la la la anyways igbele won tutu to jade ipo keji le ni 50 ohun na lole de Nigeria ohun na ohun ni won wa oda won gbera die pasipo keji le ni 50 ohun oda ole de South Sudan nile adulawo awon na ni akoko o iyan ninu idije ajo to nsi bola la fowoju sajo nile adulawo sere epo epo kerin le ni 24th position na wa lodi agbaye iko di Tigers ole de Nigeria awon na lo jawe pe won bere se riju won o ninu idije ere daraya ebola la fowoju sajo lodi agbaye ele to ma bere iyan lati oni lo ole de South Korea ole de Nigeria ohun ni won kokoko koju ati ojo kerin si ojo ketala osu kesan odun 2026 ta wa yi ohun na ma lanfani lati kopa nu dije fe ya agbaye na tire epo oluko ni won re na wakama o foruko awon agbabo la fowoju sajo ti o ma lo o mo ko won o fi lede e mo wa ni wa ka fun kidije ohun o to bere loni ke le da won mo te ba jam Nigeria D Tigers tan gba basketball emi okonko ni balogun won Elizabeth balogun o wa lara won Eze Nikalu Promise Amukamara bakan na Mujanotu Musa, Rita Igbokwe, Jordan Obi, Palas, Kunayi, Akpana, Abakana, Ani Victoria Macaulay, and one senior woman. Lara won. Ti won tu wa lanfani tan tun poko won mo lati ri Grace Elosa Aguebo Ifunaya Okoro Nora Ezike Nicole Wenabosi Uche Izoje Mariam Dauda Gabi White ati Iduba Mobegi awon ti won mo kopa o lede Nigeria ni orede daraya bolu alafowoju sajo iyen lodi agbaye niyan o lede South Korea Nigeria okoju iyen ni eni won koju won gari lojo karun osu kesan iyen lola awa kojo lede France lojo keje osu kesan ko to wa di wipe awa mo ni awon jade ni sori yen abi won ni jade ti ari lopin ose yi bakan na asekagba idije Diamond League o ma lanfani lati waye ojo meji gba ko ni o fi waye to de je wipe to bi amusan Ezekiel Nathaniel ati kan Isola Ajayi awon ta mo sojo lede Nigeria niyan oni atola ohun na ni idije Diamond League asekagba e ma waye iyen ni Brussels ni o ti lanfani lati waye lorilede Belgium omolede Nigeria meta ohun na lan foju sona kan se daada lola e je ngbera pa lo sinu league agbojo lede Nigeria e wo reform o ti bere gbogbo e ti foju po tori wipe awon adari ayo lorilede Nigeria awon na mo ti kegba jale tan mo ti foro lede wipe e wa gba ni elaja ni wọ́n máa ń di àwọn lówó láti sáà tó kọjá 2025-2026 wọ́n ń jà wọ́n lówó oṣù kódà àwọn àbígagbága táwọn kan náà wọ́n darí nínú ìdíje federation cup wọ́n ń di àwọn lówó àwọn èrí owó gbà bẹ́ẹ̀ sáà tuntun ló ti wá bẹ̀rẹ̀ nígbà tọ́lọ́wọ́ wà bá wọn tún wáá ṣe tí ò tún wáá ṣe dáadáa àwọn reform yẹn àtúntò tó ń bá dílé ìbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ló ti wáá jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ alákòóso tán wà ń bẹ̀ tẹ́lẹ̀ nínú líìgì àbòjọ orílẹ̀‐èdè nàìjíríà ni lọ́kùnrin lóbìnrin bákan náà tọ̀jẹ̀ wẹ́wẹ́ ni wọ́n ti ní kan kálukú mọ́ lọ́ọ́lẹ̀ àwọn tó ṣàmójútó rẹ̀ ẹni tí ń ṣe akọ adélé akọ̀wé àgbà ìyẹn acting general secretary nanibà emmanuel ipẹ́mẹ́ òun náà ni àwọn ní wọn ní bíi gangan lọ̀rọ̀ àwọn ò ti gbọ́ o àwọn adarí ayò ti kégbàjarì síta o wípé ẹjọ́ wọn ń di àwọn lówó nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ a sọ̀rọ̀ lórí ẹ̀ ókè àwọn figagbága ń bẹ nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lópin ọ̀sẹ̀ yìí tó dẹ̀ jẹ́ wípé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn ti wọ̀n láǹfààní láti lọ sí àgbọn European Champions League ọláǹgbá CAF Champions League tí wọ́n lọ sínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ wọ́n kojú ara wọn ìyẹn nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà bó ti jẹ́ pọ́n ti sọ ní Euros match Nigeria Premier Football League ìpín àtọ̀mọ̀ rárá máa ń káwọn ara lé lára ọ̀tún ní.
1: akójúmọ́ aráalé akọ̀ọ́lá jimmy ni a ṣe púpẹ̀
2: bámi
1: gbèsè àlè sí àwọn ìgbàgbọ́ tó máa láǹfààní láti wáyé lọ́wọ́ ọ̀sẹ̀ ìdókè ọ̀sẹ̀ yìí líìgì orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ italy gbọ̀ságbàlejò doma united ní dédé wago mẹ́rin ìyẹn ní ọ̀la tó bá di ọjọ́ sunday ní dédé wago mẹ́rin plateau united àgbàlejò kwara united asa united àgbàlejò benin insurance dédé wago mẹ́rin náà nìyẹn náà bákan náà kun kalifas àgbàlejò barao fc dédé wago mẹ́rin rachel's bees náà àgbàlejò abia warriors ìyẹn dédé wago mẹ́rin canopilas àgbàlejò naija tornadoes dédé wago mẹ́rin náà ni mo ṣe máa láǹfààní láti wáyé nìyẹn.
2: báwọn figagbága ó ṣe lọ nìyẹn nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ òun náà láǹfààní ó máa láǹfààní láti wáyé tó dẹ̀ jẹ́ pé lọ́la ní dédé aago márùn-ún san pedro àwọn àti rivers united ó mọ̀ kojú ara wọn tó bá ti wá di aago mẹ́rin lọ́jọ́ sunday rangers international àti enugun àwọn àti as sobimap wọ́n kojú ara wọn ní ọjọ́ sunday inú ìdíje caf champions league ni caf confederation cup lọ́la ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting stars ìlú ìbàdàn àwọn àti cx fasen wọ́n kojú ara wọn dédé aago mẹ́rin ìlú abẹ́òkúta ni ó ti wáyé bẹ́ẹ̀ ọjọ́ sunday udib àti elkanemi warriors wọ́n kojú ara wọn ní aago mẹ́rin lọ́jọ́ sunday ìgbésẹ̀ àkọ́kọ́ àwọn figagbága ọjọ́ kẹrin sí ọjọ́ kẹfà ni ó wáyé ìgbésẹ̀ kejì ó wà wáyé ní ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wáyé abdulkadir adérògbà bankawọn ara lé lára ọtún ni.
3: akójúmọ́ atọ́kùn akójọ rárá lé akóọlá jimoni ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ẹ̀pẹ́.
2: àkọ́kọ́ tá a sọ láàárọ̀ tó ní lọ́rọ̀ àwọn adarí ayò lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn adarí ayò kí n sì ẹ́ sáwọn bóyá àwọn ẹgbẹ́ àwọn adarí ayò lábẹ́nu tó ń darí líìgì gangan wọ́n ní wọ́n jẹ àwọn lówó láti sáà tó kọjá federation cup náà wọ́n jẹ wọ́n lówó mọ́ ká tó wáá sọ pé sáà yìí ló tún ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá.
3: Ṣé lápọ̀dọ̀ tèmi náà tá a bá sọ nípa pé ìwà tí kò tọ̀ tí àwàjọ ilé ìtàn tá a ti ń pa ìwà láti jọ iná ilé ìtàn wù ẹ rí i pé lánàá àbí ìjẹta lájọ ń sọ̀rọ̀ pé àjọ fífà ní kán lọ tuntò lọ́dọ̀ wọn ilé ìtàn túmọ̀ sí wípé gbogbo àwọn kan báyìí náà ni kò yẹ kó rí amọ̀láǹfà láti mọ ẹgbẹ́ ọmọ pé wọ́n sì ń jẹ àwọn adarí ayò lówó kì í ṣe pé owó ẹ̀yọ kan lẹ́ tábà tẹ̀sọ̀ pé bóyá owó rẹ̀ ò sí lápò àsùnwọ̀n yín tẹ́fì máa jẹun táyé pé ọkàn náà jẹun nìsàlẹ̀ sọ pé bóyá
2: àwọn sì ní torí àtúntò tó ń ṣẹlẹ̀ níwọ̀n tí tòun ojúráyè
3: láti sáà tó kọjá rí owó àwọn adarí ayò san ó dáa bóòlẹ̀
2: ti fẹ́
3: bóòlẹ̀ ti fẹ́ ní kán máa bọ́ yàwó bóòlẹ̀ ti fẹ́ ní kán máa bọ́ mọ́ ṣé àwọn adarí ayò náà ò ní bùkátà náà
2: táwọn náà gbọ́ ṣé tó bá jẹ́ padà rí ayò lọ́kọ mi ní tí máa fún ní ọrùn
3: lé pé
2: bóyá kó o fi tó tíṣẹ yóò bá pè é bóyá kó o wá mi
3: ìṣe wọ́n ṣe mi ìṣe bó ṣe jẹ́ nìyẹn kì í ṣe pé ẹ̀fù parọ́ bó ṣe jẹ́ gangan lẹ́sọ̀ nìyẹn
2: láti mọ ẹdúgbò rí ẹlẹ wá sáà tó ẹsẹ lọrẹ
3: ẹfún láti bẹ láti bẹ láti bẹ rẹ adarí ayò sanwó fún ó wà ní pé adarí ayò ó gbowó àbẹ tẹlẹ nínú ìfigagbága ẹ wá ń ká wọn àjọ caf wọn wà lè mú adarí ayò kankan láti tukọ bóyá ìdíje ilẹ adúláwọ ẹ jáwọ ìdíje ìfẹyà àgbáyé tó lọ adarí ayò mẹrin náà mú kó lọ lóde nàìjíríà ẹ lẹyìn kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹ́ rí ìgbà tó jẹ́ wípé gbogbo wàyí náà
2: olówó wà lẹ̀ àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀
3: igba to pe won ni aga boya sa to koja ni won da ya yo kan o gba 1.1 million naira won fi kole abi kini kan bawo ni o se ni sele
1: o si bi o se ni sele
3: okay boya e ro ye pe so so fi ko gbo eyo kan e na o na ni pe ko dari ayo ko de gba owo ko de rowo e fun lowo bo le se believe pe se ri mo ma ro awon kini pe ki nkan bayi ko ye ko ma sele mo ni century tawa 2026 la wayi gbogbo awon kan bayi ko ti eye ko sele mo tori o ye won ni fina jo are ko to fi jomo la keji e te kokko gbe so si won aye pe to ba je pe mi na mo wa ni ipo ti adada ye wa bo de mo se fe ma live bo mo mi se fe ma gbe e wa ja awon adada yo lowo meta merin lai sanwo
1: ipo ato mo la so lafikun afi kun temi na ni pe seri en ti oda oda oloruko meji o ko de pe en to ma sun mi lorun ni ko da pe kun je kan doju ti fun tori pe kini
2: o lo nje a loju ti nigeria
1: bi toro wa niyan ko si doju ti to ba pe doju ti wa o ye ko je pe o ye ko je ka tun ma gbo nkan bayi mo laduru bi agbabolu se pariwo agbabolu lokun yo soro tobi ni yo soro orisirisi e to coach go soro to fu wa dori adari ayo na sibe sibe na ko si tiju kankan emi ko pe ki won try lati fi itiju kun oro yi tori pe kini ba kan na na se ma se lo ti won ba yo tamoju tuku o be fa won kini bo se ma se lo niyan ko de ko lo be e fi se yin won ni ti won ba sise o gba de be kan mu won ni oketa nigba ti won ba sise won bi ise e to yo ba de ni pe ku ise ni mu ori osise ya boro se wa niyan
2: o lo sa nu ni ai sara ada bi omi ojo ti o da la kan lo le mi ero e je n lo sinu ko je wewe lori ede Nigeria iyan iko e flamingos won ti se yikoto bi won se kopa ninu idije ifeyele adulawo yen wa fu bi under 17 women's cup so de je wi pe isori keji group b lori ede Nigeria wa flamingos awon atori ede Ghana Togo ati Niger Republic ojo wa ni isori kan na lori ede Cote d'Ivoire ohun na si idije ohun ni o ti lanfani iyan lati waye olede Nigeria o wa koju Ghana na kokoko koju koju koju Togo ko to wa koju Niger Republic isori akoko ni group A olede Cote d'Ivoire na wa nbe pelu Burkina Faso ati Benin Republic o de je pe idije yi ojo 15 titi ja ojo 28 osu kesan odun ta wa yi September 15 to 28 no lanfani lati waye be wa fu bi under 17 ti tawon okunrin iko godi igles awon na me ti won koju isori keji group B lawon na wa ole de Burkina Faso ni figa baga ti won na do ti lanfani iyen lati waye o de ye wo pe awon atole de Niger Republic Cote d'Ivoire ojo wa iyen ni isori kan na ole de Burkina Faso awon ni sori akoko to gbalejo idije awon Ghana Togo ati Benin Republic ojo wa sori kan na ojo kewa titi da ojo keta le ni ogbon oke da ojo keta le logun October 10 si October 23 ni idije ni o lanfani lati waye iko fa connect ole de Nigeria awon na ni ti je odimo ko won ti gbalẹ yes Katowice Katowice eleyi ti figagbaga won ti o ti lanfani lati waye ni figagbaga akoko ton ma gba ni idije ife yi agbaye awon odobirin tojo ori won wa iye labe ogun odun under 20 fa connect ole de Nigeria o ja wo pe figagbaga won ni sori tan wa isori elekefa group F ele tan wa figagbaga akoko ton ma gba ni group F orilede Spain ohun na ni won ma koju awon mo Moses Aduku na de ni awon ti se tan iko fakan o ja wo pe ni ilu Zebenika ojo mewa gbapo ohun na ni won lo nbe lati se igbaradi tan je gba figagbaga olore sore amon la won ti se tan o awon lo se dada ninu idije ife eye agbaye orilede Spain China ati orilede New Caledonia ni Nigeria ba wa yẹn ni sọrí ẹlẹ́kẹfà okay Thomas Denabi olùkọ́ni tẹ́lẹ̀ fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nigeria ọmọ orílẹ̀-èdè Sweden olùròyìn ti jẹ́ kó di mímọ́ wípé àjọ NFF ń wá olùkọ́ni tí ó gbaṣẹ́ ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nigeria wọ́n dẹ̀ ń fojú wò ó wípé àwọn wo òun làwọn lè fún iṣẹ́ àmójọ bí ẹni pé wọ́n ti ń ṣẹ́jú sẹ́wọ́ ìyẹn sí Thomas Denabi pé kó o ní alpha ìdíje olympics yìí ó wà lẹ́gbẹ̀ẹ́ kan yín bọ̀ ní olympics qualifiers ikọ̀ super falcons láti nídìí olùkọ́ni tí ó kàn wọ́n lọ náà mú tíkẹ́ẹ̀tì lọ kópa ìyẹn níbẹ̀ láti tẹ̀ ń ṣẹ́ bí wọ́n ń díjú ìyẹn sí Thomas Denabi ẹ jẹ́ kúrò lápá bí kí n lọ sínú ìdíje formula one torí wípé lopin ose yi Monza Imbel ni Italian Grand Prix o ma waye ni Monza amo awako Ferrari Lewis Hamilton to wa lopin yan mo si go ti DJ Formula 1 ohun na lo ti je ko di mimo bi pe e wo iko Ferrari eleyi ti ohun wa fun to ohun sa fun won ni lati jawe so bi o se mo pe Ferrari ta ba so pe bi tan ti wa Italy na ti da won le ku be gan lolu le se won wa Ferrari ni na ti wa bi home race na leleyi se ri yen fa won oni be kawon ba fe se dada ohun ati akegbe ohun ya wa kokeji Charles Leclerc gbogbo awon patapata awon ni lati fowo so wopo strategy awon lana ti o ba sise fa won awon ni lati mo ki gbogbo e o le lo bi awon se fe lo oni ohun na si wa Monza bayi lati wa Italian Grand Prix ohun de ro pe ma mu ohun ma mu good luck wa Lewis Hamilton boyfriend Kim Kardashian ohun lo je ko di bi mo be o ti ya awon tan ba ti mo okay ori Italian Grand Prix na mo wa tori pe gege bi won se woju ojo lakoko e won ni oru buruku oru kan o iyen heat hazard o sese ko sele o ni Italian Grand Prix tori pe oru mu lakoko yi 36 degrees celsius ohun ni won si ri ni osan Wednesday won de ri ko sese ko lepo lasiko eri ohun oru o mo mu awon wa kokan wa ko ti mo pe inu oru awon o ti sa ere eje yi bi Italian Grand Prix o se wa lo iyen ni opin ose yi je le ketala ohun na lo fe wa ni ridije formula 1 ni sata wa yi e ma wa pe awako McLaren Lando Norris Belgian Grand Prix ni ati Dutch Grand Prix o se dada iyen ni mejeje back to back ohun na WDC champion yi ohun na lo ti jawe olubori to de je pe ni Dutch Grand Prix to waye ohun ati Kimi Antonelli awako Mercedes to fi mo George Russell awon meteta na jo ni podium finish Kimi Antonelli dere lori akaba tabili awon awako ami mọkàndínlẹ̀ ọgọ́ta ní finland tó wà nípò kejì yẹn George Russell ti ṣe akẹgbẹ́ àtòhun àti Lewis Hamilton ọjọ́ ẹtì Friday òun náà ìgbáradì àkọ́kọ́ wáyé yẹn lẹ́yìn ìgbáradì kejì náà wáyé second practice kan fi test gbogbo ẹ̀ third practice ó wáyé yẹn láàárọ̀ Saturday lọ́la qualifiers ó wáyé nírọ̀lẹ́ ọ̀la kéréje tó wá wáyé láàgbo méjì ìyẹn ní ọ̀sán ọ̀la ó dẹ̀ jẹ́ ń dágbo kò lè pojú owó tá a bá padà dé ká sọ̀rọ̀ nípa US Open ká gbéra lọ sílẹ̀ òkèèrè ìyẹn nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì àtàwọn league márùn tó gbàgbẹ́jà jùlọ jákèjádò ilẹ̀ europe ká dẹ̀ ṣe àgbéyẹ̀wò ìdígàbọ́gà tí ó ta lẹ́nu tí ó wáyé ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ dágbo kò lè pojú tá a bá padà dé jáwọn sí tẹ̀síwájú ojú ọ̀pọ̀ ká ṣe yín buwó ta láàárọ̀ tó ní ẹ mọ̀ gọ́ o *347*1004*1# lójú ọ̀pọ̀ facebook wáyé kan tí arsenal àti chelsea ní ó gbà lópin ọ̀sẹ̀ yìí ẹ jù ú síbẹ̀ ẹ kú kalẹ̀.
4: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
5: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
6: Just one Puro and better bottle start. All the hot shots, the sweet goals. Boy with the scatter dada and make mind court. To the tiki taka and sangalo. The kind ball we define.
7: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 Naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
8: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
9: You too can do the same. With Golden Penny Soy Oil and vegetable oil refined palm oil in, there's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún balawigwe fẹlẹlẹ nílùú ìbàdàn náà lẹṣíwà lórí ètò ìjà wọn sí ẹ lè wo wà ní kànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook splash 105.5 ìbàdàn ẹtẹ bá tẹsí kitikiti lẹmọ bí kẹsìlẹ nílẹ agbára láàárọ ti tò ní ẹdẹ lè fi prediction ikọ̀ ìwé awọlọ arsenal àti chelsea tàwọn àgbà lọ́jọ́ sunday kí ló máa ṣẹlẹ̀ ìyẹn ní ọjọ́ náà ẹ̀sọ̀ prediction yẹn sọ sójú òpin ẹ̀bẹ́ yìí kò tó káàṣe ó wáyé ìyẹn ká torí bíi ìṣẹ́jú mélòó kan lórí ètò ìjà wọn sí lákòókò star 347 star 1004 star 1# tàbí www.cashier.ng òun náà lẹ́fìta láti jẹ lórí òpin ẹ̀ nínú ìdíje US Open Alexander Zverev òun náà ló jẹ́ wípé ẹ wò orí kò yọ orí yọ mínú kálukú sàǹbà kí nínú ìdíje US Open ní àkókò yìí tó dẹ̀ jẹ́ pé ó fìyà jẹ ojúgbà rẹ̀ nínú ìfigagbága wọn ìyẹn kọntin eoze àmì mẹ́fà sí mẹ́rin mẹ́rin sí mẹ́fà méje sí mẹ́fà méje mẹ́fà sí méje àti mẹ́fà sí mẹ́ta ló fi láǹfààní ìyẹn ní àtinà bákan náà ẹ̀gà ọmọ́fì òun náà láǹfààní láti jáwé olúborí mọ́ lẹ́nà tiẹ́n lọ́wọ́ àmì mẹ́fà sí mẹ́ta mẹ́fà sí mẹ́rin àti mẹ́fà sí mẹ́ta ló fi ná aria dart ó jáwé ó fìdí rẹmi nínú ìdíje mẹ́fà sí méjì mẹ́fà sí méjì òun náà lọ́mọdé the czech republic ìyẹn mari boskova ló fi láǹfààní láti kókú kùbó ariana sabalenka ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìríjú ẹ̀ nínú ìdíje yìí òun náà láǹfààní láti jáwé olúborí ìṣẹ́jú mẹ́tàléní àádọ́ta péré ló gbà láti bo ojúgbà rẹ̀ lójú ìyẹn paulina lachenko náà ni ó láǹfààní láti nà mẹ́fàṣẹyọkan ó fi láǹfààní láti fi ìyà jẹ́ ní kí gross òun náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé oṣù kan péré òun náà ni wọ́n fún o lórí wípé wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ àyẹ̀wò ara rẹ̀ náà bá rí pé bàbá lu kokéènì wọ́n sì jẹ́ odímọ̀ oṣù kan náà ni kó lọ lò ní etí ìlà ó sì ti lo oṣù kọ̀ọ̀hún ó ti lò pé torí pé àti bíi ọjọ́ kẹrin oṣù kẹjọ òun náà ni àjọ tó ń rí sí mímọ ṣe àkóyawọ́ ìyẹn international tennis integrity agency ITIA náà ni wọ́n ti gbé igi náà ti gbé dání ẹ̀yìn ó dá ìdíje US Open tẹ̀síwájú ìyẹn lónìí ṣùgbọ́n ẹjẹ́ lọ sínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì àwọn ìfigagbága tí ó láǹfààní láti wáyé ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí láwọn líìgì márùn-ún tó gbajúgbajà jùlọ jákèjádò ilẹ̀ europe atonílọ́gàn ní ìfigagbága yóò ti láǹfààní láti mọ wáyé torí wípé pẹ̀lú bábọ́ọ̀lù ipswich town àti liverpool wọ́n láǹfààní láti kojú ara wọn ẹjọ́ ẹ̀yìn tèmi kọjú ọ̀rọ̀ liverpool ní láti sọ torí wípé olùkọ́ ni wọn Andoni Iraola ta bá ń sọ king of draw Iraola ni kò tí ì gẹ́ẹ̀tì ara rẹ̀ o ìyẹn nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì wọn tí ìjáwé olúborí rárá ní sátáwá yìí.
1: Ẹ mọ̀ pé tá a bá sọ nípa olùkọ́ni liverpool ní tèmi kọ́ pé ó ń pa olùkọ́ni ni wípé tá a bá sọ nípa ikọ̀ tó ṣe kànrìn kò tí ì fẹ́ tukọ̀ ẹ̀rí inú kọ́ UFC Bournemouth ni liverpool ti gbéngbà yẹn náà tá a bá sì lọ wọ àwọn àkọsílẹ̀ rẹ̀ náà dáadáa a rí wípé kò tí ì jẹ́ kò tí ì tu ikọ̀ kan tó ṣe kànrìn dáadáa rí bí ikọ̀ liverpool so èmi rò pé olùkọ́ni yìí kì í ṣe pé olùkọ́ni tí ò lè perform dáadáa ó lè perform fún ikọ̀ liverpool ṣùgbọ́n èmi kọ́ rí pé ó kàn kú bí àwọn àsìkò díẹ̀ àti pé tá a bá wò dáadáa a rí àwọn agbábọ́ọ̀lù eléyìí tó láǹfààní láti kójọ ìyẹn tá a bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù ikọ̀ liverpool a rí pé gba àwọn agbábọ́ọ̀lù yìí náà ni wọ́n kálukú náà ṣẹ̀ṣẹ̀ ń gborí wọlé ṣùgbọ́n èmi kọ́ rí pé olùkọ́ni yìí ó ní àwọn àkùdé kan tó yẹ pé àwọn olùkọ́ni tó ti tukọ̀ liverpool náà tẹ́lẹ̀ wọn ṣàbàlẹ̀ òun náà ni pé formation ó máa ń rọ́ọ̀gì gbà mí
0: kò
1: tí ì formation yìí ò tí ì yé bóyá ó sì rò pé bóyá inú kọ́ FC Bournemouth ló ń wà àwọn ikọ̀ liverpool sì rí àwọn ikọ̀ liverpool àwọn ikọ̀ chelsea àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yù yẹn àwọn yẹn wọn yìí wojú olùkọ́ni kan pé bóyá olùkọ́ni kan tó kéré àbí kinní kan tó bá ti ṣe yàmà yàmà báyìí wọn á yọ ẹ́ dànù ni so èmi kẹ́ mi kọ̀ pé àwọn formation yẹn ó nílò láti sunsọ̀wọ́ wájú ìyẹn àwọn bó ṣe ń lo àwọn agbábọ́ọ̀lù lórí pápá torí lọ́wọ́ ta tún wà ìná mọ́gbà pé ta bá sọ nípa gakpo báyìí náà ó náà tún ti fi kọ́ gbá ìgbàbọ̀ liverpool kò láǹfààní láti lọ́wọ́ eléyìí tó túmọ̀ sí pé tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù liverpool tí wọn bá sọ́ra tí olùkọ́ni pàápàá jùlọ olùkọ́ni mi ràọ́láì tí ò bá sọ́ra ó ṣe kó yẹ pé ìfikabága tó bá ẹ̀mẹ̀ kò ní ìfikabága aláìlẹ́ ni wọn àti kọ́ṣ fit tán tí ẹ̀nà bá tún wáyé lágbòdà náà àwọn yìí ò ní wo 7 yẹn kan tó yọ yẹn dànù ẹ kàn rí pé láwùjọ kẹwọn kan lọ gbé sakilẹ tà síwájú ọfíìsì ẹ ni
0: yóò débà
1: ni àdébà lòun ó débà
0: tiẹ
1: tẹ bá gbọ sọ kó ti lọ ni àwọn liverpool chelsea máa yẹ wọn ẹ dúró táwọn sì mọ ju olùkọ ní ikọ tó mọ pé ó dúró jù ní sàtàwà ikọ tó mọ sọ pé ó dúró jù ní sàtàwà òun náà ni kọ arsenal torí olùkọ ní mikel arteta ẹjá wà tún yọ ọdún tí olùkọ ní mikel arteta tó ti máa kọ arsenal bọ ẹ wọ ikọ̀ chelsea kò ṣeṣe dáadáa tó ẹwọ́ bó ṣe gbin àwọn olùkọ́ni yọ àwọn ikọ̀ chelsea liverpool àwọn.
0: a ń ta agbábọ́ọ̀lù mo mú nkankan wá fún sórí ètò ìjà wọn sílẹ̀ a rí pé agbábọ́ọ̀lù chelsea wọ́n ta agbábọ́ọ̀lù méjìlá àbí mẹ́rìnlá
1: àwọn eré
0: yẹn ti wọ́n wá lónùú bi 12 players mo
1: awon yo kiran yen
0: gugu awon yen so na transfer ni kan kan
1: okay si e wo agba olukọ ni ko Manchester United
0: yen
1: lowo lowo bayi olukọ ni
0: Carrick
1: e wo fi gagbaga to gba e ko awon ma yu ti ku pe ah alaye wa ki lo se e
0: koda e je agba be yen lo sunu fi gagbaga won loni ni ojo Sunday Everton
1: beni
0: Everton yen ti awon ara Merseyside yen ara awon to mo faso yi man yu ya
1: beni won to ba won to ba ti ti gbo Liverpool abi no gbo ma yu ba ni o ni won ma tanan ni igba na le mo ri awon Pickford awon nkan ti o se laye ni mo lanfa lati ma se ile to tumo si wi pe ta ba so nipa ifigagbaga yen bi kan ni pe o se se ko je pe ido Everton yen ta ba wo last game e o wa form gan mi o be o ti padanu laarin game merin to ti gba seyin. So emi ro pe ko Manchester United won ni se to po lati se ti won ba tete Samuel anfani ta ba fe ja bo Everton lowo
0: o da je a ni polowo kan ta fe gbe ja gbo ta ba padade a soro to ku e ku kan.

0: All right. Ǹjẹ́ ká máa kíra wa kú dédé wo gbogbo bí tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì Splash 105.5 FM eléyìí tó wà nílé Fúbálávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tánjẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbẹ́ máa kán torí pa àti gbogbo rẹ̀ papọ̀ àtòkè àṣàlẹ̀ ó yá join together. Bá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí náà la mọ̀ gbà síra wà la. Ìyẹn lọ́sàn-án tèní ni o. À ń láǹfààní àti gbà síra wà la lọ́sàn-án tèní. Bàbá sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Ẹ̀ẹ́bàrìbà gbogbo ẹ̀yìn tí a bá kan náà ẹ̀jẹ̀ ń tún gbé yín débẹ̀ o. Ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ lọ́sàn-án yìí. Àádọ́ tá a lè ṣe níbẹ̀ yẹn ni. Àwọn dúrọ̀ tá a lè ṣe níbẹ̀ yẹn láàárọ̀ yìí. A ti kó gbogbo rẹ̀ papọ̀ báyìí lọ́sàn-án yìí. À ń láǹfààní láti gba síra wa la ń bíbà yìí. Gbogbo àwọn dúrọ̀ yẹn á wulẹ̀ da gbogbo rẹ̀ papọ̀. 1 million yẹn ti wà ń bí. Ibí ni ẹ ti ja 1 million yẹn á da gbogbo rẹ̀ papọ̀. Ìyẹn lọ́sàn-án yìí. Bá a ṣe fẹ́ ṣe nìyẹn o. *347*1004*1#. *347*1004*1# ni. Má pọ̀ ọ̀gbọ́ o. *347*1004*1#. Àti àti play láàárọ̀. Kò sí ìyọnu. Play 3 ticket get 30 ticket ni o. Ẹ gbà pé network yẹn ló fa ìdíwọ́ láàárọ̀ láti wá mọ̀ dára wa lágara àti wò pé ọ̀dà. Nígbà tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ ọgbà tí wọ́n ṣe tán tí kinní yẹn ti ṣe dáadáa ọ̀ya. Ẹ wọ́ gbogbo rẹ̀ wá sí Splash lápá bí. Gbogbo ẹ̀ ká dàpọ̀ mọ́ra wọn bí. Ká kú ṣe gbogbo rẹ̀ papọ̀ bẹ́yẹn kó mọ́ dáadáa bí ẹyin pé a tún ẹsẹ̀ ń dá àkókò kan àbí ọ̀sán kan àbí ìrọ̀lẹ́ kan. Ẹ jẹ́ yanjú rẹ̀ kátayé yanjú rẹ̀. So 1 million yẹn àti àwọn price lókù àti kò wá bíbà yìí. A yí koto yẹn láìpẹ́ yìí. *347*1004*1# ni ó fi darapọ̀ mọ́ àwọn eléyìí tó ti wà o. Ọwọ́ àlè jẹ́ pé wọ́n torí bó ṣe wọ́n lọ́ọ̀ ní ìsọlá o. Bó ṣe wọ́n lọ́ọ̀ ọba ní ìsọlá o. Ó lè jẹ́ pé torí ẹnìkan. Yes. Ó lè jẹ́ torí ẹnìkan tí ò tí ì sí ń bẹ̀ tó epo ńlá kọ 1 million yẹn mọ́. Bọ́yà ń lọ da nẹ́tíwọ̀kì rú láàárọ̀ ta ló lè sọ. Ìbọn lọ́n ni ọ̀rọ̀ lọ́n ẹ̀dẹ̀ mọ̀ ni. Ó lè jẹ́ pé nìkan tó yẹ kó jẹ lénìí yìí. Bóyá lọ 250,000 tọ́ sí. Bóyá ni 500,000 tọ́ sí. Bóyá ni 1 million tọ́ sí. Tí ò tí ì sí ń bẹ̀. Bọ́yà ń lọ da nẹ́tíwọ̀kì rú o. Ẹ mọ̀ pé ńgbà mí ń bẹ. Ẹ ọlọ́mọjà bá ẹni ibi tò. A ní bẹ́ ni ibi rìnrìn àjò. Ṣé ẹ mọ̀ yí pé ńgbà mí ń bẹ. Torí ẹyọ ẹnìkan báyìí, onímọ́tò fi máa ń ní ìjàm̀bá. Ó ṣẹlẹ̀ nù Bíbélì. Torí ṣé Jonah ni. Torí Jonah tó wà nù ọkọ̀ ojú omi ni odidi ọkọ̀ ojú omi fi fẹ́ dànù. Torí Jonah gangan. Torí Jonah nìkan ni o. Ọkọ̀ ojú omi sì fẹ́ da gbogbo àwọn èrò tí ń bẹ ń bẹ̀ nù. Ònkẹ́ sì mà yí pé òun lòun fà tó rò ń lọ lọ́run ránṣẹ́ tó ń sá káàkiri tí ò fẹ́ jẹ. Kó tó wá di yí pé a padà wó pé èmi sì ni mo sì ń fa gbogbo ìjì tí ń jà lọ́tún jà ló sì ná. Ìwọ́ ayé àtàrí ẹ̀jù tí wọ́n jù báyìí ẹnu ẹja lọ́bọ́ sí. Ẹja wá gbé láti bẹ̀. Ẹja ọ̀pá ó gbére bi tí Ọlọ́run ràn gangan. Ibi Ọlọ́run ràn tó lòun ò ní lọ. Ẹja wá lọ pọ̀ lẹ̀ létí odò ń bẹ̀ pé ibi ẹran rèé so lóòní gbọ́ ni. So bó ṣe wá wà yẹn bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé mọ́tò mi ń bẹ tó yẹ pé e lo mo ja be ni bi rin bi mo se to so le kan o yo danu sugba ntori enikan mi ti nbe nbe ni oni je ki ma to won danu pe airo eleyi be gan na loro se ri o o le je nikan be to epo gan ni 1 million yen to si ti o si play lataro baya tori e network fi daru star 347 star 1004 star 1 hash star 347 star 1004 star 1 hash play 3 ticket get 30 ticket for say 1 million yen ayi ko to enbi 1 million yen ayi nbi 250 ayi nbi 100 150 500 500,000 naira yen ayi ko to re nbi gbogbo e lati ko si bi bayi ni isin bo se jenu o emi o ni so ju ba nlo o ya papa lati be yen Desmond to the J gaga o ni mi vida wa ti o je ke lo fun ti ma gba dada ni bikibi ka kiri agba nlaye to di amola wo lo lojo eto ale swagozi ni e ala ale am za lo ruko temi to saka to galant gan adu gbegba to kan si o e ja tete bere papa nitori ati yi koto wa ka tete bere papa e ja bere won ti yi koto koto ti awon iko je e tojo ori won be labi odun 17 mo so fun pe lana na won oyi ati ko okunrin ati tobirin se ri ti iko je e tojo ori won be labi ogun odo bi odun 17 toje ti okunrin ta ba so nipa golden neglect idije eleyi to ma waye ta ba so nipa ti fiba under 17 eleyi ti o ma waye orilede ti orilede Burkina Faso o na ni o gbalejo orilede Burkina Faso ni o gbalejo idije yen inu osu kewa ni o si waye bo won se yi koto yen isori alakeji ni Nigeria wa isori keji isori akoko Burkina Faso ti ngbalejo orilede ti orilede ti Ghana Benin Republic ati orilede Togo se ri isori keji isori keji orilede Cote d'Ivoire Niger Republic ati orilede Nigeria inu osu kewa odun ta wa igangan oniyan waye now e ja lo sinu ti awon ti flamingos yen ni tobirin ninu ti flamingos isori elekeji o na ni won pe flamingo na si tori pe isori akoko Cote d'Ivoire ati ngbalejo Benin Republic ati orilede Burkina Faso lo wa nbe yen lorilede ti ni isori elekeji yen Ghana Nigeria Togo ati Niger iyen ojo 25 osu ta wa September 15 titi di ojo 28 ojo 25 jare September 15 titi di ojo 28 iyen September 28 niyan ma waye ilu Abidjan orilede Cote d'Ivoire oni dije yen o ti waye under 17 wafu bi under 17 guest cup oni yen wafu bi under 17 boys yi toje ti awon okunrin Burkina Faso ni o gbalejo ti yen ti e ko je bo se lo won je ta ba so nipa awon dije yen loloko ojo kan o ti so fun pe ka se yi bi lati yi koto losan yi play 3 ticket get 30 ticket ma gora re o e ta ri yi la aro yen ati da gbogbo epo ati da gbogbo epo boya tori itie to ti si nbe boya n lo da network iru o ya gogo pa awon fi gagbaga eleyi to ma waye oluwa femi williams ti wa nbi o da yi pe o mu ti france laaro abi ya gbo bo se nlo
1: MPFL. Ele tun ma waye lupin ose. Inter Lagos won ati Duma United won ma kojo ara. Kano Pillars won ati Niger Tornadoes ni Kun Khalifa won ati Barrow FC ni.
0: O se lo microphone le.
1: Inter Lagos won ati Duma United ni Kano Pillars won ati Niger Tornadoes ni Kun Khalifa won ati Barrow FC ni. Nasarawa United won ati Benden Insurance. Plateau United won ati Kwara United. Rangers Beats won ati Abia Warriors ni. bákan náà Shooting Stars, Rivers United àti Rangers International àwọn máa lọ Continental Town.
0: Rangers
1: International ti
0: Enugu.
1: Ìdíje French League gan eléyìí tí ó máa wáyé lónìí tó bá ti di aago mẹ́fà nírọ̀lẹ́ Olympic Lyon àti Auxerre tó bá ti di aago mẹ́jọ lé ìṣẹ́jú márùn-ún ìyẹn 8:05 PM Paris Saint Germain òun àti AS Monaco ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Ok bó ṣe jẹ́ nìyẹn ọmọ ni pẹ̀kún ìwo lọ wà lọ tiẹ̀.
2: Akúndéédé wo ìyá tọkùn.
0: Ó jáde.
2: Ìdíje German Bundes League àbí ó ṣe láǹfààní àti wáyé tó bá ti ń di ní ìní. Stuttgart àwọn àtikọ̀ FC kò tó bá ti ń di aago méje àbọ̀ ni tó bá ti ń di ní ọ̀la. Bayer Leverkusen àtikọ̀ Union Berlin aago méje àbọ̀ ni. Borussia Mönchengladbach àwọn àtikọ̀ Wolfsburg aago méje àbọ̀. Hoffenheim àwọn àtikọ̀ Borussia Dortmund aago méje àbọ̀ ni. Werder Bremen àwọn àtikọ̀ RB Leipzig aago méje àbọ̀. Schalke 04 wọ́n máa gba Bayern Munich lálejò tó bá ti ń di aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́. Brighton ní ọjọ́ Sunday Hamburg àwọn àtikọ̀ Mainz 05 aago méje àbọ̀ ni. Frankfurt àwọn àtikọ̀ Wolfsburg tó bá ti ń di ní dédé aago mẹ́rin àbọ̀. Ìdíje Spanish La Liga bí ó ṣe láǹfààní àti wáyé lénìí. Real Betis àwọn àtikọ̀ Real Madrid aago mẹ́jọ àṣálẹ̀ òní ni tó bá ti wá ń di ní ọjọ́.
0: Real Betis àti Real Madrid alẹ́
2: yìí
0: aago
2: mẹ́jọ tó bá ti wá ń di ní ọ̀la aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn-án. Athletic Club àwọn àtikọ̀ Atletico Madrid ni. Real Vallecano àtikọ̀ Racing Santander tó bá ti ń di aago márùn-ún àbọ̀ aago mẹ́jọ àṣálẹ̀ ọ̀la Villarreal àwọn àtikọ̀ Deportivo La Corona tó bá ti wá ní ọjọ́ Sunday aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ Valencia àwọn àtikọ̀ Barcelona ni. Deportivo Alaves àwọn àtikọ̀ Osasuna aago márùn-ún àbọ̀ Malaga yóò máa gba Levante lálejò tó bá ti ń di aago márùn-ún àbọ̀ Espanyol àtikọ̀ Sevilla tó bá ti ń di dédé aago mẹ́jọ. Dédé English Premier League lálẹ́ òní ikọ̀ Ipswich àwọn àti Liverpool tó bá ti ń di aago mẹ́jọ ni tó bá ti ń di ní ọ̀la àwọn tí mo fẹ́ kàyé aago mẹ́ta ní ọ̀la àǹfààní àti wáyé ṣáájú Newcastle wọ́n máa gba AFC Bournemouth lálejò tó bá ti ń di aago méjìlá àbọ̀. Brentford àwọn àtikọ̀ Sunderland ni. Brighton and Hove Albion àwọn àtikọ̀ Leeds United. Fulham FC àwọn àtikọ̀ Crystal Palace ni. Manchester City àwọn àtikọ̀ Coventry City. Nottingham Forest wọ́n máa gba Tottenham Hotspur lálejò tó bá ti wá ń di aago márùn-ún àbọ̀ ní ìrọ̀lẹ́ ọ̀la. All City àwọn àtikọ̀ Aston Villa tó bá ti wá ń di ní ọjọ́ Sunday. Everton yóò máa gba ikọ̀ Manchester United lálejò. Bákan náà ikọ̀ Arsenal wọ́n máa jókòó lé wọn létí ikọ̀ Chelsea láago mẹ́rin àbọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: All right. Ó rí pé mò ń bèèrè ìgbésẹ̀ ní Madrid ni. Taiwo sá ń disturb mi. Subscription ti tán. Àṣé ó dẹ̀ Madrid yẹn Man U àti Madrid ni láti gba Ronaldo ti dé Madrid Man U Madrid ni. So èèyàn Kylian Mbappe tún ní báyìí nìyí sí. Anything Madrid. Isa ń disturb subscription ti tán. Abájọ Madrid ní bọ́ọ̀lù alẹ́ yìí ni. Ọlámọ̀ mọ̀ pé bọ́ọ̀lù wọn. Nice one. Ok, ó ti yé mi. Tí mo rò pé fẹ́ àwọn yòókù ló ní àṣífẹ́ ara rẹ̀ ni. Ok. Alright. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o. Ó yá pápá láti bẹ yẹn àti dègò. Ọlọ́jọ́ àbí èní. Alhaji Saheed Saito. Aláṣẹ àti olùdarí. Saito D. Mutus nìyẹn o. Ọkọ alájàjẹ ìlélá àti bàbá Balikis bàbá Isa. Bàbá Waris nìyẹn. Èèyàn Tommy. Tábà ń sọ nípa Alhaji Tomiwa Ọmọlẹ́wà. Ẹni tó jẹ́ alága PMS nìyẹn o. Nípínlẹ̀ Ọ̀yọ́ ti alápá àbí wọn gbọ́dọ̀ gbàgbé Alhaji Almaruf Olúyọ̀lé Aláṣẹ Almaruf Ajahumura Service ni o. Bàbá sọ nípa Alhaji Saheed Saito. Aláṣẹ Saito D. Mutus. Ọ ń bẹ ní aráàmù lọ́wọ́lọ́wọ́. Èní lọ́jọ́bí rẹ̀. Happy birthday to you. Long life and prosperity. Gbọ́dọ̀ ọdún kan ní owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ o. Láyọ̀tẹ́ lọ náà lẹ́ẹ̀dẹ́ o. Ó ń gbára ayílẹ̀ ní aráàmù. Ó ń dúpẹ́ fọlọ́run lórí ìtọ́jọ́ ọ̀bí rẹ̀. Alhaji Almaruf Olúyọ̀lé. Wọ́n ní kí ọ dáadáa o. Ebari Bazambari Bobo Láyọ̀ lẹ́ẹ̀dẹ́. Òwe yẹ pápá láti bẹ̀yẹ àṣìdègò. Niger Sports FM Football Academy. Work hard, dream big náà ni ẹkú múra sílẹ̀ má pẹ́ dé tírénì lẹ́ni o. Ìgbáradì ń tẹ̀sọ́wọ́ iwájú lọ́sàn-án yìí aago mẹ́ta ọ̀sán ni. Bákan náà lọ́jọ́ Monday sí ìmúrasílẹ̀ ti scouting program lọ́jọ́ Wednesday látòkè òkun agent ń bọ̀ o fún àwọn under 13 and under 15. Kèémà ṣeré a ní ọmọdéjú ọmọ rẹ mọ́nú ilé mo bọ́ ọ̀tá ọlọ́lẹ́bùn wọn à ń gba ojí òkè agboolé ojí o ṣébi ojí o ni wọn ó ti rí mo jáde. Niger Sports FM Football Academy Monday Wednesday Friday òní tréning wọn láago mẹ́ta ọ̀sẹ̀ pápá ṣeré Marvelous ni Marvelous pitch wà ní Liberty Stadium nílẹ̀ Ìbàdàn ti alápàábí. Ó yẹ pápá Federico Chiesa. Federico Chiesa agbábọ́ọ̀lù ikọ̀ Liverpool ni ọlọ́mọ màjá wọn ó tójú wa yẹn wà mẹ́bọ̀ mọ̀nàkàyí wọ́n mọ̀ ti tójú rẹ̀ yẹn mẹ́bọ̀. Ikọ̀ Liverpool submit 25-man squad 25-man squad eléyìí tí wọ́n fi máa kópa nù díje UEFA Champions League ní sáà tá a wà yìí wọ́n tún yọ ọkọ̀ alayé kù tẹ́rí mẹ́mbà tiẹ̀ wá yọ ọkọ̀ èèyàn kú òkú sí ìzù o ṣùgbọ́n agbábọ́ọ̀lù tó tún ní ìfarapa bíi mẹ́ta wọ́n sì fokọ wọn sí táwọn tún wà lọ́ndà pé wọ́n ní injury ọkọ̀ wọn tún wà ńbẹ̀ kọ́nà bradley kò tí ì dé o ugo èkìtì kété ọwọ́ ńbẹ̀ kéde o leoni giovanni amẹ́tẹ̀ẹ̀ta wà lọ́ndà injury wọ́n sì tún fokọ wọn sí kódà wọ́n tún fokọ ọmọ ajẹ́ńjẹ léńjẹ kan tó jẹ́ ọmọ akẹ́dẹ́mì kan tó gbé gbogbo gbàgbàgbà tó ti gbanú epl bọ́yá bíi mẹ́ta ni ó tún wà ńbẹ̀ wọ́n sì yọkọ federico chiesa kúrò níbẹ̀ tó ẹ mọ̀ pé bí wọ́n ṣe yọ sáà tọkọjá náà nìyẹn kó tó di pé ìfarapa dé sí agbábọ́ọ̀lù kan tí wọ́n yọ kúrò tí wọ́n á padà fi orúkọ rẹ̀ sí ọ̀dà o kò sájẹ bó ṣe lóun ọjẹ́ wọ́n ti gbà á mọ̀ràn pé ọjọ́ pòókè rajà kó o pòókè rajà ókè bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o tá a bá ń sọ nípa ti ikọ̀ liverpool ó yá pápápá jásáré lójú ọjà ká lọ pa àkádé bá a bá tójú ọjà dé ká ti ọwọ́ iwájú ẹ kú kalẹ̀.
3: Ìbàdàn September yàtún yàtọ̀ Foodco ń ṣayẹyẹ oríkádún lóṣù tá a wà yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfà àti ẹ̀dínwó láti Thursday ọjọ́ kẹta 3rd títí di Monday ọjọ́ keje 7th September. Lẹ́tì máa gbádùn àwọn jẹ̀wà lówó pọ́kú. Má jẹ kán ròyìn ẹ̀ fún ẹ o. Rabagi rice 25 kg pẹ̀lú 3 liter Devon oil àti Nord chicken cubes fún ₦37,819. 99 kobo péré. Ààyò yín Foodco Sunfresh Classic bread pẹ̀lú 1 liter Coke fún ₦1,700 péré. Ìwọ ṣáà ti ná ₦7,500 nílé ìta oúnjẹ wa. Ó sì láǹfààní láti gbá géèmù ní Foodco Game Arcade. Fún ọgbọ̀n ìṣẹ́jú 3 crowns powdered milk 320 grams fún ₦2,699 99 kobo Cadbury Bonvita food drink pouch 380 grams fún ₦2,999 99 kobo Milo energy food drink refill 400 grams fún ₦3,340 99 kobo Coca-Cola PET 50 cl pack of 12 fún ₦4,529 99 kobo O tún lè jẹ ráìsì àti chicken tó yanrantí pẹ̀lú owó tó kéré tó ₦2,500 anniversary deals yóò tán síbẹ̀ láti ọ̀sẹ̀ kejì September títí di ọ̀sẹ̀ àkọ́kọ́ October ni Foodco yóò máa mú oríṣiríṣi anniversary deals wa kan sí ilé ìtajà Foodco lágbègbè rẹ kó o sì jẹ gbádùn anniversary promo yìí.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
9: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
10: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
11: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
10: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
12: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
10: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
11: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
10: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
12: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
11: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
13: Nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
14: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
0: Eka bo pada latu Georgia. Ikanis Plus 105.5 FM ile fun bala felele ni le Ibadan ta lo ta o tan je pe ni gbodo voice out. Tori akoko wa losan yi. Bẹ́ẹ̀bá sẹ̀ ń darapọ̀ mọ́ wẹlé o wà láìfà ọ̀dọ́ níbi kíkà àgbà àgbà láyé lọ kàn ní ìbánidọ́rẹ̀ Facebook kan ní ti Splash 105.5 FM lórí Jẹ́kẹ́mọ̀ fan family àwọn àmbẹ̀ lórí TikTok at Top Striker 100. Torí àkókò àmọ́ra fẹ́ sọ̀rọ̀ nípa ikọ̀ 3SD Olúyọ̀lé Warriors pẹ̀lú CS Fasen láti orílẹ̀-èdè Tunisia. Ìfigagbága ọ̀sán ọ̀la nìyẹn. À ń sọ̀rọ̀ nípa Chelsea àti ikọ̀ ti ọmọ ikọ̀ ti Gunners lọ́jọ́ Sunday. Ẹ̀sìn mọ́ gbàgbé wípé ààyè kò tó ti káṣẹ bíi 2 million plus láàyè. Nítorí àti kò ti bẹ̀yẹn tí ò ṣe láàárọ̀ fàrin network àti dàpọ̀ mélé. Léyìn tó túmọ̀ sí pé àátùn yíyẹn náà. Ẹ jẹ́ àsáré lọ sínú ikọ̀ ti 3SE. Akudede wòye ọ̀gbẹ́ni Sikiru Ayinde ojú ètèrè.
15: Akudede wòye atọ́kùn, akudede wòye gbogbo ẹ̀yìn ara lé. Akáwọn tiwa, ọ̀tá ni wọn, ọ̀ní dòpin láéláé.
0: Ṣé ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ yẹn náà ní àná fún yín pé gbogbo ohun tẹ́ ń ṣe kò sí yọ padà yọ lẹ̀ irú ẹni tẹ́ ní kẹ́ gbá fọ́ọ̀mù padà lọ́wọ́ rẹ̀ nísìnyí. ilẹ ti family teta ti ani apinwo re fun ni an pe yin sile kan se ro ni
15: se court mo receive nsin ni
0: ten so pe won lo ti yole won lo ti yole o ese re yole o
15: lawyer bukola awon na nbo ba o le mi ati ejo soro ton nsin
0: nipa ti bi
15: yen ti ba won sise ni so gbogbo nkan te de so e tori inu mi dun pa won na gba to ron so pe o da ko mo ti wa studio mo ni e okay won la won notice so gbogbo nkan te so yi awon na gbo
0: be
15: so ton ba wa gbo lawyer ni ton ba ni pe
0: e ma fi ola e ma ma gbo e ma ma fi lawyer de urubaru awa imo
15: se mo pe nti o sele nti o papo mo ra won sin yi o ni
0: e ti mo gbo te soro yi pe oku te sese re ti yole pe ma yen ti binu
15: pe se be tun so pe oro form le so pe gbo sin
0: yi e bi form te fun pe ye ra le ni le family lodi omu te fe ta le fake fun bi n le so n bi ni se po ti yole o ma yen ti kanyo ma yen ti kanyo
15: olohun je oku temi gan tan pin kan mi gan ni lodi omu me inde omu ti de be kan de ge won aso ko won tale e to je de mi gangan ti mo leto si won ta e ki wa ni
0: sado olowo pada mi o so nu to olowo pada o eh wasiu oro ni won na gbo yen ka won ale ori won o mu won na in ti e ma bo ti fe se nti e won o mu
16: oruko temi na bi wa si ma ma bi bi so fa
0: pe ya ko lo won ti yo kini yen le won ti yo kini yen le kini ti e fi gbe lo ja se beyen bo se ma
16: oruko temi na abdul wasim mamadu yusuf
0: fa ko ma microphone fara ba le
16: mo ni ki je se soro mo ke ti wa ka gbe la yi pe ya ku se lata albaraka to po lo fi se nko ko le na jo lo njo ba ja ku mura jima po e la se lo ke pe no le jo be anybody ro
0: to gbo nti won mu wo na o
16: o se ke lo pa san go la do ba duro ko
0: ke gun ale mu wo
16: o pa mi ko pa ko mara won
0: ki won mu
16: ibadan le mi so di omu
0: ah o tin pe
16: ah se ko wile pin tele ni so papo ni
0: ah
16: bo lo so se papo moyo
0: ah mo pin de gbogbo be yen omo ibadan won bo na si
16: eh ko ni mi ni yo sama bi o ti san wa o sama bi o ti wa
0: e ma mura aja na
16: o mura aja o se papo mara won
0: ah
16: o mo le won mo mo le baba mi
0: ah
16: se yen o mo le baba ti yin ni loke o e ba mo le aja na wo abi o se papo mara won
15: leti
0: ma da ko ti ba personalize e o
15: oro ya
0: se ja tele ni
15: wa ye mi
16: mi lo ni ja so mo yo kuku se ni kan no yin nisin
0: so ti wahala ba de o le do ti
16: olohun ni jo ri wahala
0: en to ti a ri nkan ile ti anta
16: ile ile wahala ko ni ri wahala
0: mo ri wahala
16: kan olohun ni jo ri wahala
0: e sa da wo olowo pada
16: mi o mo pa yun
0: oni
16: mi o mo pa yun
0: o mo pa yun
16: mo yo gbo loyan bi o gbo loyan bo olohun sa ni jo ri wahala e temi mo nu
0: en to ba ti dawo olowo pada ni bi o si meeting si tin ko
16: eh se emi n to n wile gbọ se gbọ tan jo en to n ba soro jo so ni
0: emi te pe mo man tin sele
16: okay ari unu re le yin
0: o da ko si wala ma ba bo
16: olumoro
0: o ri pe won mu won na ma ba bo be yen iko iko 3s cs percent lati orilede tunisia kini kawon eyan oreti nilu abeokuta
16: eh emi ro pe obi tin kan de duro ye ta wa soro pa 3s ati cs percent mo le so pe boya tabari mereku
0: mi
16: mereku
0: mereku
16: lo soma because igbaradi wa ati ba se bere nkan yi a se dada ma ja gbo sinbe sa pari olukoyin to ku a colibai ati le lo
0: ngba ti o mi to
16: agbulukon ni mi mo ko saburu nbe bo ke lori to awule gbulukon ni ti o le mi top standard ta fe se ngba ta mo pa lo afojuso pa fe lo continental lati bere oro so to ba ti ri pe oluko ni o sinbe agba bolu to ti lo oniye agba bolu to se se de
0: won ti replace
16: me ni bo ta ba wo league wa a se bere league ni ose to koja agba fi gagbaga kan gbogi so a fe gba continental se mo pe o jina sira won
0: pelu well organized
16: club lati orilede ti a ti n gba continental
0: ni gbogbo
16: ori kori
0: to ye
16: won awa ri 27 years ago lati lo kankan yi ta ti lo kankan yi so a pe akoko na alejo ni wa
0: tori bi yan se n se
16: gba yen o ti yato sisin ìgbà tá gba caf conference ọkọ̀ tán sọ ìgbà wọn dàpọ̀ ni caf cup táwọn kọ dálẹ̀ jọ àwọn alára ọkọ̀ gbà nígbàdàn gbà yẹn cs fà sẹyìn náà wà náà tàbàgbà nígbà gbàgbé àìkọ́ àlànà ní semifinal lọ́dún yẹn so tábà wò á rí pé ikọ̀ yìí ikọ̀ tán ti tán wọn ní bí wọn ṣe ń
0: ṣe wọn lẹ́tọ̀ structure everything
16: structure gbogbo nǹkan ló wà nbẹ wọn kẹlẹ mọ ibi tí nǹkan yẹn lágbára dé wọn gbé rank jáde jò ní àwọn club side láfíríkà àti ẹ̀sìn ń bẹ̀ orí pàgbà táwọn òwúlẹ̀ máa kópa ní caf competition.
0: Tùbẹ́ tó tún wá wá láti nàìjíríà tó wà ń bẹ̀ gan.
16: Ṣé àkókò bí i 20 kí ni kan
0: ní tiwọn 24 àbí nǹkan kan
16: ní. Rivers. So táwọn wù dáadáa ọ̀nà wá jìn sí nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ níbo lára fẹ́ sí wa pàápàá jùlọ àǹfààní aláìlẹ́gbẹ́ ta ni ni pé àkọ́kọ́ fẹ́ wà nílé. Bá a ṣe kọ́kọ́ fẹ́ wà nílé àǹfààní ni àǹfààní aláìlẹ́gbẹ́ ni so bọ disadvantage ẹlẹ́ẹ̀kejì ta tún wá ní òun ni pé àtún ní gbàbọ̀ ní pápá àṣírí wa.
0: Bí Nàìjíríà náà làbẹ́kúta.
16: Nàìjíríà yàtọ̀ sí Nàìjíríà ilé èèyàn yàtọ̀ sí ilé onlé.
0: Ilé onlé làbẹ́kúta.
16: Ilé onlé làbẹ́kúta o.
0: So ó fẹ́ jọ pé neutral ground
16: la. Neutral ground.

0: agbawo
1: ṣe rí agbawo yìí
0: agbawo ni
1: ọdọwọ rẹ ọlọrun o ojú òkú ní tiwa mo mọ dájú ṣẹkẹ pé ẹyin èèyàn wa náà lẹ ti ń ṣe bẹẹ dúró dè wá pé aago méjì fẹ lú o aago méjì fẹ lú o wọn ń gbé kinní ọhún bọ wá gbáńkọgbìn ìròyìn àwọn ìròyìn tá a fi ń jayín lájà tán kẹ ẹ lè bá a mọ wípé ìṣẹlẹ ó ń ṣẹlẹ lóòótọ àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ yìí òun náà là ń jẹ kẹ ẹ mọ o wípé bó ti ń ṣẹlẹ yìí o tẹyìn náà ń gbọ ẹ kàn mọ gbọ lágbọgbọ tìlù lásán ẹ gbọ kẹ ẹ mọ fi ṣòdiwọn ara yín ẹ gbọ kẹ ẹ mọ fi kọgbọn ẹ gbọ kẹ ẹ mọ fi ṣòdiwọn ara yín ni o ẹ gbọ kẹ ẹ sì lè bá a mọ wípé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ta máa ń polongo rẹ̀ nìkan nìyí pé iná ni kò mójú ẹni ọ̀dà ẹ mọ lọ rè é rọ́ọ̀lù bàbá ayò òfin o ọba tó ni wá kò ní í já ṣe bẹ́ẹ̀
0: àmì àṣẹ
1: òní wá ni jimo olóyin o
0: adúpẹ
1: jimo aládùn jimo alálùbáríkà ni
0: alhamdulilayi
1: ọba tó já turi jimo eléyìí ọpọlọpọ rẹ láṣẹ láyé láàyè àti ní ààyè ìdẹra o wọn lágbá pọ lónìí o
0: ó pọ púpọ tí ò sí
1: nǹkan fọ ni oṣù sẹsẹ bẹrẹ ni àmínà tàdé tó ń badmus orúkọ tèmi wọn tara yín eléyìí tó ń ṣe bẹẹ kọ mọmọ ó ṣe dáadáa
0: agbáwo ọ̀dà ẹjẹ́ mi náà kí àwọn aráalé ká tó mọ sa àgbáwo
1: kí ni tó ṣe àgbáwo
0: tá èmi náà kí wa oníbi gbogbo tẹ ẹ ti ń gbọ wa ìkànnì ọmọlúàbí splash 105.5 FM òun náà lélẹyìí tẹmílàdé àlòkò lèmi ń jẹ mọ kí wa wípé a kú ọjọ ńlá àti tòní ọpẹ ẹ lákòókò ṣe lókè ìpẹ láṣà láòràbí kó kalẹ.
1: ó dé ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní mú àwọn àkòrí eléyìí tó sodo sínú àwọn ìròyìn gbáńkọ́gbì tọ̀sán tòní o ẹjọ́ lọ sí ìpínlẹ̀ adamawa torí pé ọmọ ọdún mẹ́wàá kan eléyìí tó jẹ́ ọmọ obìnrin léyìí tí a ti ń pariwo ẹ̀ tẹ́tọ́tọ́ pé àwọn ń wá o àwọn orí o àwọn òsun o àwọn owó o wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yìí pé wọ́n ti padà rí ọmọ tá a sọ nípa rẹ̀ yìí o wọ́n jí i gbé ìyẹn ní agbègbè kẹlẹ́ tí ń jẹ́ jádà ìjọba àbílẹ̀ jádà ló wà ní ìpínlẹ̀ adamawa ìjẹ́bọ wọ́n ti rí ọmọ ọ̀hún wọ́n ní wá lọ rèé rí níjọba àbílẹ̀ kẹlẹ́ tí wọ́n pè ní bayobaluwa etí ń bẹ ní ìpínlẹ̀ adamawa ọmọ ọlọ́mọ tí wọ́n jí gbé ìyẹn ní jádà wọ́n wá rí tí kàn ń rìn régbe káàkiri bó gan lọmọ ọ̀hún ṣe rìn téè débẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹ gbọ́ ò bá kókó rẹ bá ti tó.
0: tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé ọwọ́ màá ba arákùnrin kan ẹni 20 ọdún lórí ẹ̀sùn wípé àwọn bíi mélòó wọn parapọ̀ wọ́n sì fi ipá ba màjèṣí kan wọ́n fi ba ní àjọṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn tẹ́ bá ń gbọ́ gangrepe wọ́n ní wọ́n kóra wọn jọ àwọn ọ̀dọ́mọkùnrin
1: ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kan pápọ̀ bẹ́ẹ̀ ni
0: wọ́n ní tọ́ ọwọ́ ti ba ìkánú wọn o ẹni 20 ọdún náà ni wọ́n pè é.
1: ó dá kánsílọ̀ ni mí àgbà òṣèlú ni mí níjọba àbílẹ̀ mi bọ́ ọba ẹ wùwọ̀ ọ̀daràn tí kẹ́lẹ́ òfin bá ẹ gbé ọ oh my god ó fojú winá òfin kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ẹ wàá rí i pé ní ìpínlẹ̀ benue ìṣẹ̀lẹ̀ kánmọ̀ lágbára ń bẹ̀ o wọ́n ní ẹnìkan lè tó jẹ́ pé kánsílọ̀ ló jẹ́ ó ń ṣojú wọ́ọ̀dù ti àwùmọ̀ ìcho eléyìí ti jẹ́ níjọba àbílẹ̀ ohimini ìyẹn ní ìpínlẹ̀ ti benue wọ́n ní ọmọ tí gbà ń pàkọ́ báyìí o pé ẹ jẹ́ wọn ó mọ lọ síbùdó ìtọ́ni sọ́nà náà àwọn èèyàn pé kánsílọ̀ ni wọ́n ní ká what kánsílọ̀ and then and what àní wọ́n mọ̀ ọ́ mú lọ yín ní síbùdó ìtọ́ni sọ́nà kọ́ mọ wà ń bẹ̀ náà títí tí wọ́n padà wá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ ǹjẹ́ kí ni tó ṣe gan wọ́n ní obìnrin olóbìnrin kan lówó sùsùsùn ó sì tì í lu ná kí ni ṣùṣùṣẹ́ ṣùṣù láàrin àwọn méjèèjì o ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o ṣé ẹ rí pé ó gbáńkọ ó sì ré gbì í.
0: tó ní ìpínlẹ̀ rivers o wọ́n ní wípé àwọn kan tó jẹ́ wípé epo làwọn máa ń jí wà wọ́n ní wọ́n tó 43 wọ́n ní ṣe ẹ wá rí àwọn ìfín kan ti ń fín jáde láti ibi tí wọ́n ti ń jí epo wà tó jẹ́ pé kò gbọ́dọ̀ máa wọ inú èèyàn kò gbọ́dọ̀ máa wọ imú ẹ̀dá ọmọnìyàn wọ́n náà náà ló sì fín wọn tí wọ́n fi dágbére fáyé wọ́n ní kinní ọ̀hún fín wọn pa ni o níbi tí wọ́n ti ń jí epo wà wọ́n ní wọ́n fura sí wọn pólí ajépo wà ni wọn o wọ́n sì tó 43 ìwé ìròyìn the nation ló gbé ẹkúnrẹrẹ ìròyìn náà.
1: Ó dá a bá a bá lọ sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fótó ní wọn ní iléeṣẹ ọlọpàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ kaduna. Òun náà ni àmọ̀ ti náwó gan àwọn afurasí kan o. Ǹjẹ́ kí wọ́n bá lọ́wọ́ wọn, wọ́n ní ẹ̀mọ̀ sí omi ẹ̀ lábí ni o. Wọ́n ní ṣe rí àwọn afurasí mẹ́ta èyí tọ́wọ́ bọ̀ ọ̀hún. Àwọn owó gèǹje tó jẹ́ tilẹ̀ òkèrè, wọ́n mọ̀ ká mọ́ wọn lọ́wọ́ o. Ǹjẹ́ lòó, wọ́n ní 1,300,000 fake notes of dollars. O ni wọ́n ká mọ́ àkàtà wọn. Kò tán bẹ́ẹ̀ o. Tèmítèmí nǹkan ìjà búkú búkú wọn bá lọ́wọ́ wọn. Ọkọ̀ ọlọ́kọ̀ tiẹ̀ ti jí gbé wọn tún kà mọ́ wọn lọ́wọ́. Bó o lọ́wọ́ pálábá wọn ṣe ṣége gbáǹkọ̀gbìn mọ́ ní ẹ̀gbọ́ o bá kókó rẹ̀ bá tètè.
0: Tọ́ wọ́n ní egbòogi olóró eléyìí tí owó rẹ̀ tí ó jẹ́ pé Bélẹ́ńjá báyìí lóko tí ó fi pé 1,400,000,000. Òun náà ni àjọ aṣọ́bodè ilẹ̀ yìí lórí ìgbà tó sì gbẹ́sẹ̀ lé o ṣùgbọ́n o tó ti wá fà á lé àjọ eléyìí tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró nílẹ̀ yìí tà mọ̀ sí NDLEA ló ti fà á lé wọn lọ́wọ́ o 3.95 billion kẹ́lẹ́ mọ̀ pé tíntìní báyìí lóko tí ó fi pé 1,400,000,000. Òun náà ni egbòogi olóró eléyìí tí àjọ aṣọ́bodè tó fà lé àjọ NDLEA lọ́wọ́. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
1: Ó dá bẹ́ẹ̀ bá fọkàn bá wàá lọ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó gba nǹkan tó gbìn amúwáṣẹ́ ti gbọ̀nyìn lánàá o pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan bẹ ní ìpínlẹ̀ Rivers eléyìí tí ẹ ti gba fìlà lórí wọn. Wọ́n já ìràwọ̀ apá wọn. Wọ́n gba bẹ́líìtì ọlọ́pàá tí ẹ fi ṣoṣo kòtò mú. Wọ́n sì pa á láṣẹ fún ẹ pé ó yá bàtà tí ń bẹ lẹ́sẹ̀ yín. Bàtà òṣìṣẹ́ ọlọ́pàá ni. Ẹ bọ́ ọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ kì í ṣe òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ o. Ìjà kíni tó dé kíni tó fa sábàbí. Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni ìṣẹ̀lẹ̀ alágbára kan léyìí tó mú ẹ̀mí akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga fásitì kan eléyìí ti ń bẹ nílùú Port Harcourt. Anthony Owóbodò tó mú lọ. Wọ́n ní ṣe rí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yìí. Wọ́n lọ́wọ́ ń bẹ o. Wọ́n lẹ́sẹ̀ ń bẹ o. Gbogbo ara wọn pátá báyìí. Òun náà ni a fi lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà. Wọ́n ti wá kó wọn báyìí o. Ó di wọ̀ nílé ẹjọ́. Kí wá ní tí ẹ bá bọ̀ ńbẹ̀. Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní. Toró ti gba nǹkan o. Ó sì rèé gbì mọ́ wọn lọ́wọ́.
0: Bákan náà àjọ eléyìí tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró náà ni wọ́n ló ti ṣàwárí àwọn kan tó jẹ́ wípé látilẹ̀ òkèrè ni wọ́n ti wà o. Wọ́n lọ́mọ orílẹ̀-èdè Mexico ni wọ́n tó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú ibùdó kan tí wọ́n ṣàwárí rẹ̀ ní inú igbó nípínlẹ̀ Ogun níbi tí wọ́n ti ń ṣe àwọn oògùn kan eléyìí tí ò gbọ́dọ̀ máa jáde sí ìgboro ayé o. Wọ́n ní àti nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ogun àwọn inú igbó ọ̀hún náà ni wọ́n ti ṣàwárí wọn. Wọ́n ní bákan náà wọ́n tún ti sọ lójú àwọn míì tó jẹ́ wípé àti orílẹ̀-èdè Mexico ni wọ́n ti wá tí ọwọ́ wọn ń kanwọ́ láti mọ hùwà láàbí yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
1: Ó dé ẹjẹ́ lọ tààràtàrà sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tòní wọn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ẹ̀ka wọn ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ni àmọ̀ ti ṣe bẹ́ẹ̀ náwó gan àwọn afurasí bíi mẹ́fà kan o. Ìjábọ̀ ń tún ni tàwọn eléyìí ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Òfegi owó ilẹ̀ òkèèrè eléyìí tó jẹ́ pé 100 owó ilẹ̀ gẹ̀ẹ́sì ìrònú o. Òun náà ni a ká mákàtà wọn. Wọ́n wá níṣẹ́ rí owó tà ń sọ nípa rẹ̀ yìí. Òfegè ni o fẹ́ẹ̀kì lọ bá dé. Wọ́n níṣẹ́ wá rí bí ẹ báyìí láǹfààní àti fi lé ẹnìkan lọ́wọ́. Bí ẹ bá ní sọ kínní yìí di náírà bí wọn ò bá kó owó orílẹ̀-èdè wa Nàìjíríà fún wọn. Wọ́n ní 1,400,000 òun náà ni wọn ó kó kalẹ̀ fún wọn 14,000,000. Bó o wá lákàtà àkàrà àwọn aráàbí ṣe tú epo o. Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní ó gba nǹkan o. Ó sì rèé gbì mọ́ wọn lọ́wọ́.
0: Wọ́n ní ọkùnrin kan tó jẹ́ wípé atakùkù òun lòun máa ń jí gbà lọ́wọ́ àwọn èèyàn ní máa ń já gbà.
1: Ó
0: lè ajátakùkù òun lòun o. Wọ́n ní ṣùgbọ́n owó bá a níbi tó ti ń sá lọ. Nígbà tọwọ́ bá tán wọ́n ní ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ kan. Òun náà ni wọ́n mọ̀ ká mọ́ lọ́wọ́ o. Níbo ló ti wáyé ìpínlẹ̀ Anambra ni o. Làkàrà rẹ̀ ló ti tú epo. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dá a tó bá níbẹ̀ wá jáwé ìwé ìròyìn Daily Post eléyìí tó tún jáde fún tòní wọn ní iná ogorí ilé. Ó fẹjú kẹkẹ nílùú Ìlọrin o. Ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. dúkìá olówó iyebíye wọn ní odidi ilé kan eléyìí tó jẹ wípé kò fẹ jìnà sí ilé ìjọsìn ti ilẹ àánú wofem church eléyìí ti ń bẹ lẹyìn industrial training fund ITF èyí ti ń bẹ ní agbègbè àṣàdàm nílùú ìlọrin wọn ní ilé tá à ń wí gan òun náà ni iná ṣẹyọ lára rẹ bó gan nìṣẹlẹ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkangbè ọsán ilé láǹfààní àti gbọ o bá kókó rẹ bá tìtò.
0: tó ní ìpínlẹ̀ ebonyi wọn ní iléeṣẹ́ ọlọ́pàá abẹ náà ni ó ti mú àwọn èèyàn kan tí wọ́n fura sí tí wọ́n sì tó mọ́kàndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lórí wípé à ń jí ara ẹni gbé ni o kì í ṣe pọ́n jẹ́ lómìí gbé wọ́n ò jìra wọn gbé láti máa fi gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ní àwọn ohun ìjà olóró àtàwọn ìwà ọ̀daràn míì náà sì ni wọ́n ká mọ́ àwọn ẹlòmíì lọ́wọ́ ní ìpínlẹ̀ ebonyi ọwọ́ ti ba àwọn tí wọ́n fura sí tí wọ́n tó mọ́kàndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin pẹ̀lú onírúurú ìwà ọ̀daràn eléyìí tá a ti rí ìjìra ẹni gbé ìwé ìròyìn daily post ló post ìròyìn
1: ọ̀hún. ó dá gbogbo ẹ̀yin èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀lé wa back to back ní kànì ọmọlúàbí arúgbó pọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló so wá pọ̀ o olúwa ọba kò ní jó já láéláé ẹ̀yin ẹ ṣáà máa tẹ̀lé wa àwa náà ò ní já ẹni tàn mọ́ láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lẹ́ jàǹbá kan ná ó dá ẹja lọ sí ìpínlẹ̀ Taraba o torí pé àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà lè tó dúró tán òní ẹ̀mọ̀ ti ṣe lálàyé pé àwọn èèyàn kan tí ẹ pera wọn ní oníwọ̀ ọ̀daràn bí ìgbà àwọn bá dojúdé àwọn ò ṣí bí ó sì ṣe ṣí àwọn ò fọ wọn bá wá kọ tí ò ní fọ àwọn ò rú wómú wómú wómú torí pé irú igbá tó bá ti fọ bẹ́ẹ̀ kò tó ṣe é mú kọ́ mọ́ ni o wọ́n ní àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà lè ti ń bẹ ní ìpínlẹ̀ Taraba òun náà ni ẹ̀mọ̀ wọ àwọn ọkọ̀ rọ̀kọ́ndún kan léyìí tẹni ibẹ̀ gan òun náà ni àwọn ikọ̀ agbésùnmọ̀mí ń fara hẹ́ sí wọ́n ní márùn-ún nínú wọn tó ti di afurasí báyìí òun ni ọwọ́ ti bà ní ìpínlẹ̀ Taraba bó lọ́wọ́ ọṣẹ́ ṣe dunlẹ̀ gbáǹkangbè tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ o bá kókó rẹ bá ti tó.
0: tó nípínlẹ̀ ọ̀yọ́ wọn ni ọwọ́ ba àwọn mẹ́fà kan o lórí ẹ̀sùn ayédèrú owó ilẹ̀ òkèrè euro eléyìí tán ni wípé nígbà tí wọ́n bá ń kà ní méní méjì náà ló lé ní ẹgbẹ̀rún mẹ́jọ euro ṣùgbọ́n o wọn ni ayédèrú ni ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ ti ba àwọn mẹ́fà náà bó náà ṣe ń na àwọn owó náà ń na fún kí ni wọ́n fẹ́ fi ṣe gangan bó ló tún ṣe dọ́wọ́ wọn gbáǹkangbè ni ẹ sì gbọ́.
1: ó dá àwọn àjọ iléètò gbógun ti lílo tòun ti gbígbé egbògi olóró iléètò àmọ́ sí àjọ ti ndlea òun náà ni àmọ́ ti ní àwọn egbògi olóró tí wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa nàìjíríà pé kẹ́gun rẹ̀ ọmọ ṣẹ́ mọ́ òun náà ni àwọn èèyàn kan dìbà kan bá kan wọ́n dì báyàn báyàn bí wọ́n ti ń kó kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n kó lọ sórílẹ̀‐èdè míì òun náà ni wọ́n tún ṣí wọlé láti orílẹ̀‐èdè ibòmíì wọ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹ̀wọ̀n ilé ìtàn ti gbàálẹ̀ lọ́wọ́ àwọn kàràǹbà ní ẹ̀dá gbé egbògi olóró yìí báwọn bá ní káwọn ọmọ kaye tí owó rẹ tó o nana wọn ní bílíọ̀nù mẹ́ta ó lé òun náà ni owó rẹ jẹ́ nítorí orílẹ̀-èdè wa nàìjíríà ǹjẹ́ èèyàn mélòó lẹ ti wá láǹfààní àti náwó gan wọn ni àwọn àjọ ti ndlea wọn ṣe lálàyé bí àwọn èèyàn kẹlẹ́ tó jẹ́ pé wọ́n ti di afurasí báyìí o méjìdínláàádọ́rin 68 òun náà ni ọwọ́ ti bá àwọn kàràǹbà ní ẹ̀dá kan lè tó jẹ́ pé oko tiwọn ń tiwọn wọn ọgbẹgẹ wọn ògbínṣú wọn ọgbìnwà wọn ọgbìnrẹsì wọn ọgbìngbàgúdá ẹjẹ kí ni ẹ ń gbìn sórí oko wọn kùkúyè ni o wọn ní bí ọ̀nà mẹ́rin bẹ́ẹ̀ o ni wọ́n rí ní ìpínlẹ̀ edo lẹ́yìn tí wọ́n sì ti bà á jẹ́ kanlẹ̀ bó lọ́wọ́ ọṣẹ́ ṣe dunni láti àkàtà àjọ ti ndlea ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o bá kókó rẹ̀ bá ti tóni o ẹ wá jágbéra pábẹ́ odiwọ̀ lọ́dọ̀ àgbà wo èyí tó ṣe bẹ́ẹ̀ tó di àgbà owó Desmond to the G ó lọ polówó ọjà nu bá a bá wá padà dé gbáǹkangbè ìròyìn yóò tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: kan ife ati itosona lile baba ati awon oru alaisun ti akeko alapon fi keko nitori wipe aseyori ki se irin ajo enikan soso fun wa ni Sanlam Alliance awon akoko iwuri bayi ki se aseyori nikan o je eri eri ise takun takun ifokansin itileyin ati lo siwaju a ki wo awon aseyori pataki re nikan a ma nse ayeye pelu gbogbo awon to ran lowo lati debi to wa pelu awon eto madandofo wa to yoranti a n ri daju wipe awon akoko iwuri re ko yi si ibanuje kan si www.sanlamalliance.com.ng lati mo si Sanlam Alliance, big this year, but we boya.
5: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ijem, pe idoti le soyin doloro, be ba mojuto. E wako ba shen tojo ayika wa, lu awon idoti agbegbe fun mere mere pa agbajulo, aje ko unje, ni Oyo Waste Summit 3.0. Edarapo mo wa ni 23rd September 2026, from 9 a.m. at Trench Hall, University of Ibadan. Day 1 features plenary session, student waste innovation, magazine unveiling, eco-faji and exhibition. On the second day, Emma kwa wwe doti ikenyi, kaya new, asho new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater at Damasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8 212. Go get your ticket.
6: Ibadan, this one no be ordinary September. Food Court they celebrate its anniversary this month, and now Wolf Galore will bring come celebrate with you from Thursday 3rd to Monday 7th of September. Enjoy exciting deals. Get 25 kg bag of rice plus 3 liter Devon oil and no chicken cubes for just at 7,819 naira 99 kobo. Your favorite Food Court soft fresh classic bread plus 1 liter Coke for just 1,700 naira. Spend 7,500 naira at the restaurant and win 30 free minutes in the Food Court game arcade. 3 crowns powdered milk 320 grams for just 2,699 naira 99 kobo. Cadbury Bonvita food drink pouch 380 grams for 2,999 naira 99 kobo instead of 3,340 naira. Milo Energy food drink refill 400 grams for 3,349 naira 99 kobo. Coca-Cola Pet 50 cl pack of 12 for just 4,529 naira 99 kobo. And you fit even chop better rice and chicken for as low as 2,500 naira. Plenty sweet offers still they come from the second week of September to the first week of October. Food Court go they bring more a woof your way. No dolo, visit your nearest Food Court store and enjoy our anniversary promo.
7: Roro wa o ejo e fun mi ni laji go arabirin e sin ra aburo ororo ni ohun ti e o mo to wa ninu e ni temi o ororo power oil ni mo nra paapa julo won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo mejiju eyi ti won ti se tele lo
8: apopelebe ororo 90 ml power oil tutun 300 naira gire ni owo ore o si fani lapoya
9: power oil power oil.
10: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Airejina laira bu ki okere ba ko bi ba ko me wa sele ninu aye.

0: se ma ri ko easy be yan ba gbe nkan to wuwo eyan le wa bi eyan bi melo ka yo ba si ti re ni ti o ba yan gbe yo ni ni suru na ja wa yan kunra ojo le mo pe lori e sugba awon oni to toto olukaluko o ti sare gbe ti
1: oni
0: kan woni kekeke ele ta fa lowo ele ta uru so ni ele awon gbang gbang gbang
1: ati te yo sese
0: abi o ah
1: o de ni nu ara la ma da ni ba mo da se lowo eledumare
0: ani ase
1: atawa ati inu idunu la ma wa o
0: ase
1: o ye je pe la pa baye ka wa su sowo waju tori pe waju waju ti ope ibiti re si o na ni ope ibiti ti wa yo mo re si ni ta la se
0: ase lowo
1: eledumare ani ase gbang gbang iroyin re o ìpínlẹ̀ adamawa òun náà ló sì ti wáyé wọn ni ọmọ ọdún mẹ́wàá kan eléyìí tó jẹ́ ọmọ obìnrin èyí tó jẹ́ pé fẹ̀kàn tẹ́lẹ̀ rí wọn ti kéde pé wọ́n ń wá wọn ò rí wọn ò sùn wọn ò sì wo wọn ni ọmọ náà wọ́n jí i gbé ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní jádà wọ́n wá lọ rẹ̀ rí ọmọ náà báyìí o ìyẹn ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní mayo balwa ǹjẹ́ bó ló ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o ọmọ ọdún mẹ́wàá yìí Fúnmi Jafar lorúkọ tí jẹ́ ẹjẹ́ lọ sẹ́kẹ̀tì ẹni tí ṣàgbọ́nsọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ adamawa Sulaimon Ngoroje òun náà ní jẹ́ ò nígbà tí ó máa ń pabi ìyábìdú ọ̀rọ̀ tèmítẹ́mí
0: kò
1: pé kí ló wí ni
0: ó ní
1: nípa pàpà tí ó mú ọ̀rọ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá léyìí tí àwọn èèyàn rẹ̀ sì ń pariwo tantan pé àwọn ọmọ yìí àwọn ò rí ọmọ ọdún mẹ́wàá ni ẹ ṣàánú àwọn ìpínlẹ̀ abiyamọ ẹ mọ̀jọmọ yìí ó rà o wọn ń látìgbà náà òun náà ni àwọn òṣìṣẹ ọlọpàá ti tara bọ iṣẹ láti dájú pé wọn wá ọmọ náà rí nínú àtẹjáde eléyìí tí a fi léde fún àwọn oníròyìn lánàá tí ìṣọjọbọ thursday níbẹ ni a ti ṣe lálàyé o pé ọgbà èyí tí ẹ gbé ìgbésẹ àti wá ọmọ náà rí òun náà ni ìròyìn kan mọ kan àwọn lára o pé ọmọ kan ń bẹ o ìyẹn ní mayo balwa níbi títí rìn régbe régbe régbe régbe káàkiri léyìí tí wọn ní kọ ọmọ náà lé mọ o wọn nígbà tí wọn ó sàyẹ tètè níbẹ báyìí tí wọn ó sì wo ọmọ náà wọn ni wọn rí i pé umu jafar oni o wọn ni wọn wá gbé ọmọ náà lọ sílé ìwòsàn níbi tí ẹ ti ní wọn lọ rèé ṣe àyẹwò sí lára kí wọn lè mọ ṣé nǹkan kò ṣe é ṣé àlàáfíà ló wà wọn lẹyìn àwọn àyẹwò eléyìí tí wọn ṣe fún nílé ìwòsàn wọn ti tú ọmọ náà lẹ o ṣùgbọn lọwọlọwọ bá ti ń sọrọ yìí ó ń bẹ lákàtà iléeṣẹ ọlọpàá léyìí tí wọn ni bí ọmọ náà ṣe rìn gan àwọn fẹ mọ àwọn gan ni ẹ taari ọmọ náà kú o ìyẹn nílé rẹ ti ń gbé ní jádà léyìí tó wáá fi di ti hàn lọ rèé rí ní mayo balwa wọn níṣẹ rí gbogbo àwọn nǹkan wọnyí òun náà ni iléeṣẹ ọlọpàá fẹ ṣe ìwádìí lórí rẹ o ẹnikẹni tí ajé ìwà àbàjẹ jíjí ọmọ gbé bá wá sí mọ lórí pàápàá jùlọ ọmọ tí a pè ní ọmọ ọdún mẹwàá umu jafar yìí wọn ni ọlọrun gbọ wọn ò fojú ẹni bẹẹ kọ winá òfin ni ìwé ìròyìn daily post ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: tó ẹ jẹ́ kémi ó gbéra lọ sí ìpínlẹ̀ ogun o wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ọ̀hún ti ba ọkùnrin ìkẹni ogún ọdún lórí wípé ó sọ̀pà pápọ̀ jọ fi ipá ba arábìnrin kan lájọṣepọ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní òkè sọpẹ́ ní agbègbè ìjẹ̀bú-gbò ní ìpínlẹ̀ ogun wọ́n ní àwọn méjèèjì náà ni wọ́n ṣohun kò tọ́ o pẹ̀lú obìnrin yìí ẹni ọdún mọ́kàndínlógún 19-year-old woman náà ni wọ́n pè o gẹ́gẹ́ bí ìwé ìròyìn the punch ṣe wí wọ́n ní ọjọ́bọ̀ òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ọjọ́ àìkú lásìkò tí ọmọdébìnrin yìí tó lọ rèé gba kọ́kọ́rọ́ ní ọwọ́ èèyàn kan ní agbègbè ọ̀hún o wọ́n nígbà tó ń sọ bí gbogbo ẹ̀ ṣe wáyé tí ìṣẹ̀lẹ̀ láabi yìí tó ṣe ṣẹlẹ̀ sí eléyìí tán ló sọ sínú fọ́nrán kan léyìí tí ó sì fi lé àwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀dárúkọ arábìnrin náà ó ní àwọn ọkùnrin yìí náà ni wọ́n wọ òun wọ́n sùn pàápàpọ̀ wọ́n wọ òun bí ẹni tí ń wọ àpò yere wọ́n sì wọ òun wọ inú ilé kan lọ láti bóun ṣe ohun kò tọ́ yìí ó ní ní ọjọ́ àìkú lòun lọ rèé gba kọ́kọ́rọ́ ní ibẹ̀ ó ní pégbà tí òun dé agbègbè yìí náà lòun sì gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹni tóun fẹ́ gbà ó ní bóun ṣe yí padà kóhun ọmọ lọ làwọn ọkùnrin méjì náà tórúkọ wọn ń jẹ bólú àti ayọ náà ni wọn fa òun lẹyìn tí wọn sì wọ òun lọ sí inú ilé náà tí àwọn méjèèjì ń kọ o wọn sì ṣe ohun kò tọ pẹlú òun ó ní ìkan nínú wọn lòun dámọ ó ní gbogbo ìgbà lòun sì máa ń kí i kì í ṣe wípé òun yọ ọmọ oníbàjẹ́ àbọ̀mọ aláìlẹ́kọ̀ọ́ olohun ma nki oni sugbon okunrin ikeji ohun o damo nigba to wa nfi idi isele yi mule ni ojobo eni ti se igbakeje agbenuso fun le ise olopa ipinle ogun opeyemi oluborode ohun na soro ninu akole ati oro ti won gba sile lenu arabirin yi o wipe won fun obirin yi ni iwe wipe ko ko bi gbogbo e se sele bi isu se ku bi obe se pa na ni ko ko sinu iwe ohun o won ni leyin eleyin ko na si ni awon tele lo si ile iwosan lati lo re se ayewo ara re o oluborode lakotan na lo wa so wipe leyin eleyin lawon bere si ni topin pe awon eyan na ti owo fi ba ikan ninu won sugbon ikeji nko o oni kode egberun samu re ni ko le sa ma awon lowo tori wipe owo ba ohun na awon se fi mu awon mejeje kata ofin iwe iroyin the punch lo gbe iroyin ohun
1: o da iwe iroyin the punch na lo gbe eleyi gba nkan gbe na lo si bade lori tabili ti wa o won ni ile ejo kan upper area court 2 eleyi to njoko ni otupo ni ipinle benue o na ni amo ti gbe ase lagbara kale lori councilor kan o eleyi to soju ward wa women echo eleyi ti beni joba bile ohimini ni ipinle ti benue daniel uja pe ki won ma mu lo ni ni sibudo yi to ni sona ile ti me ni otupo ko ma wa nbe na titi ti won pada wa gbe idajo kale lori re o iye kini councilor se o won ni ase nbe la bi ni o won ni councilor ta fa ni ba re yi eni odun meta ni o goji o na ni ani ile ise olopa gba npa po won wo turutu o di wo yen ni wa ju ile ejo lori awon esun kan to ni se o pelu jija wole onile lọ́nà tí ò bófin mu ìdúkokò mọ́ ni ìyẹn òbí méjì wọ́n ni títí dúdú yàbáta àjọṣeha ìlú fún ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kan lè tó mú kí àwọn àpá alágbára kó lọ rèé fojúbàdé lára onítọ̀ ọ̀hún kò mọ́ síbẹ̀ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pípé arákùnrin kánsílọ̀ yìí òun náà ló mọ̀ tó gbìyànjú ìdánwò ló ń gbìyànjú o láti gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni eléyìí tó fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀ gẹ́gẹ́ bí oṣù rí o wọ́n ní ìjẹ́jọ́ ìpín ẹjọ́ náà sọ nípa rẹ̀ yìí ó kú ní nọ́mbà ìdánimọ̀ ní ẹjọ́ wọ́n ní nọ́mbà ìdánimọ̀ rẹ̀ náà sì ni CR33/2036 lẹ́yìn tí wọ́n ní àná tí í ṣe ọjọ́bọ̀ thursday ní ẹgbẹ́ àpàkọ́ iwájú ilé ẹjọ́ nígbà tí wọ́n máa tẹ̀síwájú o wọ́n ní ṣe rí àwọn ẹ̀sìn ọdún 2006 lẹ́yìn tí ẹni kánsílọ̀ ọ̀hún daniel uja olófinú tán ó ya wọlé arábìnrin kan o eléyìí tí wọn forúkọ tiẹ̀ ní rebecca adole wọn ni wọn ti ya wọlé rebecca adole báyìí ìyẹn nílé mọ̀mọ́ tiẹ̀ aminatu kudu èyí ti ń bẹ ní agbègbè àwùmẹ̀ lọ́hùn-ún wọn ni bí ti ń wọlé wọn báyìí ní pé ìwọ bó ṣe wà yìí wòkè kó wọlé o ó jẹ kinní kan lónìí ìyàgbé jẹ wọn ni kẹtọ rí kẹtọ pọ ó ti fi súnmọ rebecca ìgbájú ìgbàgbọ tí kẹríkẹrì ń bá wọlú òun náà ló fi ṣe ayé ọmọ ọlọmọ wọn tẹsíwájú o pé lẹyìn tó lù ú àlùbami tán ó tún wábẹ síbi sọ fún un pé rebecca sọrọ pé òun ò lè dán kíkí wò ni bó ṣe wà yìí bó bá gbẹmí lẹnu rẹ babálábàbá ẹni tó bí léèrè òsí o léyìn tí sì ń ṣe lálàyé èyí tó ń wá gùnlé yìí o owó ò ní dáwọ́ dúró o àlùbami ẹ̀wà òun náà ló wó fi ọ̀rọ̀ rẹ̀ ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní ilé ẹjọ́ ẹlọ́jọ́ rúgbọ́ ẹ̀sìn ọ̀tẹ̀ta wà náà yìí o léè jẹ́ sì ni wọ́n ta gbogbo ẹ̀sùn rẹ̀ sí létí wọ́n ní abábí léèrè ẹ̀ daniel uja ó jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ọ́ yìí àbọ̀ jẹ̀bi tó ọ rántí o bí obìnrin lòún bá wa làkàdí tó o sì bẹ̀rẹ̀ sí ní dídùn dú ìyàbátà àjọyà tó o tún dúkọ̀ kú mọ́ pé ìwọ o ìwọ lọ ń gbẹ̀mí lẹnu ọmọ ọlọ́mọ nígbà tí daniel uja ọmọ fi sí wọ́n dá òun kí olúwa mi máa lọ èmi ò jẹ bí àwọn ẹ̀sùn tẹ́ fi kàn mí yìí o àìjẹbi ọ̀hún pẹ̀lú àlàyé ìwò náà ló pàdé wọn níṣẹ́ ìwádìí ẹni tí ìṣe agbẹjọ́rò rẹ̀ ìyẹn rẹ̀ ó fẹ́mọ̀ ló bá dáhùn kí olúwa mi ẹ̀dákun o oníbàárà mi jẹ́ owó yìí kánsílọ̀ ni daniel uja ló kọ rẹ̀ ẹ̀ ṣàánú òun o láti gba onídùúró rẹ̀ gbogbo ògbà tẹ́ ẹ bá sì fi kọ́mọ wá kí ọmọ wà kò ní jàǹbá àwọn náà ní ẹ̀tọ́ wọn níṣẹ́ ìwádìí ẹni tí ìṣe agbẹjọ́rò rẹ̀ lẹ́yìn tó dúró ní adole ye justin alejum baba dawun to oluwa mi daniel buja labeni ko mo lole idebo oni durobo eni ti dupo ko me mi eyan to si fe se begbe mi lenu eni eleni e ri apalara arabirin yi ni eleyi ogbodo lole o tori pe baba epo nbi yo tun lo do kiki mi wo ni oluwa mi e je ki igbejo yi ko pari patapata ko to le mo bi ti oro re ti o ja si eni ti wa se adajo ile ejo ohun ni onidajo asia garba nigba to ohun ma gbe idajo kale o ni e seun o gbogbo nte so lotun ati losi gbogbo e ni mo gbo sugbe re daniel uja ile ti won so ohun pe ki won tori e gba oniduro re ko le mo lo le o le po sibu o o ni le lo ni je baun won mo mu oro toro tara sibudo yi to ni so le ti be ni otupo bo ba ti wa debe o mo jaye fleri nbe na o titi ti won pada wa gbe idajo kale lori re nje ojo mele lo fi wa nbe igba won ni won tu pada wa si le ejo won lo daun pe ngbo ba di ojo keji le ni ogun osu kesan odun ta wa ni eyi won mo pada ba wa si le ejo o won ni bi ba wa lojo na gan won kan pe ejo ohun ni lo ba di court
0: Arise batele. Alagbara. Ko lo ko gba wa.
1: Ami o.
0: To e je ka de odo agbawo. Abi? Abi ka le so nibe ni.
2: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
3: Books?
4: Check.
3: Uniform?
4: Check.
3: School bag?
4: Check.
3: And Bornvita?
4: Double check.
3: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
8: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise, with all household items like furniture, electronics, fashion and beauty, all under one roof. Don't miss the grand opening of Sinomart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomart Superstore, cheaper, quality and satisfaction.
12: Bankogbi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
0: Tọ́ ẹ̀ka bọ̀ padà, Bankogbi ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí /105.5 FM. Tàbá de ojú òpó Facebook wa báyìí, mo mọ̀ pé àwọn tiwa wọ́n ti wà ń bẹ̀. Ó dá ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Rivers o. Wọ́n ní ìjàmbá ńlá òun náà ló máa ṣẹlẹ̀ sí wọ́n ń bẹ̀ o, ní ìjọba ìbílẹ̀ Òkìrìkà ní ìpínlẹ̀ Rivers. Wọ́n ní kò dín ní àwọn èèyàn 43 tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Wọ́n ní wọ́n fura sí wọn o wípé olè ajé epo wà ni wọ́n. Wọ́n ní èròjà kan tó jẹ́ èròjà epo bẹntiró, eléyìí tí ẹ̀dá ọmọnìyàn gbọ́dọ̀ mọ fín sí mú, òun náà ni wọ́n fín sí mú tó sì fi wọn pa lásìkò tí wọ́n fẹ́ jí epo wà o, gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí o. Wọ́n ní wọ́n sì tún wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀, tó sì da ìjọba ìbílẹ̀ náà tó dà wọ́n sínú hílàhílo. Wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí, wọ́n ní ọkọ̀ agbépo kan, òun náà ni ó fi ọkọ rẹ̀ sílẹ̀ ní agbègbè ọ̀hún láti gbé epo, eléyìí tí ó gbé lọ sí ilẹ̀ òkèrè. Wọ́n ní àwọn ọ̀dọ́ tí wọ́n tó bí 200 níye náà ni wọ́n sì yá wá láti àwọn agbègbè tó yí ibi tí ọkọ̀ yìí tí ó ti gbé epo náà tó yí ká o. Wọ́n ní àwọn náà ń kọ́ o, wọ́n lo ọkọ̀ orí omi wọn tó jẹ́ ti àgbélẹ̀rọ fúnra ara wọn náà làwọn náà sì bẹ̀rẹ̀. Wọ́n mú okùn eléyìí tó jẹ́ oníhò, wọ́n lu ibì kan lára ọ̀pá epo eléyìí tí máa ń gbé epo wá fún ọkọ̀ náà. Àwọn náà rọra só mọ láti máa jẹ́ kí epo tiwọn náà kó máa re tórótóró sínú ọkọ̀ eléyìí tí wọ́n fi ń jí gbé. Wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí eléyìí ti ṣe ń lọ lọ́wọ́, òun náà ni òórùn bú yìí, òórùn láàbì eléyìí tí ọmọ ẹ̀dá ò gbọ́dọ̀ fín sí mú náà ló sì ń jẹ wá láti ibi tí wọ́n ti ń jí epo yìí wà, kó tó di wípé ó fin gbogbo wọn, ó fin wọn pa o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù tí kinní ọ̀hún tí ò mú mọ́lẹ̀ dáadáa tí orí kó yọ náà ni wọ́n ní ìṣòro mímọ mí sókè àti mí sílẹ̀, eléyìí tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn. Wọ́n ní ṣùgbọ́n o, ara àwọn tó tó 43, òun náà ni wọ́n ṣe ìdámọ̀ rẹ̀ wípé àwọn ẹni yìí àwọn olùgbé níjọba ìbílẹ̀ Òkìrìkà ni wọn o. Wọ́n ní 6 nínú wọn ń kọ́, wọn àti ṣe ìdámọ̀ wọn o, wọn àti mọ agbègbè tí àwọn yìí ti wá, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ nínú wọn ń kọ́ náà ni wọ́n sì tún wà o. Wọ́n ní bí wọ́n ṣe ń fi kinní yìí sí mú tó ń gba agbára ìmí wọn náà ni ó ń taari wọn sínú omi, bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, bóyá wọn ti bá omi lọ ni. Wọ́n ní àjọ kan eléyìí tí máa ń fọn rere àwọn ọ̀dọ́ àti agbègbè ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n pè ní Youth and Environmental Advocacy Center náà ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ o, tó sì sọ wípé nǹkan kan tí wọ́n ń pè ní Indorama Fuel òun náà ni wọ́n fi sí mú o, tó sì mú ẹ̀mí wọn lọ. Wọ́n ní ẹni tí ṣe olùdarí àjọ yìí, Ọ̀mọ̀wé Finafez Dumnamene fina face lẹ́ẹ̀kan sí náà lòun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní nǹkan bí aago méjìlá òru ní ọjọ́bọ̀ ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o nígbàtí ọkọ̀ orí omi eléyìí tí máa ń gbé epo eléyìí tó forí sọ sí agbègbè òkìrìkà yìí náà ni àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n tú jáde láti lọ jí epo náà fà ó ní ìṣe ni wọ́n mú ọ̀pá epo tiwọn eléyìí tí ò tó ti ìjọba gangan wọ́n so pọ̀ mọ́ ti ìjọba láti máa gbé epo bọ̀ láti ibùdó kan tí wọ́n ń pè ní ẹlẹ́mẹ eléyìí tí wọ́n ti máa ń gbé epo sí àwọn ọkọ̀ tí ó gbé lọ sí ilẹ̀ òkèrè wọ́n ní bẹ́ẹ̀ sì ni láti ara ibùdó ìfọpo eléyìí tó jẹ́ ti ìlú port harcourt òun náà ni gbogbo ẹ̀ ti ń jáde wọ́n ní ọkọ̀ epo yìí náà ló máa ń wá ní ọ̀sẹ̀ méjì láti wá gbé epo lọ sí ilẹ̀ òkèrè wọ́n ní ṣùgbọ́n kò dín o ní àwọn 43 tí wọ́n fura sí wípé ajé epo wà ní wọ́n ti èéfín ọ̀hún tó fi wọ́n pa tí wọ́n sì ti dágbére fáyé ní ìjọba ìbílẹ̀ òkèrèkà ní ìpínlẹ̀ rivers
1: nǹkan
0: ńlá ṣe wọ́n ní agbègbè ọ̀hún.
1: ó dára tó bá níbẹ̀ wá já lọ sínú ìwé ìròyìn the nation lè tó jáde fótó ní wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ rivers ní ọmọ ti kó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì kan o léyìí tó jẹ́ pé méjì nínú mẹ́rin èyí tí ó fi ẹ̀sùn kàn pé àwọn eléyìí gangan ni wọ́n yin bájínátù rẹ̀ ìbùkún ti fọ̀nà lẹ́nu mọ́ ọmọ ọlọ́mọ kan èyí tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ jáde ni o nínú ẹ̀kọ́ gíga fásitì ti ìlú port harcourt uniport nù ní anthony nwobodo wọn ní àwọn méjì eléyìí tí wọn ní láti àkàtà wọn gan òun náà ni ìbọn ti rò wọn ní ọkọ wọn lọ yìnyín sí ilé ẹjọ́ ti magistrate eléyìí tó ń jókòó nílùú port harcourt nwobodo ẹni tẹ́ ṣe lálàyé pé ọmọ ọlọ́mọ ènìyàn lọ́nìyàn eléyìí tí wọ́n yin bájínátù mọ́ ní ọjọ́ kẹta àbí ní ọgbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ yìí ní agbègbè kan ìkórìkà ti adájọ́ jù ní onílùú port harcourt léyìí tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ní ó dúró lásìkò ìgbà tí ń wọ ọkọ rẹ̀ bọ̀ ọmọ náà ò dúró àìdúró yìí gan ló jẹ́ kí wọ́n yin bájínátù mọ́ wọn ṣe o àwọn òṣìṣẹ́ ọlọ́pàá léyìí tí wọ́n mójú wọn ba ilé ẹjọ́ ọ̀hún lára wọn òun náà láti rí kọ́bùrù alfred louis àti michael ejeku léyìí tí wọ́n ní àwọn méjì tó kù èyí tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣẹ́ mọ́ lára léyìí tí a ti rí yefebian tenebari àti inspector solomon nwogo tẹ̀bá gbàgbé pé ìròyìn kan léyìí tó gbòde ní gbàkọ́gbì lánàá ló ṣe lálàyé o kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tá a pẹ̀tẹ́ ló kọ́ wọn yìí òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbafẹ́lẹ́ ọlọ́pàá lórí wọn wọ́n já ìràwọ̀ tí ń bẹ lápá wọn bẹ́líìtì ọlọ́pàá tí wọ́n fi ṣoṣù kù tó wọn mú wọ́n pa láṣẹ fún ọ pé kí ọyá ẹ máa tú bẹ́líìtì ọwọ́ o wọ́n wá pa láṣẹ fún ọ pé bàtà ọlọ́pàá tẹ ẹ wọ̀ sẹ́sẹ̀ yìí ẹ bọ̀ ọ́ torí pé ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin o ẹ kì í ṣe òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ látara ìwà ọ̀daràn èyí tó tọwọ́ níṣẹ́ wọn á tẹ̀síwájú pé ìjẹ́jọ́ mọ̀ wípé adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ìyẹn ẹ́lì andy ló wá ṣe lálàyé pé gbogbo àwọn ẹjọ́ tẹ ẹ rò ti mẹ lórí tábìlì ilé ẹjọ́ yìí o gbogbo ẹ̀ láti gbọ́ ṣùgbọ́n ṣá o àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì tí wọ́n taari wá sílé ẹjọ́ yìí léè tó jẹ́ pé láti àkàtà wọn gan ó ní ìbọn ti rò àwọn tó yẹ wọ́n mọ dáàbò bo aráàlú àwọn gangan ni ẹ wá ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ẹnu aráàlú o wọ́n ní ẹ máa kó wọn lọ sí ibùdó ìtọ́nisọ́nà ilé tó wà nínú port harcourt títí tí wọ́n padà wá gbé ìdájọ́ kalẹ̀ lórí wọn ǹjẹ́ ẹjọ́ wo gan lọ̀rọ̀ dà wọ́n ní wọ́n bá di ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà nínú ẹ̀ yìí wọ́n mọ kó àwọn méjèèjì padà bọ̀ lọ́jọ́ náà gan ni ìgbẹ́jọ́ yóò tẹ̀síwájú lọ́rọ̀ bá di court ara ẹ̀sìn bá tẹ̀lé.
0: tó ìròyìn eléyìí náà ló ń sọ di mímọ wípé àjọ tó ń gbógun ti lílo àti gbígbé oògùn olóró nílẹ̀ yìí ndlea náà ló ti ṣàwárí àwọn kan tí wọ́n ń gbìyànjú láti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ tí wọ́n ti mọ́ ṣe oògùn olóró ní eléyìí lọ́pọ̀ púpọ̀ tí òun ṣe oníkeréje o ní inú igbó kan eléyìí tán ni kò jìnnà sí ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n ní àjọ ọ̀hún náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ yìí náà ni ọwọ́ wọn ń kọwọ́ tí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì agbóògùn olóró ní orílẹ̀-èdè mexico eléyìí tí wọ́n wá fẹ́ ṣe ìdásílẹ̀ rẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wọ́n fẹ́ kí ọjà rẹ̀ kó búyàrì lórílẹ̀-èdè yìí ni o. Wọ́n ní ẹni tí ṣe olùdarí fún ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ní àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi. Òun náà ló sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wálẹ́nuwò kan lórí ètò kan eléyìí tí wọ́n ló wáyé ní iléeṣẹ́ rédíò kan ní ìlú Ilese Ìjẹ̀bú. Eléyìí tí àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Daily Post tí wọ́n tọpinpin o. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé Babafẹ́mi ó sọ̀rọ̀ wípé àjọ náà kọ́ náà ló ṣẹ̀ṣẹ̀ ṣe àwárí ibùdó yìí. Eléyìí tí wọ́n ní oògùn olóró òun náà ni wọ́n fẹ́ mọ̀ ṣe ń bẹ̀ ní inú igbó ọ̀hún ní ìpínlẹ̀ Ògùn. Ó ní eléyìí náà ló sì ti ń sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àjọ NDLEA kì í ṣe káwọn kàn máa gba igbó káwọn máa gba àwọn nǹkan kéékèèké lọ́wọ́ àwọn tí ń hùwà láabi yìí. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí gangan bí ọwọ́ wọn ti ṣe ń kọwọ́ àwọn gbọ́dọ̀ já okùn yìí. Ẹ mọ̀ pé okùn ò lé gungungun kó mọ̀ níbi tó ti ń bọ̀ wá. Wọ́n ní àwọn gbọ́dọ̀ já okùn yìí tó fi jẹ́ wípé ọwọ́ wọn ò ní kọwọ́ mọ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi yìí gangan. Àwọn gbọ́dọ̀ rí dájú wípé àwọn mú òpin débà. Wọ́n ní àwọn ti rí oríṣiríṣi irú rẹ o. Ó ní kì í ṣe ìpínlẹ̀ Ògùn nìkan. Ó ní kódà wọ́n kẹ́fì irú eléyìí náà ní ìpínlẹ̀ Ebonyi tó sì jẹ́ wípé ọwọ́ ti ba àwọn tó wà nídìí rẹ o. Wọ́n ní láìpẹ́ láì jìnà náà ni àjọ NDLEA yóò fi orúkọ ọmọ síta gbogbo bí iṣẹ́ wọn bó ṣe wáyé tí ọwọ́ sì fi bà wọ́n náà ni wọ́n fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́. Lákòótán Babafẹ́mi sọ̀rọ̀ ó ní wípé ìgbésẹ̀ yìí ń kọ́ náà ló sì ń ṣe àfihàn rẹ̀ wípé gbígbé ògùn olóró kò mọ ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ó ní àti wípé àwọn tí wọ́n wà ní àwọn ilẹ̀ òkèrè tí wọ́n ń ṣiṣẹ́ láabi yìí náà ni wọ́n ti wá fẹ́ mọ lo orílẹ̀-èdè Nàìjíríà láti fi ṣe ibùjókòó láti máa fi pín ògùn yìí láti máa fi lò ó àti láti máa fi ba ayé àwọn èèyàn jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ó dá iná, ó gorí ilé, ó fẹjú kẹ̀kẹ́kẹ́, ó ba dúkìá mílíọ̀nù gbé mílíọ̀nù jẹ́. Ìyẹn nílùú Ìlọrin o. Wọ́n ní ọwọ́ nákẹ́lẹ́ tó ṣe ọlánàá ti ṣèjọba Thursday. Òun náà ló mọ̀ ti ba àwọn dúkìá olówó iyebíye jẹ́ o. Eléyìí ti ń bẹ nínú ilé kan nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Wọ́n ní iná tá a sọ nípa rẹ̀ yìí ní nǹkan bíi aago mẹ́rin ku ìṣẹ́jú mẹ́rin. Òun náà ló mọ̀ bẹ̀rẹ̀ o. Ìyẹn ní ilé kan èyí tí ò fi bẹ́ẹ̀ jìnà sí ilé ìjọsìn tàwọn ọmọlẹ́yìn Kristi. Eléyìí tó pè ní ilé àánú wúfẹ́ẹ̀mù èyí tó wà lẹ́yìn ITF tó wà ní Àṣàdá. Ìyẹn nílùú Ìlọrin. Nígbà tí ẹni tí ṣe agbẹnusọ yìí ni fún iléeṣẹ́ panápaná ní ìlú Ìlọrin ìyẹn Hasan Adékunlé yóò mọ pàbìjà bìbọn ọ̀rọ̀ o. Oníṣẹ́ rí ọwọ́ náà iná tó ṣẹyọ yìí òun náà ló ṣẹyọ o. Ìyẹn ní àwọn lékẹ́lẹ́ tó jẹ́ pé fúláàtì oníyàrá mẹ́ta ni léè tó sì wá ní yàrá kan pálọ̀ kan ìyẹn a room and a parlor self contained. Oníṣẹ́ rí ọgbà tí ọwọ́ náà yìí tó ṣẹyọ báyìí ó mọ̀ bẹ̀rẹ̀ sí ní rànmọ̀ bíi iná alẹ́ ni o. Léyìí tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ. Ó ní ó pẹ́ kí wọ́n tó ké sí iléeṣẹ́ panápaná o. Kó tó di wípé wọ́n láǹfààní àti débẹ̀ kí wọ́n sì lè pa iná ọ̀hún kú fínfín. Nígbà tí ó mọ tẹ̀sọ̀wọ́ iwájú Adékunlé ṣe lálàyé pé ìwádìí táwọn kọ́kọ́ ṣe òun náà ni pé bóò gan ni ọwọ́ náà ṣe ṣẹyọ o. Léyìí tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ pé wọ́n yá inú ilé ló kanra wọn. Léyìí tó mú kí ọwọ́ náà ọ̀hún kó ṣẹyọ. Ó wá ṣe lálàyé pé ẹni tí ń ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ panápaná yẹn ní ìpínlẹ̀ Kwara CFO Alabi Muhammed òun náà ló ti gba àwọn èèyàn lámọ̀ràn o. Kẹ́ ẹ dákun bẹ́ẹ̀ bá ti rí kí ọwọ́ náà ṣẹyọ bẹ́ẹ̀ kó tó di pé yóò mọ ràn mọ̀ òun náà ni kẹ́ ẹ ti ké sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná. Ó ní kò sí méjì táwọn fi ń pariwo tantan bẹ́ẹ̀ o. Ó ní bí ọwọ́ náà bá ṣẹyọ kẹ́ ẹ tètè ké sí iléeṣẹ́ panápaná. Ó ní wọ́n tètè débẹ̀ wọ́n sì lè pinwọ́ náà ọ̀hún kó tó ba nǹkan jẹ. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí o. Gbàǹkangbìn ló dà lórí tábìlì ti wà.
0: Ó dá ẹ jẹ́ ká wálé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní pé ọwọ́ òun ti ba àwọn mẹ́fà kan. Eléyìí tí wọ́n fura sí wípé wọ́n ní ayédèrú owó ilẹ̀ òkèrè euro eléyìí tó jẹ́ ẹyọ mọ́kàndínláàádọ́rùn-ún lọ́wọ́ ṣùgbọ́n ẹyọ mọ́kàndínláàádọ́rùn-ún ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ló wá jẹ́ ọgọ́rùn-ún euro 100 euro ni wọ́n ka mọ́ wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó X rẹ̀ ní ọjọ́bọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ bà wọ́n ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 ní nǹkan bí aago méje àbọ̀ alẹ́ nígbàtí àwọn ọlọ́pàá tí wọ́n pàráàrò ní àárín ìlú tí wọ́n dá àwọn ọkùnrin mẹ́ta yìí tí wọ́n rìnrìn àjò lórí atakòkò dúró ní agbègbè Lábọ́ sí Wesley ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn tí ọwọ́ bá ohun tí wọ́n fura sí náà ni Tijani Saheed ẹni 50 ọdún ẹni tó ní pé òun gangan ni wọ́n bá ayédèrú owó yìí lápò rẹ̀ òní Ọládàpọ̀ ẹni ọdún 77 ẹni tó fi ẹ̀sùn kan wípé òun gangan ni máa ń fún àwọn èèyàn lówó ọ̀hún Adébáyò Saheed ẹni ọdún 52 òun náà jẹ́ èrò kejì tó wà lórí ọ̀kadà Ahmed Karimu ẹni ọdún 25 òun gangan ló wa atakùkù ọ̀hún o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ayanlade Olayinka eléyìí tó fi síta onípẹ́gbà tí wọ́n gba ara wọn yẹ́bẹ́yẹ́bẹ́ òun náà ni wọ́n ṣàwárí àwọn ayédèrú owó yìí ní ọwọ́ àwọn èèyàn náà.
1: ó dá níwọ̀n bàbá ilé ń já ilé tó kù tí ìròyìn igba kọgbẹ yóò mọ tẹnubodò fún tòní àti fún tọ̀sẹ̀ yìí o ẹ wá já lọ sí ìpínlẹ̀ kaduna torí pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ òun náà ni àmọ̀ tíṣe alábàápàdé òfegi owó kan o lẹ́yìn tó tó 1,000,000 owó ilẹ̀ òkèèrè dọ́là sísì wọ́n lè jẹ́jọ́ wọ̀nyí pé látara bẹ́ẹ̀ àwọn afurasí mẹ́ta òun náà ni ọwọ́ ṣùkú òfin àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti mú báyìí o lẹ́yìn sí wọ́n tún gba àwọn kan bíi ẹ́síbíìtì ilẹ̀ lọ́wọ́ wọn àwọn mẹ́ta ọ̀hún lè tẹ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta oní ẹ̀sọ́ra wọn di kanra jágbọ́n lẹ́yìn tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ mú àwọn owó òfegi ọ̀hún tí wọ́n fẹ́ mọ náà sí ìgboro ayé wọ́n lè jẹ́jọ́ mọ̀ pé owó táwọn ń sọ nípa rẹ̀ yìí bí wọ́n bá ṣe sí owó orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní bíi 1,000,000 ìyẹn N70 million òun náà ni yóò tó wọn níṣẹ́ wá ní àwọn afurasí yìí o ọkọ̀ ọlọ́kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ní wọ́n jí igbé náà ni gmkg wọn ní àgbálẹ̀ lọ́wọ́ wọn wọn ní kódà àwọn afurasí tá à ń sọ nípa rẹ̀ yìí o ọkọ̀ ọlọ́kọ̀ tí wọ́n ti já gbà wọ́n wá fẹ́ lọ rèé tà á ǹjẹ́ bó ni wọ́n ṣe tà o wọ́n ní àṣẹ lálàyé pé àwọn yọ gbogbo ẹ̀yà ara rẹ̀ lẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ sí ní ta àwọn ẹyà ara ọ̀hún lọ́kọ̀ọ̀kan léètì ẹni bí wọ́n bá tún palẹ̀ tán tó kú pangolo èyí tí wọ́n tún kalẹ̀ gan lára rẹ̀ bí wọ́n bá wà lọ rèé tà á owó tí wọ́n rí yóò jẹ́ 4,000,000 owó orílẹ̀-èdè wa nàìjíríà ẹjẹ́ lọ sẹ́kẹ̀tẹ̀ ẹni tí ṣàgbọ́nsọ ní ṣe iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ kaduna dsp mansur hasan nígbà tó wọ́n mọ̀ sọ lórúkọ ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ ó ní ṣe rí àwọn kàràǹbà ní ẹ̀dá yìí ọwọ́ tó wọn lásìkò ìgbà tí ó kó owó ọ̀hún lẹ́bẹ́lẹ́bẹ́ tí a sì fẹ́ mọ náà fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ yìí lórí oko wọn gẹ́gẹ́ bó ṣe wí ó ní ọ̀rọ̀ ọ̀hún dé tí gbọ́ àwọn ìyẹn ní 31st ní déédé 10:00 nígbà tí wọ́n ní àwọn kàràǹbà ní ẹ̀dá kan lọ rèé bá àwọn àgbẹ̀ lórí oko wọn eléyìí tí mo ní agbègbè gí dandan eléyìí tó wà níjọba àbílẹ̀ gí wá nípínlẹ̀ kaduna ni o wọn nígbà tí wọn ó débẹ̀ báyìí àwọn atiláwí náà wọn bá ń bẹ o léyìí tí wọn kó owó òfegè dání èyí tí wọn fẹ́ fi máa ra ọjà lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe lálàyé o bí ọwọ́ ti tó wọn báyìí o léyìí tí wọn sì kó wọn lẹ̀mọ́ra jó gan ó di wọ iléeṣẹ́ ọlọ́pàá.
0: Tọ́ ṣé kí n múlẹ̀ lóní Belenja ká tó mọ ní ó dá ó ní iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ Ebonyi náà ló ti jẹ́ kó di mímọ̀ pé àwọn tí ọwọ́ bà fún onírúurú ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà ló ti tó 169 níbi tá a ti rí àwọn ọkùnrin tí wọ́n jẹ́ 160 àwọn obìnrin 39 tó jẹ́ wípé onírúurú ìwà ọ̀daràn òun náà ni wọ́n ka mọ́ wọn lọ́wọ́ o láàrin inú oṣù kẹrin àti oṣù kẹsàn-án ọdún 2026 nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìlú Abakaliki ní ọjọ́bọ̀ wọn ni alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ cp hope urunwa okafo ó ní wípé àwọn tí wọ́n fura sí tó lé ní 300 náà ni wọ́n ti mú ojú tiwọn ba ilé-ẹjọ́ fún ẹ̀sùn onírúurú ìwà ọ̀daràn nígbàtí ìwádìí ń kọ́ tí ó sì ń lọ lọ́wọ́ tó kò jù bá ń lọ.
1: níbí láti mọ ṣẹ́nu dédé síbí lórí ìròyìn lè ta pè ní gbáńkọ́
0: gbè
1: orókè fún tọ̀sẹ̀ yìí ni wọ́n wò ó di ọjọ́ ajé monday níbi káàtì lọ rèé níbi tí a
0: kò kọ́ sí
1: ṣùgbọ́n ẹ má gbàgbé pé láago mẹ́ta ọ̀sán òní ẹ máa pàdé kẹ́lẹ́ ètò gbá ẹ̀jẹ̀ lórí ètò kẹ́lẹ́ lè ta pè ní lunch break extra kò tọ́ síbẹ̀ o láago méje àṣálẹ́ òní òun náà ni kẹ́ pàdé ọláríwájú adéhùnsì lórí ètò kan ètò kẹ́lẹ́ ta pè ní
0: àríyá extravaganza
1: ọlọ́run gbọ́ ó máa bá àjọ ẹ máa láìkẹ́ ẹ̀kọ́ aago méje àárọ̀ ọ̀la òun náà láàmú tì fún tẹ̀dọ̀ròyìn wá sí ti gbọ̀yìn títí wá di ìgbà náà ìyá àdínìyí náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mo ti ra yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: temilade aloko ohun lèmi ń jẹ́ odigba kan náà ire o.

ìyàwó ẹ̀kọ́ ọmọlọ́gbọ́n dorí ẹja mú ìrọ̀mùgbọ̀n wa dì í nílùú ẹ̀kọ́ ò ní bàjẹ́ o.

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Get ready to enjoy special moments with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at Amasinda. Register now at indomie.ng.
2: Taste nutrition, good for you.
3: Ite meji omi orogbo lemoni, sugar edu kan ati iyo.
4: Kilo n popo kilo de ti edu se ku gbogbo ile bayi
3: apopo ti mo fi fun eyin mi ni o mo fe dabi e
4: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni je ki eyin re funfun lona adayeba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adayeba ti o je ki eyin re funfun ati omi orombo lemoni ti o fo eyin re jile Epsodent charcoal eru adayeba eyin funfun dada.
5: Just one Puroro and better bottle starts. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind cut. To the tiki taka and sangalo. The kind ball we define.
6: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
7: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
8: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
9: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
8: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn.
10: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
8: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
9: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
8: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
10: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
9: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
11: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
12: Ọpẹ́ o!
11: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣara lóore nínú.
12: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
11: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
13: Ìyá mi, ó mà dùn gan ni.
14: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
15: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is going to get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
16: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
15: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
17: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
18: Enjoy Cadbury Hot Chocolate at 350 naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
19: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
20: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
21: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
22: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
23: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
19: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
23: 0807 112 4000.
19: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
24: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
25: Sit up, Supreme noodles.
24: Supreme noodles, boom boom.

ibare olorun loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyun to yun fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka ma lo pe ko ni se nkan kan ati leyin ko duwo mo ti ni gbogbo ogo foko ni de asiko yi o tori pe ti paul ba ngbin ti apolo ba nbomirin iwo lo oba lo mu ki bi si o wa tori ke bi o ba si o kini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo ladun ti nbe na ta nso tawon eyan fi so po ni tumo leti ta lo le bo doruko na ko si o àfiwọ́ lọ nìkan ìwọ tó múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí olọ́lá dààmú àwọn alágbára tútù ọláàrẹ o ọba tó ní mímọ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé ló kọ mi mr w ń lọ̀pọ̀ èèyàn máa ń pè mí ìjọba àbílẹ̀ lẹ́tọ̀ ètò níjọba àbílẹ̀ ó tún ti léfùrù gbàgbó sórí ìkànnì splash 105.5 FM tá a lé ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ ń tó ní í ṣe pẹ̀lú ń ti lọ lẹ́sẹ̀ kùkú ńlá máa gbéyàwó lórí ètò yìí túnde ọláwo ìlólóòtú ètò yìí desmond adégbèga tó dìjì àgbáwo ìlàmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà táwa àwọn ọkọ̀ ètò tàjọ ń ṣe kùrùkẹ́ lórí bí ó ṣe dá adékúnlé rahimi nobu ọlá olúwa faletí àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́sùn lóòkọ́ lọ́wọ́n ọba ìlàfin kì í kààbọ̀ sórí ètò ìjọba àbílẹ̀ fún tòní o ẹ̀ńlẹ́ o gbogbo ọmọ nàìjíríà.

0: tọ̀ ẹ máa bọ̀ lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ibẹ̀lẹ̀ ti láǹfààní láti máa wò mí lójúlójú ó yẹ ẹjá jọ ṣe ìjọba àbílẹ̀ àkóyí content àkóyí give away tẹ bá ti wà lórí Facebook ẹ máa drop comment ẹ máa like kẹ ẹ máa share ẹ ti mọ̀ bá a ti mọ̀ sí lórí ètò ọ̀sọ̀ọ̀sẹ̀ ńlá mọ̀ bókáàdì lórí ètò yìí lóko àwọn ọ̀rẹ́ Bímbọ Adékànbí àwọn tí wọ́n fẹ́ràn Bímbọ Adékànbí ẹ mọ̀ bókáàdì àwọn èèyàn tí wọ́n bá ti ń gbádùn ètò ìjọba àbílẹ̀ tí wọ́n bá ti ń ṣe ẹ mọ̀ bókáàdì fún ẹ sọ páwọ̀ ọ̀rẹ́ Bímbọ Adékànbí lání kẹ́ ẹ mọ̀ fún ẹ̀yìn ẹ mọ̀ fi àkáǹtì tèsí ìṣọwọ́ sórí Facebook bí bá ti ń fi bí bá ti ń ṣe ẹ tẹ̀ ń drop comment tẹ̀ ń like ẹ mọ̀ fi àkáǹtì tèsí sí ìwọ̀n kí mo ti ṣe ẹ gbà báyìí o ẹ̀yin tí orí bá sì ti bá ṣe tá a bá ti mú ó túmọ̀ sí pé a tẹ̀wọ́ sí yín lẹ́bàá máa yọ̀tọ̀ mí sí yín àwọn tí wọ́n ti gbọ́ pẹ́lẹsẹ̀ rí ẹ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ bá a ti mọ sínú lóko ọlọ́run ọba láti fi ṣe lónìí náà yóò sì dùn tí gbogbo tó kan sí ó yá o ẹ jẹ́ sáré gbé yín ìrìn àjò pàápàá ká tó wọnú àárín gbùngbùn ètò gangan lọ nísànsán ẹni tí í ṣe alága fún àjọ tó mójútó ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì níjọba àbílẹ̀ Oyo State Local Government Staff Pension Board nípínlẹ̀ Ọ̀yọ́ Honorable Hakeem Ademola Ige aka Ige again àwọn ní ẹ̀pọ̀ wá pé ẹ̀yin tẹ́ tiẹ̀ mọ́ ń sọ̀rọ̀ nípa ìjọba àbílẹ̀ kó mọ̀ jẹ́ pé tí ọba dá tí ẹ bá ń gbọ́n pa wà nìkan lẹ́ẹ̀ mọ́ sọ àbọ̀rọ̀ olùkọ́ gómìnà tó nọ́mì nìkan lẹ́ta mọ́ sọ ẹ wá wo bá a ti ṣe ń sanwó oṣù fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pàápàá jùlọ owó fẹ̀yìntì àwọn èèyàn tẹ́ ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba tí wọn ò sì tí ì rí owó wọn gbà fọ́pọ̀lọpọ̀ ọdún a máa ń san díẹ̀ díẹ̀ lóṣooṣù tó sù kọ̀ọ̀kan báyìí bíi tírítírí bílíọ̀n ni là máa ń rú ta fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láwọn ìjọba àbílẹ̀ wọ́n sì pé a pípé ká máa bọ̀ ká wá wò a wà ní gbọ̀ngàn mọ̀pọ̀ lánàá níbẹ̀ láti lọ rèé wo bí kinní ọ̀hún ti ṣe lọ ẹ jẹ́ kí n sáré mú èsì ibẹ̀ wá fún yín pàápàá kẹ ẹ gbọ́ nípa ìgbésẹ̀ tó wáyé lánàá nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pàṣẹ Ọ̀yọ́ State Local Government Staff Pension Board tí wọ́n tún splash 3 billion sí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì níjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yá dẹ́sì ọwọ́ rẹ àmúlele jẹ́ á gbọ́ èsì tá ń bọ̀ láti bẹ̀ ẹ̀ lẹ́m̀bẹ̀ ẹ̀ kú kalẹ̀
1: Alambi Chairman, Local Government Staff Pension Board of Oyo State. A wà nílé ní láti ṣe àyẹ̀wò fún àwọn tí ó fẹ́ tí ó ṣiṣẹ́ ìjọba ní Local Government àti ilé tíṣà olùkọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàtọ́jọ́ òṣìṣẹ́ fẹ̀yìntì nílé ìjọba ìbílẹ̀ tí a fẹ́ fún ní ẹ̀tọ́ fẹ̀yìntì wọn. Àti àwọn fẹ́ gba owó fáwọn fáwọn ìjọba ìjọba wa. $3 billion ni a wá disbursed in Dubai. Across all the different zones, àti dé ṣáàkì òkèèkù wá òkèèkù sí ti Gómà sọ Ọ̀yọ́ Kàràpá tó kan ìbàdàn sí Dubai ló padà sí Gómà kó ìgbà yìí ní gbogbo ìbàdàn tó káwọn ìṣe ó sì ṣe lórí ìgbìmọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ti àǹfààní. Ìgbà tí ń ṣe ló sọ̀sì lélẹ̀ tó bá tó lọ́sọ̀sì lọ a tún máa ṣe ìdílé ìṣòro bá dé lọ́la àwọn àbàdàn ẹlẹ́sìn ti gbogbo máa tún ìpẹ́ pé ìyà ṣe ṣe. À ń tẹ́lá dẹ̀ wo bí ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Oyo State nìkan náà ní ọlọ́run kẹ́ tó fi ru gómìnà ṣe máa kékeré jẹ́ wípé wọ́n ní àánú àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn òṣìṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa fún wọn dẹ̀ ń pamọ́ lórí ìkórè.
2: Ìrìnkèrindò ìjọba ìbílẹ̀ ìrìnkèrindò ìjọba ìbílẹ̀.

Ayakata. Agbamu yakata nu e lo nta yeri yeri. Elephant solo. Kan soso ajana kutẹ gba gboje fun papojo. Disco Arco Sky Gira Global Radio King of Scorer Continental and Intercontinental. Ibadan e kale o. Ibadan, how much are you dozing tonight? Eda da la ba yin e ku le kale nle nbe won o. Ore yin de padi yin de aburo yin de ololufe yin de ife ofe nu alakori omo ti fi gbe legede je lamuluke yin de o opeloro bantarigi bantarigi afenu lugerede bi malumo won bi oju ti won sha ti ba mi je lai lai pada find out pe mo ti disoro mo lowo. Ojuba nire, anko alale oma kwe gabo ogun, eru uko oma kwa tse bode, anko ti osho ogun, kamoto sha anu aloma mefa toku kanshosho. Awaloma abo, gunjele igbi ke uke u ogun, ti oba jele igbi uke uke, aja ukwe ki isho wati ikpani lodo tuwa ulule gwa obala buro. Hello. Ta, mo she o, ok. Nini sun oleju ara ntoka okaye tara para mo ntori nini mewa ti ebo ala to di orun ni aya kata agbamo yakata nu e lo nta yeri yeri fula ni se bi okunrun wo lu ogido se bi ole wajo isan lare wa ejo eko forere somi ibadan forere soru le olumo lorere egbalaki oke idan lorere ondo e ki mogun oye lorere igbeti ji eleyo omo eyo awon lo ma soye soru oyo to ti le igbaro wa ji eleyo omo eyo ma rowo konu emi alogo ni gi omo apa koko ibarapa forere soki obe se ku lo de akoko eleyi to te ludo mo si disoro mo lowo gbagba ni won porere gbawo owo lorere ilu awo gbendugbe lorere awon amo koko keke beta lorere awon pepe eyan wu lorere mirin pakuro mo lorere awon amukuru be ba ti re yan ya e ti mo poko ni fi pa be dele alaro yi asoforo ti sagbodo la fi wo yi on mo pede. This is Ari Extravaganza. A supercalifragilisticexpialidocious and synthetically phantasmagoric Yoruba entertainment program lori afefe radio Boomba radio sese bere. Ari Extravaganza lo nkin yo ni e lowo ebi mo ni be ba nsowo ejere oni be ba ntake to won be ba ra opo ni era second dugbe o du eto re o bale gbramu moni lewo lewo mo de awo de lewo e lewo awo elewo etu eyi ti selewu gege lewo etu ni selewu gege adia fomo elewo odun ka sablanka woni mi o le da kon mi o le tegbe o ya ri mo dokoran mo lowo won pe ani adia fomo elewo odun omo asodun ya mariwo ogun esi kan ri aboran itan lorun dia fun iye wa omo afala we mo lomo owo ọmọ afọlá wé mọ lọ́wọ́ ọmọ wérére ọmọ wérére. Èsì kan ní àbọ̀rìn ìdìdì lọ́rùn díá fún iye wọ ọmọ afọlá wé mọ lẹ́sẹ̀ ọmọ òwèrè ọmọ òwèrè ọmọ afọlá wé mọ látàrí òtéré pélépélé. Torí pé àyàn láwo ilé aláàmù ní ìṣàwọ̀ ẹ̀gbẹ́ ògiri. Èkó láwo òmìnir ńlálẹ̀ yéyé rẹ àgá àràbà. Bàbá rẹ ọ̀sìn eríwo. Eríwo náà lọ́rọ̀rùn àrìbọ̀ eríwo lọ́rọ̀rùn àlọ́dé. Ọmọ tuntun jòjò ló alẹ́ àná wọn òkú wìrìwìrì mókun bójú òkínní. Èdè máa balẹ̀ balẹ̀ balẹ̀ talẹ̀ ṣaraṣara bí ọ̀wàrà òjò ti balẹ̀ ti talẹ̀ ṣaraṣara. Ọjọ́ ìjìn lọ̀rọ̀ máa bọ́ máa tẹnu òmí ré bọ́ máa bọ́ tohun tohun tìwéhùn tìwéhùn tìwọ́hùn tìwọ́hùn máa bọ́ kó máa balẹ̀ bí àpò ìyere àpò ìyere àpò ìyere. Ó jẹ́ ń pé ká súré ṣẹ́ṣẹ́ ká wáṣẹ́ ní mọ́sá ká tiraka jégun ká lé jẹran gidi ìgbẹ̀yìn làgbà ìyà kò ṣìkà bówó bá dé tán ká rọ́jú ká náwó ká ṣe falala ká fi ṣe ohun rere ìyá ọmọdún ìdùnmàrí gbẹ̀bẹ̀ bólówó náwó káyé súré wówó ká sinmi agbájá ká lè fara ṣeré àfẹsọ̀ jìyàlẹ̀ àfẹsọ̀ ló gbà bó níyàn gúnyàn bélewé dúnjẹ dú ká jomi ataka mumi bátakún gbẹgiri ṣòroro ẹfẹ ìgbẹ̀yìn balẹ̀ balẹ̀ tán ká wẹ́ni ká wọlé ká sorun falala ọrun lọ gẹ́rẹ́ gbèsè rabata ìfòyà kàǹkà eégún bá ń sáré ká rọ́jú ká sáré
goregun aro ni sanfani iya olegbebe gbaja lo pele bologbon benke karoju ka kogbon isun ni ka ya fije po ero ijinle ma ni mo pataki ale to le ka sure ka wa se omo eni ayan fanda jeun iberu ofo ni sowo jere baye ba kuna to fele felele arora fo kini arora bomi si rin ja oja ni lanu ofo bawa ba dagba o torun womu womu ohun ati se ni karora ma je sogbade rogbede idumare this is a real extravaganza a super califragilistic expialidocious and synthetically phantasmagorical Europe entertainment program lori afefe radio boomba radio shasha bere eku kala baby

0: ara ti dan lori socials kan ti mo sare ri bayi eleyi o ri ba kan o
1: malanu makori maniyorogo malanu makori
0: ó ṣe hàn sí mi bí àwọn ànúnúmọ́nú agbéròyìn bó de ṣe fi hàn wọ́n ní ilé ẹjọ́ ti pa á láṣẹ pó dé èèwọ̀ fún liz anjorin láti gbé àwòrán priscilla ojo àti fámìlì rẹ̀ lápapọ̀ sórí social media ó dàbí pé mo ṣe sọyìn ò tí yé wa tó gbogbo tí ó bá níṣe pẹ̀lú àwòrán priscilla ojo ọmọ ìyàbọ̀ ojo àti àwòrán ọkọ rẹ̀ àti àwòrán ọmọ wọn wọn gbọ́dọ̀ ṣalábàápàdé rẹ̀ lórí ẹ̀ka ayélujára ti liz anjorin ṣebí gbogbo wa náà lamọ̀ wípé ọ̀sán àtòru lọ̀rọ̀ liz anjorin àti ìyàbọ̀ ojo fúnra ẹ̀ ẹnu ọjọ́ mélòó kan yìí náà ni ọmọ wọn rakim nìyẹn pé ọdún kan tí wọ́n bí tí wọ́n sì ń ṣàjọyọ̀ rẹ̀ ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìpínlẹ̀ èkó ó ló ti dèèwọ̀ fún òṣèrébìnrin ní liz anjorin láti gbé èyíkéyìí inú àwọn àwòrán ọmọ priscilla ojo rakim ni ó àbí ká tiẹ̀ wá pé èèyàn kọ ohunkóhun kan tó ní í ṣe pẹ̀lú ìdílé náà a gbọ́dọ̀ rí wọn ò fẹ́ rí ìtumọ̀ rẹ̀ nú o Lagos court restrains Liz Anjorin from posting pictures of Priscilla Ojo's son Rakim on social media. Mo rò pé kọ́rọ̀ máa di pé ìyá ìyá rẹ̀ lájọ́ ń jà bẹ́ẹ̀ yẹn ọmọ ọmọ jà. Wọ́n tẹ̀síwájú wọn ni court orders Liz Anjorin to cease publishing editorials about Priscilla Ojo, her husband and their son. Iwájú ọ̀rọ̀ ọmọ yìí nìkan là ń sọ o àti Priscilla Ojo tí í ṣe ìyá rẹ̀ tó jẹ́ ọmọ ìyàbọ̀ Ojo àti Juma Nkambala tí í ṣe ọkọ ọmọ táwọn yìí gangan àti ọmọ wọn tí wọ́n bí tó jẹ́ Rakim. Onídàájọ́ Yetunde Adéṣọlá Adéṣọ̀yà òun náà ló mú àṣẹ yẹn wá bẹ́ẹ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ kejì oṣù kẹsàn-án tá a wà yìí o lẹ́yìn tí wọ́n ní Priscilla àtọkọ rẹ̀ Juma Nkambala àti ọmọ wọn Rakim lórúkọ ẹbí ìdílé lápapọ̀ tí wọ́n kọ̀wé ṣọwọ́ tí wọ́n kọ ìfẹ̀sùn kan ní ó di tààrà báwọn òdìlé ẹjọ́ o ìfẹ̀sùn kan tá kó tá ní ta la ti ń pèrè ẹ̀ látara liz anjorin náà ni ẹjọ́ ẹ bá wa pa á láṣẹ fún wípé yálà òun ni o àbá ẹnikẹ́ni yòówù tó lè máa ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ a ò fẹ́ kí ó jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ nípa wa lórí ayélujára ìṣàwòrán wa ni kì í ṣe ohunkóhun bí ìtàn àbí àkọsílẹ̀ kan nípa wa ni àwọn ò fẹ́ rí àwòrán ẹnikẹ́ni àwọn pàápàá jùlọ èyíkéyìí àwòrán àwọn ọmọ yẹn Rakim yẹn àwọn ò fẹ́ rí àwòrán rẹ̀ pàápàá lójúpọ̀ liz anjorin lójúpọ̀ ayélujára ẹ̀ tàbí lójúpọ̀ ayélujára ẹni yòówù tó lè máa ṣiṣẹ́ fún liz anjorin mọ́ láwọn fẹ́ rí o ìwà ṣe instagram ní ṣe facebook ní ṣe whatsapp ní àbí tiktok a fẹ́ rí rárá pàápàá bí tí wù kọ́ mọ́ o ilé ẹjọ́ náà sì fòun tẹ̀lú pé àṣẹ wà orí bẹ́ẹ̀ tọ́ka àwọn ojúpọ̀ lóníranran èyí tó jẹ́ ti liz anjorin lóríṣiríṣi tó yẹ pé ẹ ti ṣalábàápàdé àwọn àwòrán yìí ọ̀kan ni @lizzy_original_lawal ọ̀kan náà ni @lizzy_original ọ̀kan náà ni @lizzy_legal_mrs_lawal ọ̀kan náà tún ni @yeyemeso_luxuryfabric1 àti @lizzy_anjorin2 lórí facebook wọn ni gbogbo ibikíbi tó bá ti jẹ mọ́ bẹ́ẹ̀ àwòrán Rakim ò gbọ́dọ̀ hàn bẹ́ẹ̀ o it must not hàn dia. Hello.
2: Hello,
0: ẹ kàlẹ́.
2: Ẹ kàlẹ́
0: o. Ẹ ṣe o.
2: ni ma fi sore re o
0: gbogbo e ti jalura won a ja roju aja re polowo jare
2: a se bayi lo
0: to olare o baba loja jo gbe wa trabaye. This is an extravaganza super califragilistic expialidocious and synthetic fantas my gurukuru entertainment program won ti e fe ko ba mi lori afefe radio igbe nte so yato si nta je bi bumba e ku kale baby o jare.
3: Flash FM 105.5.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
5: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
6: Shared meals like delicious jollof and chicken.
5: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
7: That's why we say, let's go home. There's food at home.
8: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor.
9: The taste of home.
10: After me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Hey, who they beat?
14: Now everybody wear carry tom tom.
13: Whether na traffic, long queue, or busy day.
14: No lele.
13: Ask for tom tom at your neighborhood store today. Tom tom, breathe through it.

0: all day. Tom Tom, breathe through it.
1: Ite meji omi orombo lemoni, sibi eduko ati iyo.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Ó fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tí mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cashpot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Lágelú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Róró wa o, ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
5: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
6: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
7: Hello, Mrs. Martins.
8: Oh, Mrs. Johnson.
7: Julia's body temperature is high and is complaining about headaches and body aches.
8: Not to worry. Get Brustin N Suspension.
7: Okay, ma.
9: Brustin N Suspension for children is a sweet-tasting brand of ibuprofen which provides relief against toothache, pains, and fever in children after 30 minutes.
7: Hello, ma. Oh, Junior, stop that.
8: Is everything okay?
7: Yes, ma. Junior is fine now. Junior!
9: Brustin N Suspension for children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor.
10: A quality product from Rambaxi, a Sun Pharma company.
11: Splash FM 105.5.
12: Radio Sheshe Bere.
13: O de Zuzu for dear. Tanin Zuzu Mbeng.
14: Are we extravaganza?
15: Magicians, what's one now? Yeah.

0: ẹ káàbọ̀ padà padà. Ìkànnì Splash náà ni alára àgbàyídá. Wọ́n ló di ṣe kí àná èmi ló di ṣe kí òní. Ṣe kí àná náà mo gbóhùn agogo jìwáwá jìwáwá ṣe kí òní mo gbóhùn ìpèsè tí ń rójìwówó jìwówó wọ́n níta ní lagogo alẹ́ àná tí ń rójìwáwá jìwáwá o. Mo níta nílùú pèsè alẹ́ òní tí ń ró tiẹ̀ ní jìwówó jìwówó wọn lọ́mọ àjànà ìta bí alẹ́ àná ní ṣe bẹ́bẹ̀. Wọ́n ní ta ló bí wọ́n ló bí lábí ń tọ́ ọba òde àkúrẹ́. Másùn ló yẹ ọba ọ̀nà ìṣokùn. Kóhùn mi ó mọ̀mọ̀ sí èṣìrè mi ò gbọ́dọ̀ sí mọ̀nà nítorí eku méjì kì í séhun ara wọn. Ẹja méjì kì í séhun ara wọn. Ayọ̀ mi ò gbọ́dọ̀ sí o. Ẹyẹ méjì kì í séhun ara wọn. Ìgbéga mi ò gbọ́dọ̀ sí mọ̀nà.
1: Olórí àyà àṣedàmì ò ní ta lè jẹ́ o.
0: Bí o ti ṣe fún Dr. Kafaya ti yakọ̀ lọ́jọ́ tòní.

0: ni òkúkú tó pàná ló kọ.
1: Bàlá ṣe yàwé àgbè.
0: Iṣu ẹni ní mú ní ìtọ́wọ́ ẹni bepo. Làálàá kòókòó jọ́njọ́n àti gbàdégbà láti Ìlọrin sọ̀kalẹ̀ Ṣíbàdàn. Ká tún fún ẹja ká mọ iye egun tẹ́já fi ń sọra rẹ̀ pọ̀ tí fi wẹ̀ lálẹ́ odò. Ọjọ́ ká fòru wọ̀lú ká fòwúrọ̀ fìlú sílẹ̀ ńkọ́. Ká tún fòru padà sílé. Ọjọ́ mọ́sùn tíya rẹ̀ ti relé ẹ̀kọ́. Àtìgbà yá ń darí dé tọ́mọ́ tún ti ń sorun àsùn fálálá. Ìgbìyànjú òbí lórí ọmọ ń kọ̀. Ọ̀tọ̀ lójú ṣe ìyàwó lẹ́ẹ̀dẹ̀. Ọ̀tọ̀ lójú ṣe ìyá àwọn ọmọ. Ọ̀tọ̀ náà sì tún lójú ṣe ẹ̀gbọ́n sáwọn àbúrò. Ọ̀tọ̀ sì lójú ṣe o àbúrò sí tẹ̀gbọ́n o. Ọ̀tọ̀ọ̀tọ̀ wá lójú ṣe akẹ́kọ̀ọ́. Ọ̀tọ̀ tún lójú ṣe olùkọ́ gan. Ìrìn àjò ní gbogbo ìgbà. Ọbẹ̀ Ìdùmàrè tí ń ṣọ́ ẹ̀mí tí ń dá ẹ̀mí sí adúpẹ́ o. Ọba ní kí ló kọ báyìí o. Ẹ máa wá ní Dr. Mrs. Kàfáyà àti Ìyápọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Ẹgbẹ́ á lo owó ọkọ.
1: Ọ̀kẹ́ mẹ́fà máa ní ìtàlẹ̀.
0: Orúkọ náà là á sọ́ba Aládé, orúkọ là á pọ́ba, orúkọ là á pa àwọn àgbààgbà ìjòyè àtàtà. Ayò òní náà ni ó mú mi máa pè yín lóko. Ẹ kú oríire tòní. Bàbá Ìyápọ̀ ọ̀kan tí ò pé méjì ní gbogbo ayé gún ọ̀lẹ́yọ̀ ń bàdàn.

0: ìlà kàkà ọmọ ènìyàn nínú ayé bẹ́ẹ̀ náà ní rí.
1: ẹnu mẹ́ta ló bí mi wọn mi ò tó èmi.
0: àwọn àgbà wọn ní ọjọ́ agùn kọ́là akọ̀run.
1: ó má jàpọ̀ o. wọ́n ní mẹ́kí máṣíìnì o láyé mi. lẹ́ni àrùn pípa.
0: àti jẹ́ èèyàn àti jẹ́ nǹkan nú ayé làálà kòókò jọ̀ọ́jọ̀ọ́ pọ̀ ń bẹ́ẹ̀. ilé ayé fúnra rẹ̀ gan-an a ò dáa fún ìgbé ìrọ̀rùn tó bẹ́ẹ̀. nínú kòtò nínú gegele. ilé ayé ò tọ́ bí ọ̀pá àbọ̀n. náà lọmọ ènìyàn ti ń rìn. láti mọ ogun tá a máa sọ rèé. ẹkú àgùsọ̀ ẹkú àgùnsọ̀.
1: òkìkí táyé ló pọ̀.
0: ẹkú oríire.
1: ẹni mẹ́ta tí wọ́n fi wọ̀ nínú ló.
0: nígbà tí ó bá ẹdínú oṣù kọkànlá báyìí.
1: máa tó o la.
0: káwárí kẹnu jọba inú ọgbà fásitì ìbàdàn ni.
1: ṣọra mi ò jẹ dáàbò wọn bá ń tẹ àgbọ̀dọ̀
0: òpọ̀nà. akóre náà lápapọ̀ ó jàre èdùmàrè òní jẹ́ ó. jẹ́kọ̀ọ́ kan torí ọ̀kan bàjẹ́ mọ́ alọ́ láṣìlédùmarè ó yá kọ́rẹ́ǹsì kí ló wí ń pa ẹ̀.

0: fojú.
1: Kò jẹun gbádùn.
0: Ọ̀tá ti fẹ́ kó tán.
1: Ayé ò jẹun gbádùn, ó sàn jẹ́ ní ayé ti gbàgbé ẹ. Ayé. Edumare má ṣe wálé ní ayé ń gbàgbé.
0: Ó sàn jẹ́ ní o.
1: Ọmọ ènìyàn máa ṣe orin biribi nílé ayé kó tó lọ. Irú wọn náà lára àwọn mẹ́ni gbàgbé ni wọ́n máa jẹ́. Kí n lọ sọ́dọ̀. Ọ̀jọ̀gbọ́n Robinson Jenkins ìkílẹ̀ ló tún bá dé lálẹ́ tòní ọjà rẹ̀ ẹ̀ńlẹ́ ń bẹ̀rùn ẹkú kalẹ̀ bébé o.

ọ̀jọ̀gbọ́n láyán báyánbáǹjà ayé orí ẹ̀ nínú ṣálángà ọ̀jọ̀gbọ́n làfètí yan kọ́ndùrú tiẹ̀ láàlà oye oko ọ̀jọ̀gbọ́n náà ní tata pẹ̀lú ìrẹ̀ tí ń jẹ̀ lágbègbè ìsà ṣùgbọ́n ayán tata tàbí ìrẹ̀ èyí tó bá ti kúrò lágbègbè ìṣẹ̀dá ẹ̀ tó wá relé àgbébọ̀ lọ rè é yan tẹ́ńkí-tẹ́ńkí ẹjẹ́ àṣèdárò sílẹ̀ pé wọ́n ti lọ sájú àlọ́ọ̀dẹ́ ikú pẹ̀lú àfètòlóǹgì nípè sípàdé tó jẹ́ gbogbo ayé ló ti yé pé wọ́n jẹ́ pé ọ̀run tiwọn ni gbádánwò bá ti ìpẹ̀kun ẹ̀mí ojú ọ̀jọ̀gbọ́n làá fi wa ládánwò ọ̀jọ̀gbọ́n ènìyàn tó bá fẹ́ jẹ̀ tó sì fẹ́ wà nípò ọ̀jọ̀gbọ́n èyí táyé mọ̀ mọ̀ wọ́n ní súná irú wọn kì í jẹ́ láwùjọ òmùgọ̀ torí ìran aláìlérò ni kì í fẹ́ kọ́lọ́gbọ́n gbérí níbi táfọnúfọ́ra bá ti gbé ń pọ̀ jọ lọ́gbọ́n lọ igi ìmọ̀ kì í gbé bẹ̀ kó yé mọ̀ náà àríyá extravaganza ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ àríyá extravaganza a supercalifragilistic expialidocious and synthetically phantasmagoric urban entertainment program lórí afẹ́fẹ́ rédíò bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ èèyàn tó bá ti lẹ́wà púpọ̀ ni kì í rójú jẹun kánú torí a kì í jẹ́ ẹlẹ́wà ká tún jó nísinmi ni àpọ̀jù ẹwà náà sì máa dáwà dànù ojú òsì nílá rẹwà kó máa wo bẹ́ẹ̀ bàájá ti ń wá ńlẹ́ran náà ó máa wá gbogbo náà ló ń fẹ́ ni rúbútú bíi kó jẹ́ tiwọn kò sí èèyàn tó ń rere kì í wù bó bá gbélé ọkọ ẹ̀dùn ò ní lélẹ̀ lórí òróǹro àpọ̀jù ẹwà ni kì í jẹ́ kí wọn ó gbádùn dọ́kàn àríyá extravaganza ló ń kiyín o. ókè ẹ jẹ́ kí n gbé báyìí pàápàá kó tó di pa máa lọ fún ti alẹ́ ètò ní gangan lórí ètò àríyá extravaganza. kíra taiwo ọmọ gbajúgbajà òṣèré olóògbé taiwo azan tá a mọ̀ sí ògógó ló gbé nǹkan kan hàn sórí ayélujára o èyí tó fi hàn wípé ó ṣàfẹ́rí bàbá rẹ̀ pọ̀ ó ní ṣe ìwọ bàbá mi tí o kò dúró láti fojú ba ọmọ ọmọ rẹ kejì kò sí ní tó bá òun lọ́kàn jẹ́ jù tó ń tọ́ ṣẹlẹ̀ yìí orí ayélu instagram náà ló orí ayélu jára instagram ló gbé lọ ni my daddy the best I can't even get a hug anymore this is what heartbreak means man. ó wá lo àwòrán fídíò fọ́nrán fídíò kan tóun àti bàbá ẹ̀ ògógó wọ́n ti jọ wà níbi òde àríyá kan ní my daddy the best I can't even get a hug anymore sometimes I hate you for leaving me I don't know jare this is what heartbreak means man I love you daddy but I just wanted more time to meet my second baby thank you otaye. lágbára ọlọ́run àfọ́n gbogbo ayé ò gbó kó tó wọ̀.

0: nígbà tí òkú ọ̀run ti ṣàsọtẹ́lẹ̀ fọ́mọ ẹ̀ náà ni. Ó ní stay strong. Ó ní bó o ṣe ń sunkún ẹkún rẹ̀ ń jẹ́ kó nira fún mi láti lè ja ìjà yìí. How are you? I heard you crying. Seeing you and your sister smile is making me strong. If you cry, it will make me sad and I will start to think. Èyí ni ọ̀rọ̀ náà tó sọ gbẹ̀yìn. When I be strong, I am strong. Don't cry, my princess. Ogogo ni sunkún mọ́ láéláé. Àwa náà ò ní rọ́rọ̀ ẹ̀kún. Bómijé bá bọ́ lójú wa, ẹ̀kún ayọ̀ ni. Bó tilẹ̀ wò kí gbogbo oṣù tó ìmọ́lẹ̀ ń padà tàn náà ni. Bẹ́kún bá pẹ́ dalẹ̀, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ire ayọ̀ wa, Edumare ò ní fi ṣàpínlé fẹnikẹ́ni. Olárìnwájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adé òsì lorúkọ tí mo ń jẹ́ Elifan Solo ń rí ọ̀kan ṣoṣo àjànà òkútẹ́gbà àgbòjẹ́ fún ọ̀pápọ̀jọ́. G-Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental a máa pàdé lórí àkọ̀tun Ari Extravaganza lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dọwọ́ rẹ ṣọlá rẹ o. Mega Child of God. Ó dìgbà kan náà ire o. Bye Gary, o love you.
1: Ó ń kilẹ̀.
2: Splash 105.5 FM, the integrity station.

ikọ̀ ti Real Madrid wọ́n ń kàn dín lọ́wọ́ nínú yọ̀. Bákan náà lọmọ ṣorí ìyẹn lọ́wọ́ ikọ̀ ti PSG. Bá a bá ń sọ nípa ìfigagbága ilé tí ó máa láǹfààní láti wáyé bó bá ń di ọjọ́ ìsinmi ìyẹn ní ọjọ́ Sunday láàrin ikọ̀ ti Arsenal àti ikọ̀ ti Chelsea. Adarí ayò ilé tí ó máa láǹfààní láti darí ìfigagbága yẹn. Ìyẹn bá a bá ń sọ nípa Chris Kavanagh, òun ni ó mọ láǹfààní láti darí ìfigagbága ilé tí ó máa wáyé. Ikọ̀ méjèèjì náà ló ní àkọsílẹ̀ ilé tó ṣe bojúwò ìyẹn lábẹ́ adarí ayò yìí. Torí pé bá a bá ń sọ nípa ikọ̀ ti Arsenal, ìfigagbága bíi 29 ni wọ́n ti gbá tó jẹ́ pé adarí ayò yìí ló darí ìfigagbága yẹn. Léyìí tó dẹ̀ jẹ́ wípé ikọ̀ Arsenal láǹfààní láti gba káàdì pupa méjì. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni lára àwọn alátakò wọn, àwọn náà gba káàdì pupa méjì. Goliwomi gba ìyẹn penalty méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ó ni Chris Kavanagh ló láǹfààní láti mú tako ikọ̀ ti Arsenal. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn, ẹ kó àṣálẹ̀ yẹn ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé. Ìkànnì Splash FM 105.5 ilé funfun Báláfẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn, ààfin ọba Muritàlá Adébáyọ̀ Àkàndé MFR ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí bàbá Fínyẹ̀rí eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́. Ìyẹn lórí ètò tá a pè ní ìdán gangan. Ìdán gangan lètò níbi tá a ti máa ń mú àwọn ìròyìn eré

0: ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ẹ wò wá ń bẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ẹ máa láǹfààní láti wò wá ìyẹn lápá abẹ yẹn.
1: Olúwa Fẹ́mi Williams, William Sport, àjọ wà ní àjọṣe tí ó fi dùn tí gbọ́ngbọ́n ò fi kan sí yẹn ní àṣálẹ̀ tèmi ní síkírù àyíǹde ojú ìtèrè lórúkọ títèmi. Ọmọ ọmọ àkítí korí nígboro ọdẹ ọmọ àkítí korí wà ká sún sọwọ́ iwájú àmọ́ ká tó máa lọ. Ẹ̀ ń bà ìyẹn bá a bá ń sọ nípa káàṣẹ́ ó tún gba ọ̀nà ọ̀tún yọ ó dọmọ tuntun àrígbéjó torí pé a ti wọnú oṣù bàbàbà níbi tí ire ìdùnnú àti ìfọkànbalẹ̀ tó ti jọ ń bà wá. Bó ṣe máa jẹ́ nìyẹn ìbànújẹ́ ò ní bà wá pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ bàbí Edumare. Torí pé láti àárọ̀ ńlá ti ń há millions yẹn mọ̀ pa sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ talk and do wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni o. Àmọ́ ó tún wá fi lé àwọn kan lọ́wọ́ bíi káàṣẹ́ torí pé gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí rẹ̀ ẹ ti máa gbọ́ àwọn ìpolówó yẹn lóríṣiríṣi. Àní mílíọ̀nù eléyìí ti ń lọ bíi ọgọ́rùn-ún ìyẹn mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún 100 million naira òun látún láǹfààní láti pín ìyẹn nú àwọn oṣù bàbà àbáyé táwọn èèyàn yóò ṣàmọ̀ gbà gbogbo ẹ̀ lọ. Ṣé ti October 1st la fẹ́ sọ ni àbí every Friday tẹ́nì kọ̀ọ̀kan ó mọ̀ jẹ 1 million ìyẹn ọ̀tọ̀ o kò má wọn ní 500,000 kò mọ̀ ní 200 kò mọ̀ ní 100 o kò mọ̀ 150 kò mọ̀ ní 50,000 bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ náà ló tún ṣe máa jẹ́ ìyẹn láṣálẹ̀ ètò ní kí n tún tó kúrò lórí ètò àṣálẹ̀ yìí máa yàtọ̀ yóò tún yàtọ̀ torí pé láàrin bí ìṣẹ́jú márùn-ún síra wọn máa kán tún kọ́kọ́ fún ẹnìkan lówó kanná ìyẹn lórí ti káàṣẹ yẹn láàrin ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá kò kọ́kọ́ fẹ́ nìkan ná tó di pé ètò gan tún tẹnubodò a tún wo ẹnìkan náà sí lórí ti káàṣẹ *347*1004*#. Lẹ máa fi gbórí wọlé o *347*1004*#. Àbójú òpó tayélukára yẹn www.kase.ng ẹ tún láǹfààní láti bá bẹ̀ yẹn wọlé www.kase.ng àǹfààní ń bẹ láti bá bẹ̀ yẹn wọlé tó bá jẹ́ pé lápá abẹ̀ yẹn ló ká ẹ̀yí mọ́. Bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn jẹ́ kí n gba àárín gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà wọlé. Torí pé bá a bá ń sọ nípa ìdíje ti Women FIBA World Cup eléyìí tó ń lọ lọ́wọ́ ìyẹn nílùú Berlin lórílẹ̀-èdè ti Germany. Mọ̀já gbọ́kùn ò sí ń bẹ̀ ikọ̀ ti di Tigress. Eléyìí tó ń ṣojú ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn bá a bá ń sọ nípa nínú ìdíje bọ́ọ̀lù aláfọwọ́jù sínú ajọ̀ lókè. Ikọ̀ ti di Tigress. Wọ́n bá ìjákulẹ̀ pàdé mọ̀já gbọ́kùn ò sí ń bẹ̀ wọ́n bá ìjákulẹ̀ pàdé o torí pé ikọ̀ ti di Tigress nígbà tí wọ́n ń kojú àwọn akẹgbẹ́ wọn ìyẹn bá a bá ń sọ nípa orílẹ̀-èdè ti South Korea. Omi mú mọ́ ikọ̀ ti di Tigress lọ́wọ́ ìyẹn ní group B tí wọ́n wà ìfigagbága wọn àkọ́kọ́ ìyẹn kojú ti orílẹ̀-èdè ti South Korea. Wọ́n bá ìjákulẹ̀ pàdé pẹ̀lú àmì ayò eléyìí tó ń lọ bí 89-81 99-81 points. Ó ní ikọ̀ ti South Korea ó ní wọ́n fi ṣe àgbá ikọ̀ ti the Tigress yẹn lápá abẹ yẹn. Eléyìí tó jẹ́ pé ìfigagbága ọ̀hún tún tẹ̀sọ́wọ́ iwájú lọ́la nílùú Berlin lórílẹ̀-èdè Germany. Orílẹ̀-èdè wa Nàìjíríà ó mọ láǹfààní láti wákò pẹ̀lú orílẹ̀-èdè ti Hungary ìyẹn ní ọ̀la òde ìmọ̀já gbọ́kùn ò sí ń bẹ̀ wọn ò mọ wákò pẹ̀lú ra wọn. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o bá a bá ń sọ nípa Women FIBA World Cup eléyìí tó ń lọ lọ́wọ́ ìyẹn ní orílẹ̀-èdè Germany 99-81 points ó ní. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ ó yá pápápá ẹ̀ já sún sí ọwọ́ iwájú ká sún sọ́wọ́ iwájú o. Victor Osimhen ó ṣe ni láàánú Victor Osimhen torí pé ìfigagbága ẹ̀yìn tiwa ẹ lọ wò wá lo wo bi kini ohun se lo iyen ni yara agbara nbi e dakun e ma ibinu ikanni banidore ti temi gangan ni Facebook ikanni banidore temi gangan iyen ni Facebook nibe le ti ba wa pade at sikiruayinde oju itere sikiruayinde oju itere iyen lori ikanni banidore Facebook awa nbe yen Victor Osimhen ifigagbaga eleyi to waye le ni laarin ko ti Basakse ati koti Galatasaray looto ikoti Galatasaray won lanfani lati bori ifigagbaga pelu ami ayo meta si meji tori pe Victor Osimhen o na lo kokon lanfani lati mi awon iyen laarin iseju 16 akoko Victor Osimhen mi awon oun lo kokon mi awon akoko iyen fun ikoti Galatasaray amo kini to di iseju 33 si Victor Osimhen kan se ara bi o ni ifarapa gege bi iroyin se wa je ko di mimo pe ifigagbaga ifarapa yi growing injury o ni o dabi eni pe Victor Osimhen ni o iyen ninu ifigagbaga ile to waye le ni gege bi akose mose eleto lera kan mo bibi orilede ti Turkey gege bo se wa je ko di mimo yen ta ba so nipa Dr. Gokhan Kubile bo se je di mimo yi pe pelu nkan to sele si Victor Osimhen o se se ko gba to bi osu meta si merin ki Victor Osimhen kara re o to le pada bo sipo yo gba to bi osu meta si merin eni a fe lo saba won ni o mo sa lo tori pe iko ti Super Eagle iko agba oje orilede wa Nigeria ifi gagbaga de nbe nwaju iyen ba ba nso nipa Afcon qualifier ele ifi gagbaga to ye ko waye laarin orilede wa Nigeria ati orilede ti Madagascar iyen ni ojo 23 on the 23rd of September iyen ninu osu ta wa eni nilu Uyo ifigagbaga yi iyen ti daju tada pe Victor Osimhen o padanu ifigagbaga yen bakan na ba fi ma ri ojo bi merin si leyin igba yen a nlo si oketa lo ba orilede ti Guinea Bissau leyin igba ti won ba lo koju orilede ti Madagascar iyen lorilede wa Nigeria nbi won tun lo si Gini bisa lati lo gba iwe ni pa lapa abe yen Victor Osimhen mo ja gbokun si nbe ko ni lanfa ni lati kopa yen ninu awon figagbaga yen ba ba de so nipa Victor Osimhen ni sa yo wa form gan ni o iyara re yen ni sa ta wa lenu se ti sa bere ifigagbaga bi merin to ti gba fun iko ti Galatasaray o ti mi awon mefa o de ti se iranlowo meji 8 goals involvement Victor Osimhen kilo wa de kini nkan to sele iko ti PSG e se ngan ni o lori ikanni banidore Facebook magaji sport alaye ajo wa ni awon ti wa ni ajo wa gan ni o bakan na ogbeni odeyemi omo kure of Chelsea lori ikanni banidore Facebook temi e darapo mo wa nbe ogun yemi safiu adesoji eso je latodi omu e se ngan ni o bakan na abiodun oye lade e se ngan ni te wa nbe yen tori ti wa the king of gentle boys loju modina gbogbo adebolu oni baje e se ngan ni ninu nko ti PSG nkan se ko PSG in mewa se ko PSG tori pe lenu se ti sa ti bere yato si idije ti super cup eleyi ti won ti fi aje ko ti Aston Villa pelu ami ayo kan ami ayo meji seyo kan koyun iko ti PSG o ti lanfani lati bori ifigagbaga kankan won ifigagbaga eleyi ti won tun gba ni asale yi koju ko ti Monaco won ba jakule pade ami ayo meji seyo kan niyan bade iyen gangan ko ni royin ọpọ awọn agbabọọlu won ni won lanfani lati fe ise won loju won de ti kede officially leni bakan na oluko ni ko ti PSG won fe se ti e na loju Fabian Ruiz awọn agbaarin gbogbo ni yeye won ti fe se loju odun 2028 bakan na William Pacho di odun 2031 ni Joao Neves odun 2031 won ti fe se ti e na loju bakan na Senny Mayulu agbaarin gbogbo o de tun gba lowo waju seni mayulu won fese ti e na loju di odun 2031 bakan na lucas berado won ti fese ti e na loju wo odun 2031 agbo wo eyin mo wa arin na ni oluko ni luis eric won ti fese ti e na loju wo odun 2030 agba ballu tin lo bi mefa meje ni won fese won loju yen ninu ko ti psg bakan na oluko ni na won ti fese ti e na loju baba loja ajebu e se ngan ni lori ikanni banidore facebook abila won oluwa seun mo ri enbe oduro ri up manchester united magaji sport magaji tiwa niyan e se ngan ni o te wa nbe yen tori tiwa soj Safiu SOJ latodi omu bo ni odun egun lo lowo lodi omu bae bo ni gbogbo nkan egun ye maja egun ile akiti kori niyan okay Karim Benzema gege bi iroyin se fi idi e mule lori Karim Benzema baba so nipa omo bibi orilede France yen iroyin je ko di mimo papa julo yen latenu akoroyin kan ti ki saba momu lomu ojo di mimo yi pe Karim Benzema looto eni bi ti nkan de duro bayi awon ko ile to soju fun iye lorilede ti Saudi Arabia won ti nko eyin sira won sugbon Karim Benzema ti je odi mimo ohun ti wo sakun Karim Benzema to n de mo yi pe ko pada sile Europe gege bi iroyin se nje jade awon rumor lori sirisi wipe o n bo ni o pada bo nile Europe pe Karim Benzema ko wa le Europe kankan o bakan meji ni nkan meji lo le sele insider ki Karim Benzema ko fi ball alafese gba le patapata o ko si remain yen ni middle east bi awon Saudi Arabia kankan yen ko si mo gba ball re je nbe ama pe boya o n bo nile Europe Karim Benzema o le wa le Europe gege bi oniroyin ohun gege bo se je ko di mimo e se ngan ni lori ikanni banidore facebook ti temi gangan at sikiruayinde oju itere e se ngan ni o abila won oluwa se o okay jama musiala oluko ni ko ti bayern munich baba nso nipa vincent kompany o ti je odi mimo yi pe jama musiala ti pada de loni rabaji gan loni regede fin be ba gbagbe te ba ranti ifigagbaga olore sore kan eleyi ti won gba koju ko ti fc edm eleyi ti won bori pelu ami ayu 4-2 nibe ni won ti gbe jama musiala wole ko gbaju iseju mejo lonjo na lo ko to di pe o dede subu iyen lori papa won gbe wole ni 60 minutes ama ngba ti o fi di bi 65-66 jama musiala subu won yo jade pada iyen ni 68 minutes aba gege bi oluko ni ikoti bayern munich bo se je ko di mimo pe ifigagbaga oke tata won lo koju ko ti shark 04 wi pe jama musiala o mo lanfani lati pada yo mo lanfani lati darapo ma awon akegbe re iyen ninu ko ti bayern munich bi nkan se je niyan emiliano martinez alaye ti ye awo pada number aso gba ballu ele to gba tele e mo pe ti John Terry ni iyen number 26 o ti change o eni number wo lo change si e ja loju oja kadena bi n ba tin de mi deadly yen a kokko fun enikan ni 25000 naira na a kokko fun enikan ni 25000 naira lo ni yajo a to wa se draw tele keji ani cashport tinu awon osu baba bayi ire atayo ni ojo mo bawa e ja loju oja kade baba pada ri ka teso waju eku kale
2: Flash FM 105.5 Ibadan September yatun yato Food Kun shayeye orikadun lo shuta wa yi pelu opolopo ifa ati edinwo lati Thursday ojo keta 3rd titi di Monday ojo keje 7th September leti ma gbadun awon je wa lowo poku ma je kan royin e fun e o rabagi rice 25 kg pelu 3 liter devon oil ati no chicken cubes fun 37,819 naira 99 kobo pere ayo yin Food Kun Sun Fresh Classic bread pelu 1 liter coke fun 1700 naira pere iwo sha ati na 7500 naira nile ita onje wa o si lanfani lati gba game ni Foodco Game Arcade fun ogbon iseju 3 crowns powdered milk 320 gram fun 2699 naira 99 kobo Cadbury Bonvita food drink pouch 380 gram fun 2999 naira 99 kobo Milo energy food drink refill 400 gram fun 3340 naira 99 kobo Coca-Cola PET 50cl pack of 12 fun 4529 naira 99 kobo o tun le je rice ati chicken to yaranti pelu owo to kere to 2500 naira anniversary deals yo tan sibe lati ose keji September titi di ose akoko October ni Foodco yo ma mu orisirisi anniversary deals wa kan si le itaja Foodco lagbegbe re ko si je gbadun anniversary promo yi. At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ Friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan ló kàn láti di mílíọ̀nù wa September 30 ni Special Independence Cash Pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí Splash FM *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
6: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
5: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànṣe ètò ìwòsàn ìrora ọkàn.
7: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ni Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
5: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
6: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
7: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
6: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
2: Splash FM 105.5.